àti a bá ń gbàdúrà tí ọlọ́run ṣe àwọn nǹkan ńlá àwọn nǹkan bàǹtàbàǹtà àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ wọn ò gbára yílẹ̀ wọn ò fò sókè wọn ò lọ sórí òkè wọn ò tan àbẹ́là bí wọ́n ti ń pe orúkọ Jésù àti ti ń gbọ́ran ojú ńlá ojú afọ́jú ńlá àwọn amọ́kùn wọn di alára ṣíṣá ara àdídá ṣáṣá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn ọlọ́run wo orin dáfídì orí ìkẹrìndínní àádóje orin dáfídì òókan èjì ẹ̀fà orí ìkẹrìndínní àádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta nígbà náà lẹnu wá kún fún ẹ̀rín àti ahọ́n wá kọ orin nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé olúwa ṣe ohun ńlá fún wọn olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí ọlọ́run ti ń dáhùn àdúrà nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí ọlọ́run ṣe láàrin wa èyí máa ń jẹ́ kí ayọ̀ nígbà tí àwọn kèfèrí àwọn tí kò lọ́lọ́run nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn mo ti gbọ́ nípa bí ọlọ́run ṣe ń dáhùn láàrin wọn mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ ọlọ́run kí ó máa yọ̀ rárá yẹ kí a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa ní ìgbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ó ní ẹ máa yọ̀ nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́ a kì í ṣe ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú ayé tàbí ẹrú ẹran ara mọ́ tí a ti mọ̀ wípé a ti dáríjì wá a ti dá wa sílẹ̀ a ń gbé inú jésù ń gbé inú wa a wà nínú oore ọ̀fẹ́ ọlọ́run ìgbàlà ọlọ́run ó wà nínú wa a ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbòó ṣe a ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kì í dẹ́kun ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú olúwa ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo ó ní kí a máa gbàgbé o ó ní mo tún wí fún yín ẹ máa yọ̀ nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ ọlọ́run kí ó máa yọ̀ nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀ bí a rí jẹ ó yẹ kí a yọ̀ bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa ó yẹ kí a yọ̀ bí a ti gbàdúrà tí ọlọ́run ti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ó yẹ kí a máa yọ̀ ṣùgbọ́n bí a tún gbàdúrà tí ọlọ́run tí ó fẹ́ dán ìgbàgbọ́ wa wò tí ọlọ́run tí ó fẹ́ mọ̀ bóyá a fẹ́ràn òun ju àwọn nǹkan tí a ń bèèrè lọ́wọ́ òun lọ tàbí a ń se òun nítorí àwọn nǹkan tí a ń rí gbà lọ́wọ́ òun tí ó dẹsẹ̀ dúró díẹ̀ tí ó fẹ́ mọ kí ni ìhà tí a kọ sí òun kí ni ìfẹ́ tí a ní sí òun kí ni a ó ṣe kí ni a ó sọ bí òun kò bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ irú ìgbà bẹ́ẹ̀ tí a mọ̀ wípé ọlọ́run yire wa wò ni o ọlọ́run dán wa wò ni o ọlọ́run fẹ́ wo ohun tí ìgbẹ́kẹ̀lé wa ohun tí ayọ̀ wa tó dúró lé lórí irú ìgbà bẹ́ẹ̀ ni ó yẹ kí a máa yọ̀ bí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó yẹ kí a jẹ a ò tí ní wọn tó àbí a ní inú níbí ni tàbí ó dàbí ẹni wípé a ń sọ àwọn ènìyàn nínú níbí ni yìí wọ́n sọ wọ́n sínú ẹ̀wọ̀n tàbí ó dàbí ẹni pé ìbànújẹ́ wà àbí a pàdánù àwọn nǹkan kan nítorí pé a mú ìdúró wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tàbí a ní àwọn ìṣòro tí ó lè pọ́nrán tàbí ó dàbí ẹni wípé a wà ní ìjà ogun nínú ayé yìí ó yẹ kí a máa yọ̀ ní ìgbà gbogbo tẹ̀lé mi ká lọ sí bíbélì nínú Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná tí èso kò sí nínú àjàrà iṣẹ́ igi ólífì yóò sì jẹ́ aṣẹ́dànù àwọn oko kì yóò sì mú oúnjẹ wá a ó ké agbo ẹran kúrò nínú agbo ọ̀wọ́ ẹran kì yóò sì sí ibùsọ̀mọ́ kì yóò sì ní ibùsọ̀mọ́ ṣùgbọ́n nínú nǹkan wọ̀nyí ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú olúwa èmi ó máa yọ̀ nínú ọlọ́run ìgbàlà mi.

O sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dá wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàn ń jà, bí ó tilẹ̀ jẹ́ wípé àwùrí jẹ tó, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ẹran ọ̀sìn wípé wọn ò lérè tó bọ́ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ oko tàbí iṣẹ́ àwọn àgbẹ̀ wípé kò gbèrú kò lọ síwájú bí ó ti yẹ kí ó rí, ó ní síbẹ̀síbẹ̀ ó ní èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Kí ni ayọ̀ bẹ́ẹ̀? Kí ló máa ń fà ní ìgbésí ayé wa? Wẹ́sẹ̀ 19. Olúwa Ọlọ́run sì ni agbára mi, òun ni òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga ni mi ni yóò mú mi rìn. Ó ń sọ fún wa wípé bí a bá yọ̀ nínú Olúwa ní àkókò wàhálà, bí a bá ń yọ̀ nínú Olúwa ní àkókò inúnibíni, bí a bá ń yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo wípé ó dájú wípé ìyípadà rere yóò dé, yóò mú wa gòkè, yóò gbé wa ga, yóò mú wa ní ìtẹ̀síwájú, yóò mú wa lọ sí ibi gíga. Mo sọ lẹ́ẹ̀kan wípé lákòókò inúnibíni pẹ̀lú ó yẹ ká máa yọ̀ nínú Olúwa. Bí a bá ń ṣe fìtínà wa, bí a bá kọjú ìjà sí wa, bí ó bá dàbí ẹni wípé a ń sọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí a ti bí a ń pẹ̀ gan wa, nítorí wípé a gbàgbọ́ nínú Jésù Kristì, ó yẹ kí a yọ ọ̀run, ayọ̀ ìgbàlà Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé wa. Iṣẹ́ àwọn apọ́sẹ́lì, ẹsẹ̀ 5, ẹsẹ̀ 40 àti ẹsẹ̀ 41. Iṣẹ́ àwọn apọ́sẹ́lì 5, ẹsẹ̀ 40 àti ẹsẹ̀ 41. Wọ́n sì tẹ̀ sí tirẹ̀. Nígbà tí wọ́n sì pe àwọn apọ́sẹ́lì wọlé, wọ́n lù wọ́n, wọ́n sì kìlọ̀ fún wọn pé kí ó má ṣe sọ̀rọ̀ lé orúkọ Jésù mọ́. Wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Kí wá ni wọ́n ṣe nígbà tí wọ́n ti lù wọ́n, nígbà tí wọ́n ti ṣẹ́ wọn níṣẹ́, nígbà tí wọ́n ti fìtínì wọn báyìí, tí wọ́n sì ti kìlọ̀ fún wọn, tí wọ́n sọ fún wọn pé ìyà púpọ̀ ni yóò dé bá wọn bí wọ́n bá tẹ̀síwájú láti máa wá sí orúkọ Jésù. Wẹ́sẹ̀ 19. Nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀. Wọ́n yọ̀, wọn ò bànújẹ́ o, wọ́n yọ̀, wọn ò sọkún o, wọ́n yọ̀, wọn ò kérora wípé èwo ló dé bá wọn yìí, kí ni tí wọ́n gba Jésù Kristì gbọ́. Ó ní wọ́n yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí àwa pàápàá kí a máa yọ̀ nínú Olúwa. Bí a tilẹ̀ ní wàhálà díẹ̀, bí a tilẹ̀ ní inúnibíni, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Àwọn apọ́sẹ́lì tí a ń kà nípa wọn yìí, ìgbà kan wà, ìgbà kan dé ní ìgbésí ayé wọn, tí a rí wípé wọ́n tilẹ̀ sọ wọ́n sínú túbú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ní ọ̀gànjọ́ òru nínú túbú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀. Jẹ́ kí a wo Iṣẹ́ àwọn apọ́sẹ́lì 4:16, ẹsẹ̀ 25. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sila ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn lójijì. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣiṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọ̀gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè wọn sì tú sílẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹnikẹ́ni nínú wa kí ó máa sọ pé òun ti ka èyí rí, ó kà á rí, ṣe ó ń ṣe é. Nígbà tí o bá bọ́ sínú wàhálà, ṣe ó ń ṣe báyìí, ṣe ó ń gbàdúrà, ṣe ó ń kọrin, ṣe ó ń yọ̀ níwájú Olúwa. Èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa, tí wọ́n ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ, ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni gíga, ó jẹ́ ẹni tó ju ogba àwọn ènìyàn lọ, ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé. Bí wọ́n ti ń yin Olúwa lógo, bí wọ́n ti ń kọrin ìyìn sí Olúwa, bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa nínú wàhálà wọn, nínú ilé túbú tí wọ́n wà, ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lọ́gán ni a rí pé gbogbo èdè àwọn onítúbú yìí, àwọn tí ó wà nínú túbú, gbogbo èdè wọn já, a tú wọn sílẹ̀. Àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ni a rí pé wọ́n ṣí wọn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Bí àwa pàápàá nínú inúnibíni, nínú wàhálà wa, nínú ìyàn, nínú àìríjẹ, bí a bá lè kọrin sí Ọlọ́run, bí a bá lè gbàdúrà níwájú Ọlọ́run, bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a rí wípé ìdè wa yóò já, àwọn wàhálà wa a ó mú wọn kúrò. Wò ó, bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá, ó yẹ kí a máa kọrin sí Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Ní ìgbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Nínú Kọ́rìntì 2:6, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́,
ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo. Èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ Ọlọ́run. Èyí a rí ìwà bí Ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́. Èjẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀ ni Paul apostle ni ó ní. Ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan látọ̀tún, látòsí, láti iwájú, láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì. A kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:4 ẹsẹ̀ 24, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín. Nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí, tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Ẹni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run, kí ló dé kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́? Ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí kẹrin, láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da gbogbo nǹkan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní, olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí láńpẹ́ bẹ́ẹ̀. Ó ní, tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní, àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní, bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀, kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, ìyàn ló dé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú lè tilẹ̀ fi wá sí, nítorí ìgbàgbọ́ nínú Kristì, tàbí ìbànújẹ́ ni, tàbí wípé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bélì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20 láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá. Ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Juda. Wo ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọ́n pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀,
ogun ti de ki lo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bi ni yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeji ki won so won di eru ibanu je popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o se se ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o se se ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won lero sugbon nigbati Josafati ti ori ogun lanla ti o de ba won yi awon oba keferi ti won para ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re we pe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokan le logun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si oluwa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin oluwa nitori ti anu re duro lai lai awon yin yo ni waju oluwa won ko ti segun osugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje e won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wese keji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seri ti o wa si juda o si kolu won ba ni ari pe isegun le de fun awa na bi a ba n yo ninu oluwa bi a ba n kigbe si oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a re ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati dite olorun nitori be ninu wahala ninu iyan ninu iponju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo ni waju oluwa gbe ohun re soke ki o yo ni waju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se ko won be pe olohun se ti be fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wo pe isegun je ti won nitori be ki pe oluwa so fun oluwa ki o yo ni waju oluwa wi pe bi awon wahala won yi tile wa sibe sibe emi o yo ni waju oluwa olorun igbala mi.

Episteli ti Paul Aposteli si àwọn ará Rome, orí ìkọkànlá, ǹjẹ́ mo ní Ọlọ́run ata àwọn ènìyàn rẹ̀nù bí? Kí a má rí, nítorí Ísírẹ́lì ni èmi pẹ̀lú láti inú irú ọmọ Abrahamu ní ẹ̀yà Bẹ́njamíní. Ọlọ́run kò ta àwọn ènìyàn rẹ̀nù tí ó ti mọ̀ tẹ́lẹ̀, tàbí ẹ̀yin kò mọ̀ bí ìwé mímọ́ ti wí ní ti Èlíjà, bí ó ti ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sí Ísírẹ́lì wípé Olúwa, wọ́n ti pa àwọn wòlíì rẹ, wọ́n sì ti wọ́ àwọn pẹpẹ rẹ lulẹ̀, èmi nìkan ṣoṣo ni ó sì kù, wọ́n sì ń wá ẹ̀mí mi. Ṣùgbọ́n ìdáhùn wo ni Ọlọ́run fi fún un? Mo ti ku 500 ènìyàn sílẹ̀ fún ara mi, àwọn tí kò tẹ́ kúnba fún Báàlì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ní àkókò ìsinsìnyí pẹ̀lú, apá kan wà nípa èèyàn fẹ́ ti orí ọ̀fẹ́. Bí ó bá sì ṣe pé nípa ti orí ọ̀fẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti iṣẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, orí ọ̀fẹ́ kìí ṣe orí ọ̀fẹ́ mọ́? Ṣùgbọ́n bí ó bá ṣe pé nípa ti iṣẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti orí ọ̀fẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, iṣẹ́ kìí ṣe iṣẹ́ mọ́? Kí ha ni? Ohun tí Ísírẹ́lì ń wá kiri, òun náà ni kò rí, ṣùgbọ́n àwọn ẹni èèyàn fẹ́ ti rí, a sì sí àyà àwọn ìyókù le, gẹ́gẹ́ bí a ti kọ́ pé Ọlọ́run ti fún wọn ní ẹ̀mí oorun, ojú kí wọn kí ó má lè wòran, àti etí kí wọn kí ó má lè gbọ́ràn, títí ó fi di òní olónìí. Dáfídì sì wípé jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹ́kùn àti ẹgẹ́ àti ohun ìkọsẹ̀ àti ẹ̀sán fún wọn, kí ojú wọn kí ó ṣókun, kí wọn kí ó má lè ríran, kí ó sì tẹ ẹ̀hìn wọn ba nígbà gbogbo. Ǹjẹ́ mo ní wọn ha kọsẹ̀ kí wọn kí ó lè ṣubú, kí a má rí, ṣùgbọ́n nípa ìṣubú wọn, ìgbàládé ọ̀dọ̀ àwọn kèfèrí láti mú wọn jowú. Ṣùgbọ́n bí ìṣubú wọn bá di ọrọ̀ ayé, àti bí ìfàsẹ́yìn wọn bá di ọrọ̀ àwọn kèfèrí, mélòó mélòó ni kíkún wọn? Ẹ̀yin tí ṣe kèfèrí ni èmi ṣáà ń bá sọ̀rọ̀, níwọ̀n bí èmi ti jẹ́ apostélì àwọn kèfèrí, mo gbé oyè mi ga. Bí ó lè ṣe kí èmi kí ó lè mú àwọn ará mi jowú, àti kí èmi kí ó lè gba díẹ̀ là nínú wọn? Nítorí bí títanù wọn bá jẹ́ ìlàjà ayé, gbígbà wọn yóò àti rí, bí kò ṣe iyè kúrò nínú òkú. Ǹjẹ́ bí àkọ́so bá mọ́, bẹ́ẹ̀ ni àkópọ̀, bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. Ṣùgbọ́n bí a bá yà nínú àwọn ẹ̀ka kúrò, tí a sì lọ ìwọ tí ṣe igi òróró ìgbésára wọn, tí ìwọ sì ń bá wọn pín nínú gbòǹgbò àti ọ̀rá igi òróró náà, má ṣe ṣe féfé sí àwọn ẹ̀ka náà. Ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe féfé, ìwọ kọ́ ni ó ru gbòǹgbò, ṣùgbọ́n gbòǹgbò ni ó ru ìwọ. Ǹjẹ́ ìwọ ò wí pé a ti fa àwọn ẹ̀ka náà ya nítorí kí a lè lọ́mi sínú rẹ̀? Ó dára, nítorí àgbàgbọ́ ni a ṣe fà wọ́n ya kúrò, ìwọ sì dúró nípa ìgbàgbọ́ rẹ, má ṣe gbé ara rẹ ga, ṣùgbọ́n bẹ̀rù, nítorí bí Ọlọ́run kò bá dá ẹ̀ka ìyẹ́ka sí, kíyè sára kí ó má ṣe aláìdá ìwọ náà sí. Nítorí náà, wo oore àti ìkanú Ọlọ́run, lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa kí ìwọ náà kúrò. Àti àwọn pẹ̀lú, bí wọn kò bá jókòó sínú àìgbàgbọ́, a ó lọ wọn sínú rẹ̀, nítorí Ọlọ́run lè tún wọn lọ sínú rẹ̀. Nítorí bí a ti ké ìwọ kúrò lára igi òróró ìgbẹ́ nípa ẹ̀dá, tí a sì lọ ìwọ sínú igi òróró rere lòdì sí ti ẹ̀dá, mélòó mélòó ni a ó lọ àwọn wọ̀nyí tí ṣe ẹ̀ka ìyẹ́ka sára igi òróró wọn? Ara, èmi kò ṣàfẹ́ kí ẹ̀yin kí ó wà ní òpè ní ti ohun ìjìnlẹ̀ yìí, kí ẹ̀yin má bàa ṣe ọlọgbọ́n ní ojú ara yín pé ìfọ́jú bá Ísírẹ́lì ní apá kan títí kíkún àwọn kèfèrí yóò fi dé. Bẹ́ẹ̀ ni a ó sì gba gbogbo Ísírẹ́lì là, gẹ́gẹ́ bí a ti kọ́ pé ní Sioni ni olùgbàlà yóò ti jáde wá, yóò sì yí àìwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ Jákọ́bù. Èyí sì ni májẹ̀mú mi fún wọn, nígbà tí èmi ó mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. Nípa ti ìrere, ọ̀tá ni wọn nítorí eyín, bí ó sì ṣe ti ìyànfẹ́ ni olùfẹ́ ni wọn nítorí ti àwọn baba. Nítorí àìlábàámọ̀ ni ẹ̀bùn àti ìpè Ọlọ́run, nítorí gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti gba Ọlọ́run gbọ́ rí. Ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ̀yin rí àánú gbà nípa ìgbàgbọ́ wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí tí ó ṣe àìgbọràn ní ìsinsìnyí, kí àwọn pẹ̀lú ba lè rí àánú gbà nípa àánú tí a fi hàn yín, nítorí Ọlọ́run sí gbogbo wọn mọ́pọ̀ sínú àìgbàgbọ́ kí ó lè ṣàánú fún gbogbo wọn. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, àwa má rí di ìdájọ́ rẹ ti rí, ọ̀nà rẹ sì ju àwárí lọ. Nítorí ta ni ó mọ inú Olúwa, tàbí ta ní ṣe ìgbìmọ̀ rẹ̀, tàbí ta ni ó kọ́ fi fún un tí a ó sì san padà fún un? Nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ni ohun gbogbo. Ẹni tí ògo wà fún láéláé. Àmín.

kí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìwé mímọ́ kí ó máa dáhùn láti inú ọkàn rẹ. Ǹjẹ́ bí a bá di alábàápín ìwà Ọlọ́run, ǹjẹ́ yóò ṣeé ṣe fún àgbèrè láti tún wà ní ìgbésí ayé wa? Kí a tọ́ka sí ẹnìkan wípé obìnrin kan kì í dúró nínú ilé rẹ̀, oṣooṣù ló ń pààrọ̀ obìnrin, ọ̀dọ̀ọdún ló ń ṣe ìgbéyàwó mìíràn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí bí a bá rí ẹnìkan tí a bá rí wípé ìkà nirú ẹni bẹ́ẹ̀, tàbí ó jẹ́ olójúkòkòrò, tàbí àrán kan ló jọba ní ìgbésí ayé rẹ̀, ló dé ní ìgbèkùn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí a rí ẹni tí ó kún fún ìlara, ẹni tí ń máa jowú, ẹni tí kì í fẹ́ kí tẹnì kejì kí ó dára, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti rí wípé ẹnì kejì ní lọ́wọ́, inú a máa bí. Irú ẹni bẹ́ẹ̀ a máa fẹ́ kí ti iṣẹ́ ẹlòmíràn, ilé ẹlòmíràn kí ó dàrú, a máa fẹ́ kí òun kí ó ní nǹkan ju àwọn ẹlòmíràn lọ. Owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Tàbí ẹni tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka bíbélì fún, a fẹ́ ka gbogbo bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà Ọlọ́run? Àgbéraga ńkọ́, ahalẹ̀ ńkọ́, aláròṣe ohun búburú ńkọ́, aṣàìgbọràn sí òbí nínú Olúwa ńkọ́. Àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ, mo jẹ́ bí òbí lórí rẹ. Àwàásù ọjọ́ ajé ni, ọjọ́bọ̀ ni, ọjọ́ àìkú ni, àwàásù títí. Síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀, ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣàìgbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ńkọ́, aláìníyè nínú, aláìnífẹ̀ẹ́, oníkúpani ènìyàn, alágídí, aláìláàánú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní àwòrán Ọlọ́run, ó ń fẹ́ kí a ní ìwà bíi ti Ọlọ́run, kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú Ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa, láti fọ ọmọ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára Ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì 142. Orin Dáfídì 142, ẹsẹ̀ 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ, kí ó sì rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò, o ṣe sọ fún Ọlọ́run, o mọ̀ wípé agbára wà nínú Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́, kí Ọlọ́run kí ó tún ọ dá, kí Ọlọ́run kí ó tún ọ ṣe, kí Ọlọ́run kí ó fọ funfun ju snow lọ, ó lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá sọ fún wípé òun fẹ́ kí ó wẹ̀ ọmọ, ṣé o rí wípé a máa ń kọ lórin wípé Kristi Jésù lágbára.

agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé Jésù Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé Jésù Kristi ó lágbára láti sọni dọ̀tun. Ó lágbára láti wọ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, ó lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin, wípé Jésù Kristi lágbára, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jésù Kristi lágbára láti pa ipa àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jésù Kristi, kí o sọ fún yín pé òun gbé ń gbé ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn, ìyípadà tí ó dájú, ìyípadà tí bá ní kalẹ̀, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀, ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ, o lè ṣe. Nítorí pé Ọlọ́run wa kìí kùnà, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí o bá wá, ó dájú wípé Jésù Kristi pẹ̀lú agbára rẹ̀, pẹ̀lú agbára ìsọdọmọ, pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́, yóò wẹ̀ ọmọ, yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ. Wo Jeremiah 22:27, ẹsẹ̀ 17. Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn, tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Òwò ìgbésí ayé Jósẹ́fù, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú, ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí, tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Samueli, tí Ọlọ́run fún ni agbára, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú Májẹ̀mú láéláé, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré, láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Dánielì, tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbáàṣe nípa ti ìjọba, ìbáàṣe nípa ìwà àti ara rẹ̀, wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀, àfi nípa ẹ̀sìn, nípa ti Ọlọ́run rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún, a rí pé ó mú ìdúró rẹ̀, wípé òun kò ní fi ohunkóhun bára òun jẹ́. Òòrùn ti Ṣedraki, Meṣaki àti Abednego, Ọlọ́run tí ó fún àwọn ìní agbára, ní ipa, ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, Ọlọ́run lè ṣe fún ọ. Òòrùn ti Jésù Kristi, àpẹẹrẹ wa. Òòrùn ti Jésù Kristi, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé, kí a jẹ mímọ́, gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bí ó ti jẹ́ pípé, bí ó ti jẹ́ mímọ́. Wo Luke 1:17, ẹsẹ̀ 17. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè wẹ̀ ọmọ kí o fún ju snow lọ. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ, ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ, ó lè yọ ọ́ kúrò. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè sọ di alábápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ, tí ó wà nínú ẹ̀dá rẹ, tí ó wà nínú èrò ọkàn rẹ, ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù, ní oṣù 12 tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Nítorí kíni? Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ, gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àìlera, gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀, ó lè mú ọ kúrò. Ó lè sọ wọ́n di aláìlágbára. Ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Wo ẹsẹ̀ 84:5 ẹsẹ̀ 85:1.
Luke ori kini ese ikerin le ni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wi pe o sese fun olorun ninu agbara re se agbara ti o da orun ati aye se ko le yi opada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi opada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi opada ni agbara ti Jesu Christi ti o fi jidide kuro ninu oku se ko le yi opada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ke awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si erokero ninu re ki o ma si aran kan ki o ma si inu nibi ki o ma si ohun kohun ti o le se ti o so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje Jesu Christi ki kuna o se se fun olorun lati pawamo wo Juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pawamo lai pada sinu aye o le pawamo lai pada sinu ese o le pawamo lai ni ese ninu ero ese ninu ara ese nibi kibi o le pawamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo jeremiah ori 23 ese iketa kepe mi emi o si da olohun emi o si fi ohun nla ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nlanu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun nla han wa ohun kekeke le a ma n bere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi a ni ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi ni iyawo o fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je wo pe omo lo n gbe ni lo sorun ni aba ma bi won le ni lai lo nka bi o ba je wo pe owo lo n gbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je wo pe eni ti o ni ilera ara dida sasa ohun lo n gbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan o gbe ni lo sorun awon nkan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti o se ti tobi niwaju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere eyi ni a n pe ni iwa mimo se o mo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wipe ohun o da wa lohun ati wipe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele nipa bee o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun wi pe a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan olorun ni igbesi aye wa ninu jeremiah ori 29 ese iketala eyin o si safe ri mi e o si ri mi
nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́ ìsọdimímọ́ ìsọdọ̀tun ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti inú ẹ̀ṣẹ̀ ti òde ara nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun kí wọn kí ó lè wà ní ẹni mímọ́ aláìléèrí aláìlábòkò aláìlẹ́gbin kan ṣoṣo nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀ ní ìwà ní ìrò ní ìṣe ní ohun gbogbo òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni wọ́n fi tọkàntọkàn wá bí wọ́n bá ń wá ìwòsàn ni wọ́n fi tọkàntọkàn wá bí wọ́n bá wá iṣẹ́ ni wọ́n fi tọkàntọkàn wá bí ó bá di pé à ń wá ìgbàlà à ń wá ìsọ̀dìmọ́ à ń wá ìwà mímọ́ à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀ tí borí ìwà òkùnkùn tí borí gbogbo ẹ̀gbin ayé yìí wọ́n kì í fi tọkàntọkàn wá wọ́n máa gbàdúrà bẹni tí ò lè gbàdúrà wọ́n máa gbàdúrà bẹni pé egbò wà lẹ́nu wọn wọn ò lè lanu láti bá ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi èjẹ́ pé ẹ ó wá mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí ọlọ́run béè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa mi ò ní kí a jókòó mi ò ní kí a dìde kí a lọ sí orí eékún wa kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìkérora kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ fún ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń tẹnumọ́ mo fẹ́ ni mo fẹ́ kí àwòrán ọlọ́run ìwà ọlọ́run mo fẹ́ kí ó wà nínú ọkàn mi mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú ọlọ́run lọ sórí eékún rẹ sọ fún ọlọ́run o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà ní òkè Gethsemane o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà o mọ bí ó ṣe fi omijé gbàdúrà o mọ bí ìwà ayá ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀ o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́ èyí ni ohun ìní tí mo ń fẹ́ èyí ni ohun tí ó wù mí jù ní ìgbésí ayé mi wípé kí ìwà mi kí ó di mímọ́ kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́ kí ìrìn mi kí ó jẹ́ mímọ́ kí àwọn ayé yìí ìbàjẹ́ ayé yìí ìrìn ayé ọ̀rọ̀ ayé ẹ̀ṣẹ̀ kí wọn kí ó kúrò nínú ọkàn nínú gbogbo tí mo ń ṣe o lè sọ fún ọlọ́run èwo ló ń dúró ṣe o lè kúnlẹ̀ o lè gbàdúrà o lè ké pe ọlọ́run o ṣàfẹ́rí ọlọ́run ó ní èyí ó ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi sọ fún ọlọ́run gbàdúrà sí ọlọ́run jésù kú fún ọ lórí igi àgbélébùú ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ó fẹ́ kí o di ti ọlọ́run ó fẹ́ kí o ní ìwà mímọ́ ó fẹ́ kí o ní ìsọdimímọ́ bí o bá tí ní ìgbàlà béèrè fún ìgbàlà pè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé kí ó fún ọ ní oore ọ̀fẹ́ kí ó bá lè jẹ́ ènìyàn ọlọ́run àti bí o bá sì ti ní ìgbàlà kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ ní ìsọdimímọ́ títí ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ yóò fi rí àwòrán rẹ nínú rẹ tí ohun gbogbo nínú rẹ ní ìgbésí ayé rẹ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ ti ọlọ́run kí gbé pé ọlọ́run sọ fún ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ni ẹ̀dùn ọkàn rẹ o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà nínú ìṣe nínú èrò nínú ìrìn nínú gbogbo o fẹ́ jẹ́ ti ọlọ́run kí pé ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ.

tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú tó sì ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì mélòó mélòó ní ọ̀run. Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ kí wọ́n dì ọ́ tọwọ́ tẹ̀sẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù èyí tó wà lọ́wọ́ ẹ èyí tó wà lápò ẹ kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi ara hàn láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀ wọ́n á kó wọ̀ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run gbèsè wà lórí gèlè tó wé lórí bàtà ẹ gbèsè ìró ẹ gbèsè bùbá ẹ gbèsè ó wá ń sin ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì a ń ṣe ìjáde Jésù Kristì tá a bí Jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè àbímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ ó ní ìgbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó béèrè yìí lọ́wọ́ yín ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run ó ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi. Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀ èwo lọ̀rẹ́ asán owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún ọlọ́run òjì ọgọ́rùn-ún náírà ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó yẹ ká dá padà fóní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́ gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè wọn a kó wá sí ilé ọlọ́run owó tẹ́tẹ́ wọn a kó wá sí ilé ọlọ́run owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kó wá sílé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí owó ọtí tó ṣẹ́kù a kó wá sílé ọlọ́run ìjó yẹn ò lápèjúwe ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwa wá a fẹ́ràn ọlọ́run a sàn dá mẹ́wàá a dáwọ́ rẹ nínú owó olè owó jìbìtì owó èrú ṣé ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa ó ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín ó ní ẹ má mú ọrẹ asán wá mọ̀ tùràrí já sí ohun ìríra fún mi ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni

0: Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka Bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á. Ẹ̀ṣẹ̀ ni àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sá ń gbá àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣọ́ru. Síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó ti kú tán, nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. O bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán tó ti ń sáré? Níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà, o ti gba àwẹ̀, omi àdúrà o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ò bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronú pòwàdà, kò ronú pòwàdà. Ó parí eré ìje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, àbá ètò onílọ́wọ́ àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìnrere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Àìsáyà orí 69, Àìsáyà orí 69 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, àti ìka yín fún àṣedédé. Ètè yín sọ èké, ahọ́n yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà, okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó, bó bá raṣọ kò ní bò ó, bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà, ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ ọ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí ó lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúùkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni idalare ju ekeji lo ekeji yi ni parisi mo totan mo ti josin tan ile isin la bimi si baba mi alufani awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wi pe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wi pe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wi pe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wi pe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wi pe bibo ese mole koni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wi pe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wi pe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wi pe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e àwọn tó sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́ ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà ìwà agbára ìwà ipá wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀ wọn ò jẹ́ sọ́ dójú ẹ ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀ ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́ Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó sì fún bí òjò dídì bí ó bá sì pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́ aláìyẹ àti eléèrí àti ẹlẹ́ṣẹ̀ wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú a ó jẹ́ olóríire púpọ̀ ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun a ṣe ọwọ́ wa ní mímọ́ a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí ni láti ọjọ́ Monday kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀ irọ́ ẹnu ẹ̀ ìwà tó wà nígbèsè ayé ẹ̀ ìkórira ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan adìẹ dà mí lóògùn nù máa fọ lẹ́yìn ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ńkọ́ ìyẹn la ń sọ nípa ẹ̀ pé bí o bá tan Ọlọ́run wá bí o bá fẹ́ tan ara rẹ jẹ bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wàá ṣe tí ẹ sílẹ̀ wàá sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbáraẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa ìtẹ̀bọmi bó jẹ́ ẹnìkan la ní iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀ a sọ fọ́lọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé ajewo ese wa se ko sile ba ba tin jewo ta nko ese sile ta sin gba olorun gbo wi pe o ran jesu lati ku ese wa lo be ni emi olorun lo wa nje ri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele tele ba ti yin ota tele tele ni ti a kiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti ani wi pe ani igbala awon ni o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi be ni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigbati a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti lansun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo sinima ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ise sile e wa jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon onibi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbe je bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan wonyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ mo ti ní ìgbàlà màmá wà ń lé màmá wọ́n ń bèèrè yín o ó sọ òtítọ́ inú rẹ̀ bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó ńlé o ká lọ olú àkọ́bí ọmọ mi nìyẹn sá padà o mi ò fẹ́ ìyàwó kejì ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀ eni ti ko fi ahon re soro eni leyin eh njo gbo pe lagbaja o tun ti se bayi ah mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to ni gbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohun kohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugba ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re ki no npe be eni to kunle to so wi pe olorun pe titi ma fi oju mi ri jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo bon tin se mi o se be mo ni ah o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe eh ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso amọ ko ri won ni ibese sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ranti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni won ni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fa won to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun e ni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo banki wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn eh ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja 100 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igbaponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le daku ko le ranso olo mama ko account ka akiri ise ko yen a ki ba oni gbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe eh olorun awon oso ni o je ki temi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo olorun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu kristi we o tori pe johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan pelu ikanu ko gbogbo awon kan won yi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele ke pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi se owo re mo se iwo ki ta eje alaise sile Ṣé irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó? Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara. Kí o má bàá pòfo. Kí o má bàá pàdánù ìjọba ọ̀run. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀. Jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbèsè tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú, wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ wípé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́, Nipa egbagbo ni a fi ri Olorun. Nipa egbagbo ni a fi ri idarijigba. Nipa egbagbo ni a fi ri igbala lodo re. Ba Olorun gbo ko je seke. O ti ni bi o ba jewo ese re. Olooto ati olododo ni ohun lati dari ese na ji o. Ati lati we onu kuro ninu ese re gbogbo. Gba Olorun gbo. Gba Olorun gbo. Gba Olorun gbo. Romo ileri re. So fun wi pe mo gbagbo pe niwon igba ti mo ti jewo awon ese mi ti mo si ti ko won sile. Mo gbagbo ninu ileri re ko ti dariji mi. Mo gbagbo pe a ti wo awon ese won yi nu gege bi ileri re. Tori Olorun ti ki se keni o. Gbagbo romo ileri re. Eje Jesu ma n we onirobinu je okan ti o ronu ko ada jinle jinle. Eje Jesu ma n we iru awon eniyan be mo kuro ninu ese gbogbo. So wipe okan le a fi gbagbo, enu le a fi jewo si igbala. Bi o ba ti jewo awon ese re tokan tokan pelu ipinu lati ma pada sinu ikan kikan ninu awon ese wonyi, ti o si ti gbagbo wipe Jesu Kristi ku fun ese re, pe nisinsin o si ko ese re lo. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́ tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. O tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn láì padà sínú ẹ̀ṣẹ̀ láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó láti dì ọ́ mú títí dé òpin. Ti o finishi na. Bi o ba gbagbo. Gba ti a ba gba oro Olorun gbo. Ni emi Olorun ni o ma ba okan wa jeri wipe omo Olorun ni wa. Baba, omo, ati emi. Iwo ti o fun wa ni oro re. Oro ti o ma n tun igbesi aye omo eniyan se. Oro ti o ma n yi igbesi aye wa pada. Oro ti o ma mu ohun ti o ti baje bo si ipo. O ti fun wa ni oro re. O so wipe ibikibi ninu okan rere ti a ba gbin oro yi si. Yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́. Kì í ṣe ọkàn tí ó ń dàgúlá. Kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀. Kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́. Ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀numọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídòtó wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi. Wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ dí ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. Abẹ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó lè gbérímọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn, jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn, jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Abẹ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì, jẹ́ kí ó rí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá, ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun, agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhìnrere tòótọ́ níbikíbi tí a bá lọ jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́ jẹ́ kí a máa kéde ìhìnrere, kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, kí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, Abe wi pe gbogbo ibukun ti o ti fa seyin kuro lodo wa tele tele ye ki won ki o je ti wa ni oruko Jesu. Gbogbo alakala orukorun ise asekara lai ri ere ni die owo ti an gba se ajade apo ona to le wa ile to na wa abi o wi pe gbogbo e patapata le won kuro leyin wa ni oruko Jesu. Lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa, je ki ilera re ki o wa ni ago ara wa, ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe. Adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristu Oluwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Epistle ti Paul Apostle si awon ara Rome, ori iketala, ki olukuluku okan ki o fori bale fun awon alase ti o wa ni ipo giga, nitori ko si ase kan bi ko se lati odo Olorun wa, awon alase ti o si wa lati odo Olorun ni ati lana re wa, nitori na eni ti o ba tapa si ase, o tapa si ilana Olorun, awon eni ti o ba si ntapa yo gba ebi fun ara won. Nitori awon ijoye ki se eru si ise rere bi ko se si ise buburu, nje iwo afe saiberu ase won se eyi ti o dara, iwo si gba eyin lati odo re, nitori iranse Olorun ni se si ofun rere. Sugbon bi iwo ba nse buburu beru, nitori ko gbe ida na lasan, nitori iranse Olorun ni se olugbesan lati sise ibinu lara eni tin se buburu. Nitori na eyin ko gboro sai materiba, ki se nitori ti ibinu nikan, sugbon nitori eri okan pelu. Nitori idi eyi na le se san owo ode pelu, nitori iranse Olorun ni won, eyi yi na ni won bojuto nigba gbogbo. Nitori na esan ti o to fun eni gbogbo, owo ode fun eni ti owo ode se tire, owo bode fun eni ti owo bode se tire, eru fun eni ti eru se tire, ola fun eni ti ola se tire. E ma se je enikeni ni gbese ohun kan bi ko se ki a feran omo nikeji eni, nitori eni ti o ba feran omo nikeji re o ko ofin ja. Nitori eyi iwo ko gbodo se panshaga, iwo ko gbodo paniyan, iwo ko gbodo jale, iwo ko gbodo jeri eke, iwo ko gbodo soju kokoro. Bi ofin miran ba si wa akopo ninu oro yi pe feran omo nikeji re bi ara re, ife ki se ohun buburu si omo nikeji re. Nitori na ife ni akoja ofin, ati eyi bi e ti ma akoko pe o ti to wakati nisisiyi fun yin lati ji ni oju orun. Nitori nisisiyi ni igbala wa sumo etile ju igba ti awa ti gbagbo lo, oru bu koja tan ile si fere mo. Nitori na e je ki a bo ara ise okunkun sile, ki a si gbe ihamora imole wo, je ki a ma rin irin titọ bi ni osan, ki se ni irede oru ati ni imo ti para, ki se ni iwa eri ati wobia, ki se ni ija ati ilara. Sugbon e gbe Jesu Kristi Oluwa wo, ki e ma si pese fun ara lati ma mu ifekufe re se. Epistle ti Paul Apostle si awon ara Rome, ori ikerinla. Sugbon eni ti o ba se ailera ni igbagbo e gba ni aito pinpin isiyemeji re, enikan gbagbo pe oun le ma jeun gbogbo, elomiran ti o si se alailera nje ewebe, ki eni ti nje ma se kegun eni ti ko je, ki eni ti ko si je ki o ma se da eni ti nje lejo, nitori Olorun ti gba a. Ta ni iwo ti n da omo odo elomii lejo, loju Oluwa re ni o duro tabi ti o subu, ni tooto a o si mu duro, nitori Oluwa ni agbara lati mu duro. Elomii n buyin fun ojo kan ju omiran lo, elomii n buyin fun ojo gbogbo bakan naa, ki olukuluku ki o da ara re loju ni inu ara re. Eni ti o ba n kiyesi ojo, o n kiyesi fun Oluwa, eni ti ko ba si kiyesi ojo fun Oluwa ni ko kiyesi. Eni ti n jeun, o n jeun fun Oluwa, nitori o n dupe lowo Olorun. Eni ti ko ba si jeun fun Oluwa ni ko jeun, o si n dupe lowo Olorun, nitori ko si enikan ninu wa ti o wa laaye fun ara re, ko si si eni ti o n ku fun ara re. Nitori bi a ba wa laaye, awa wa laaye fun Oluwa, bi a ba si ku awa ku fun Oluwa. Nitori na bi a wa laaye tabi bi a ku ni ti Oluwa ni awa ise, nitori idi eyi na ni Kristi se ku ti o si tun ye ki o le je Oluwa ati oku ati alaye. Sugbon e se ti iwo fi n da arakunrin re lejo, tabi e si ti se ti iwo fi n kegan arakunrin re, gbogbo wa ni yoo saduro niwaju ite idajo Kristi. Nitori a ti ko pe Oluwa wi pe bi emi ti wa, gbogbo ekun ni yoo kunle fun mi, ati gbogbo ahan ni yoo si jewo fun Olorun. Nje nitori na olukuluku wa ni yoo jiyin ara re fun Olorun, nitorina, ema shijeki atuma adara wa lejoma, shubon, ekuku ma she, dajwe ye,

0: tí ó sì ní ìyìn lọ́dọ̀ ènìyàn. Ǹjẹ́ nítorí náà kí àwa kí ó máa lépa ohun tí í ṣe ti àlàáfíà àti ohun tí àwọ̀ fi gbé ara wa ró. Nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú, ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún Olúwa rẹ̀ náà tí ó ń jẹun lọ́nà ìkọ̀sẹ̀. Ó dára kí a má tilẹ̀ jẹ ẹran, kí a má mú wáìnì àti ohun kan nípa èyí tí arákùnrin rẹ̀ yóò kọsẹ̀ àti tí a ó sì fi sọ ọ́ di aláìlera. Ìwọ ní ìgbàgbọ́ bí ní fún ara rẹ níwájú Ọlọ́run. Alábùkún fún ni Olúwa rẹ̀ náà tí kò dá ara rẹ̀ lẹ́bi nínú ohun tí ó yàn. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣiyèméjì, ó jẹ̀bi bí ó bá jẹ, nítorí tí kò ti inú ìgbàgbọ́ wá, àti ohunkóhun tí kò ti inú ìgbàgbọ́ wá, ẹ̀ṣẹ̀ ni.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn-ín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. Abẹ̀yin wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́ ọ̀rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun. Ó sì ń kìlọ̀ fún wọn, ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa

0: inú àwọn ẹsẹ tí a kà wọ̀nyí àwọn ẹsẹ mẹ́ta wọ̀nyí ẹsẹ ìkẹjọ ìkẹsàn àti ìkẹwàá wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára ìkíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run ìkejì ewu àwọn ẹ̀kọ́ èké bí a bá gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa ìkẹta ìdákọ̀rọ̀ fún ọkàn yẹ kí a wò ó láti ìkórí kìíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asándìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti kristi ìgbà gbogbo ní àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn ọlọ́run padà kúrò nínú òtítọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run pàápàá fún ara rẹ̀ ó máa ń rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀ òkùnkùn kí ó lè ráyè jọba ní ìgbésí ayé wa bí a bá ń tẹ̀lé ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì ó dájú wípé sàtánì kí ó lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ ọlọ́run àti wípé bí a bá já pápá nínú ìmọ̀ òtítọ́ gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kí ó lè ráyè ní ìgbésí ayé wa gbogbo wọn pátápátá ni wọ́n wo lulẹ̀ níwájú wa èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí pọ́ọ̀lù àpọ́stélì tí ó fún àwọn ará kólósè ìkìlọ̀ yìí kan náà ni ọlọ́run ń fún wa tí ó sì ti ń fún gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀ nínú Deuteronomy orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ kí ẹ ṣe dáradára ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde bí ó bá dìde tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn ọlọ́run àjèjì lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà nítorí pé olúwa ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín lẹ́yìn olúwa ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn òun ni kí ẹ sì máa bẹ̀rù kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́ kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́ kí ẹ sì máa sìn kí ẹ sì máa fara mọ́ èyí ni ohun tí Mose ènìyàn Ọlọ́run tí ó sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ó jẹ́ kí ó yé wọn wípé òun ti ṣe wàhálà púpọ̀ láti kọ́ wọn ní ìlànà Ọlọ́run òfin Ọlọ́run ní kíkún ni ó ti gbélé wọn lọ́wọ́. Ìlànà àti àṣẹ tí Ọlọ́run fún òun, òun ti fún àwọn ọmọ Ísíráẹlì. Ó wá ń sọ fún wọn kí ó tó fi ayé sílẹ̀, kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra. Ó ṣeéṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mósè kò mọ̀ sọ dáradára tó. Ó ṣeéṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mósè gbélé wọn lọ́wọ́ wípé kò kún tó fún ọmọ Ísíráẹlì. Mósè sọ fún wọn wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn alálà kí wọn kí ó ṣì wọn lọ́nà. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ń tẹ̀lé Ọlọ́run, kí a ṣọ́ra, kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì èké, wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́, nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́, kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́. Kí ni a lè fi pe ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí? Kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí? Ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́ a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn, kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké? Ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún, Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ máa kíyè sí àwọn wòlíì èké tí ó ń tàn yín wá lé àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ́ ìkoko ni wọ́n nínú. Èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́, ìfẹ́ sí Ọlọ́run, ìfẹ́ sí ìjọ Ọlọ́run, tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra, kí a kíyè sí àwọn èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkoko. Ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa, bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta tí a sì rí wípé apanijẹ́ ìkoko ó bẹ́ sí gbòòrò, ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, ṣé a ó máa rẹ́rìn-ín, a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn? Rárá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lè a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí, bí a ti rí wípé apanijẹ́ ìkoko ti bẹ́ sí gbòòrò, ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn, ó ń pa wọ́n ní ìpakópa, a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkoko, a ó kìlọ̀ fún wọn, a ó pè wọ́n wọnú ilé. Èyí ni ìfẹ́. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́, tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì, àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere, tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkoko, àwọn èké wòlíì, àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà, wọ́n bẹ́ sí gbòòrò, wọ́n kun ayé, wọ́n sì ń da àwọn ènìyàn láàmú, wọ́n sì ń fi wọ́n lákàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọn kí ó kíyèsára. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀, ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá nígbà náà lè ó tó yé wọn pé kìí ṣe ìwúkàrà tí àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn farisí àti ti àwọn sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run nítòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi farisí àti sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostoli orí ogún láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyèsára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni ó fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀, ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní. Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni won o ma fi yin se ere je nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan woyi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi ki tile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a n so fun wa o si ye wa we pe bi a ba gba eko eke laaye we pe eko eke yi yo di wa ni igbekun bi a ba n so nipa we pe ki a di eni ni igbekun ohun ti a n so o ye Paulu aposteli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemu titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemu lailai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma n dini nigbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma n je ki eru eni be ki o di eni iparun ko sese fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti a le ka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni a ti ri wipe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba ti n ba won ja won a ri wipe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won a ri wipe bi won ba le di iru eni be nigbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wipe a ki kanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wipe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wipe a ri oba kan lori awon eniyan re gbati enikan ti o wole wa o so wipe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wipe a fe pa ohun a fe di oni igbekun Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí ó ti rí wípé bí a bá lè mú òun kúrò àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n di ìjẹ. Nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde. Bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akíkanjú, ó ń fẹ́ bá ọ jagun, ó ń fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé ò ní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́. Èyí ni a fi ń sọ wípé kí a kíyèsára, nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakítí ti máa ń wá, àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá, àwọn tó máa ń sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ ọ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Paulu apostoli ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù. A máa ń di ẹni tí ara níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kòríkòsùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́. Ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn. Ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29. Jeremiah orí 29 ẹsẹ̀ 8, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ́ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yìn ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ. Wọ́n á máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀, tí wọ́n dúró níwájú Olúwa, ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ fún ọ, ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, ta bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn. Gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́, wípé Ọlọ́run kọ́ ló rán wọn, nitori jeun jeun won wowo kaakiri ni won fi toyin wa ninu Rome ori kerindilogun lati ese iketadilogun ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won o mo ti o je we pe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa we pe bi a se ntaja papo bi a tin soro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko ike ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o n fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan wonyi si tabili o kan aya wa ki a le sa fun eko ike ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa o ni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko eko igbala ninu Jesu Christi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo o ni bi enikeni ba wa ninu Christi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni kasora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko ha ti ko wa nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a tun ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan ko kunu kobodo ke ma si lati ile de ile a ko ati ko a wi pe okunrin kan aya kan a se ti ko nipa eko atunse oni ke asora ke ma je eni ti nka akiri ke ma je eni ti an fi afefe eko keko gba kiri oni ke a kuro ni iso awon eniyan be mo gbadura we pe gege bi olorun tin kilo fun wa we pe a o je eni ti ngboran bi asi ti ngboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o tin rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran àwọn bíbélì ẹsẹ bíbélì tí a kà wọ̀nyí ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà àwọn òjìyàn wọ́n ń pa ara wọn run ni àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni àwa kì í jiyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn a sì ń fẹ́ ṣe ọ́ lóore òun ni a fi ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí wípé kí a ṣọ́ra kí a máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé ẹ̀kọ́ ayé wà tí kìí ṣe bíi ti kristi ẹ jẹ́ kí a padà sí kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá nítorí pé nínú rẹ̀ èyí ni nínú kristi ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lé ara ìyára nínú kristi olúwa wa olùgbàlà wa olùṣọ́ àgùntàn wa nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lé ara ìyára ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára pípé àti ẹ̀kún kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé jésù kristi pátápátá nínú kristi ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lé ara ìyára jẹ́ kí ó yí ọ wípé nígbà tí ènìyàn ṣubú nígbà tí ádámù àti éfà ṣubú ní ọgbà ídẹ́nì ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí ọlọ́run dá a sí ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí nípa ti ìwà bí ọlọ́run àti nípa ti ọgbọ́n àti òye gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà ídẹ́nì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ádámù àti éfà di aláìpé àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé àti àwa pàápàá kí a tó mọ kristi lè a di aláìpé aláìpé nípa ti ẹ̀mí aláìpé nípa ìwà bí ọlọ́run aláìpé nípa ọgbọ́n àti òye ṣùgbọ́n nínú kristi àti nípasẹ̀ kristi ni a ti ní ìgbàlà kíkún òun ló sọ wá di pépé ó fún wa ní ìdáríjì pépé ó fún wa ní àlàáfíà pépé ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa jẹ́ kí a wò ó nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta èyí tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí yóò rò pé ó dára onírara nínú kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní kristi àti ní ohun gbogbo ninu Kolose ori kini ese ikokandilogun. Kolose ori kini ese ikokandilogun nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re. Didun inu baba wa ti nbe le orun ni we pe ekun ohun gbogbo ni ti idariji ni ti alaafia ni ti igbala ni ti isegun lori ese ni ti ife ni ti ore ofe ni ti agbara tabi ogbon tabi ohunkohun ti anilo lati le gbe igbesi aye ti o te olorun lorun o ni didun inu baba ni we pe ki ekun ohun dara dara gbogbo ki o le ma gbe inu re ki a to lo si ori ekun wa lati gbadura. E je ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin. Bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re o nso fun wa we pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi Olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu Olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe. Ohun ti oro Olorun yi nso fun wa ni we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te Olorun ti o wo Olorun we pe a fun wa ninu Kristi. Nitori be o ye ki a to Olorun lo bi a ba ti je eni ti amusina nipa eko ike eko odi nipa asa aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to Olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun Olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o ti tele woli eke ati eko ike ki o wa sodo Olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ko leru lo bi o ba joko sinu eko ike. Nitori be je ki a da onide je ki a gba okan re la je ki Olorun fun ara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti Olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi Olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukunkun ebi re tabi o fe ki Olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele Jesu Kristi nikan soso nitori ninu re ni ekun iwa Olorun gbe li ara iyara. E je ki a dide duro ki a ba Olorun soro ki a so fun Olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a ti nkilo fun wa. E je ki a gbadura ki a so fun Olorun we pe a fe je tire. E je ki a gbadura ki a so fun Olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere. E je ki a gbadura ki a so fun Olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti munisina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina a si nfe tele oro Olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele Olorun timo timo. Gbadura so fun Olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun Olorun we pe o n fe duro sese o n fe duro ninu eko o n fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba Olorun. Bi o ba gbadura ti o gbekele Olorun ti o simile Olorun bi o ti le je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro.
1: Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Rómù, orí ìkẹẹ̀dógún. Ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera, kí a má sì ṣe ohun tí ó wu ara wa? Yẹ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé ero. Nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹ̀gàn àwọn tí ń gàn ọ́ ṣubú lù mí, nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ́ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù, kí ẹ̀yin kí ó lè fi ọkàn kan àti ẹnu kan yin Ọlọ́run Bàbá Jésù Kristi Olúwa lógo. Nítorí náà, ẹ gba ara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo Ọlọ́run. Mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run, kí ó ba lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn baba, àti kí àwọn kèfèrí kí ó lè yin Ọlọ́run lógo nínú àánú rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí èyí ni èmi ó ṣe yìn ọ́ láàrin àwọn kèfèrí, èmi ó sì kọrin sí orúkọ rẹ. Ó sì tún wí pé ẹ̀yin kèfèrí, ẹ máa yọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, àti pẹ̀lú ẹ̀yin Olúwa gbogbo ẹ̀yin kèfèrí, ẹ sì kó kìkì rẹ̀ ẹ̀yin ènìyàn gbogbo. Àìsáyà sì tún wí pé òǹgbò Jésè kan ń bọ̀ wá, àti ẹni tí yóò dìde ṣe àkóso àwọn kèfèrí, òun ni àwọn kèfèrí yóò ní ìrètí sí. Ǹjẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ ohun àlàáfíà kún yín ní gbígbàgbọ́, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ará mi, ó sì dá èmi tìkára mi lójú nípa tiyín pé ẹ̀yin sì kún fún oore, a sì fi gbogbo ìmọ̀ kún yín, ẹ̀yin sì lè máa kìlọ̀ fún ara yín. Ṣùgbọ́n ará mi, mo fi ìgboyà kọ̀wé sí yín ní ọ̀nà kan bí ẹni tún ran yín létí, nítorí oore ọ̀fẹ́ tí a ti fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí èmi kí ó lè ṣe ìránṣẹ́ Jésù Kristi sí àwọn kèfèrí láti ta ọrẹ ìyìn rere Ọlọ́run, kí ọrẹ àwọn kèfèrí kí ó lè di ìtẹ́wọ́gbà tí a sọ di mímọ́ nípa ẹ̀mí mímọ́. Nítorí náà, mo ní ìṣògo nínú Jésù Kristi nípa ohun tí ṣe ti Ọlọ́run. Èmi kò ṣàgbọ́dọ̀ sọ nǹkan nínú èyí tí Kristi kò ti ọwọ́ mi ṣe sí ìgbọràn àwọn kèfèrí nípa ọ̀rọ̀ àti ìṣe, nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, nípa agbára ẹ̀mí Ọlọ́run tó bẹ̀ẹ̀ láti Jerusalemu àti yí káàkiri, àní títí fi dé Ilírikóni, mo ti wàásù ìrere Kristi ní kíkún. Mo dùú láti máa wàásù ìrere náà, kìí ṣe níbi tí agbé ti dá orúkọ Kristi rí, kí èmi kí ó má ṣe máa mọlé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò ti sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí, àti àwọn tí kò tí gbọ́ òye yóò yé wọn. Nítorí náà pẹ̀lú ni ààyè ṣe há fún mi ní àkókò wọ̀nyí láti tọ̀ yín wá. Ṣùgbọ́n ní ìsinsìnyí, bí èmi kò ti ní ààyè mọ́ ní ẹkùn wọ̀nyí, bí èmi sì ti fẹ́ gidigidi láti ọdún mélòó wọ̀nyí láti tọ̀ yín wá, nígbàkúgbà tí mo bá ń lọ sí Spania, n ó tọ̀ yín wá, nítorí mo nírètí pé èmi ó rí yín lé ọ̀nà àjò omi, àti pé ẹ ó mú mi já ọ̀nà mi níbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ, bí mo bá kọ́ kún fún ẹgbẹ́ yín ní apá kan. Ṣùgbọ́n ní ìsinsìnyí, mo ń lọ sí Jerusalemu láti ṣe ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́, nítorí tí ó wu àwọn ará Makedonia àti Akaya láti dá owó kan jọ fún àwọn tálákà àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Jerusalemu. Nítòótọ́, ìfẹ́ inú rere wọn ni, ajigbèsè wọn ni wọ́n sá ṣe. Nítorí bí ó bá ṣe pé a fi àwọn kèfèrí ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn, ajigbèsè sì ni wọ́n láti fi nǹkan ti ara ta wọ́n lọ́rẹ. Nítorí náà, nígbà tí mo bá ti ṣe èyí tán, tí mo bá sì ti di èdídí èso yìí fún wọn tán, èmi ó ti ọ̀dọ̀ yín lọ sí Spania. Mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín, èmi ó wà ní kíkún ìbùkún ìrere Kristi. Mo sì bẹ̀ yín ará, nítorí Olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi, kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi, kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Judea, àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerusalemu lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́, kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run, àti kí èmi lè ní ìtura pọ̀ pẹ̀lú yín. Ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín.

Ìkejìlá, òní nítorí náà. Bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́ yẹ kí a dúró ńbẹ̀ náà. Òní bí àyànfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Àwọn ìran Ábráhámù, àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run, ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀, ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì, kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé. Àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ àti èmi, èròpẹ́ lẹ̀ẹ́lẹ̀, ìwọ àti èmi kèfè rí lásán-làsàn. Ìwọ àti èmi, ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni Ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, tí ó fún ní oore ọ̀fẹ́, tí a wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní ṣé a ò mọ ipò wa ni? Ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú Ọlọ́run ni? Wípé a ti jẹ́ àyànfẹ́ Ọlọ́run, ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́, nítorí wípé Ọlọ́run fẹ́ wa. Ó ti sọ wá di olùfẹ́, ó wá tún sọ wá di ẹni mímọ́, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí, a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́. Ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, èyí tí ó fi lè bá ìpè wa mú. Yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn, mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀, wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọ aṣọ èérí, ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan, irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣé o mọ̀, gẹ́gẹ́ bí ológun, bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun, ó ní irú aṣọ tó ń wọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá, bí a bá ti rí ọlọ́pàá, a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀. Bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó, ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá sọ wípé yẹ kí n débẹ̀, torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí. Mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀, mo fẹ́ bá wọn yọ̀, nítorí èyí ni Bíbélì sọ, àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún, àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí. Bí gbogbo ènìyàn ti ń wọlé, tí wọ́n ń jáde, wọ́n ń wọlé, wọ́n ń jáde, àwọn akọrin wọlé, oníwàásù wọlé, àwọn ẹbí ìyàwó wọ́n wọlé, ẹbí ọkọ wọ́n wọlé. Bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó, bí wọ́n ti yọ, ó sọ wípé ó ń láti jẹ́ omidan. Arábìnrin tí ó ń bọ̀ yìí, ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó. Wọ́n ní báwo ló ṣe mọ̀? Ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni? Òní ó ti wo ojú ẹ̀, wo ìrìn sí ẹ̀, wo aṣọ tí ó wọ̀, wo bí ó ṣe ṣe. Dájúdájú, aṣọ tí ó wọ̀, ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ náà ni o, ìwọ ni a gbé níyàwó fún Jésù Kristì. Bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arábìnrin Mèrí ó máa ti nígbàlà, bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arákùnrin Samuel ó máa ti nígbàlà, ìrísí rẹ, ìwọṣọ rẹ, àti ohun tí o gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo, ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristì. Èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí apostoli, ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó, àwọn aṣọ àtijọ́, àwọn aṣọ ẹ̀gbin, àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, a ní bọ́ wọn sọnù, a ní mú wọn kúrò, kí a wá wọ àwọn aṣọ tuntun mìíràn, èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù Kristì. Wo ẹsẹ̀ ìkẹjọ.

0: kẹta ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ìbínú ìrunú àrankan ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ èyí ni à ń sọ fún wa wípé àwọn ògbólógbò ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì ó wá sọ fún wa wípé a wá gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe titun ní ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbé wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù titun agbádá òdodo yẹ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀ èyí ni jésù pàápàá ni ó mẹ́nuba nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọ́nú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọ́nú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnì kejì wa yẹ kí a wo Matthew orí kejìdínlógún a ò ní lè ka gbogbo ẹsẹ tí ó sọ nípa ohun tí jésù sọ yìí díẹ̀ láòkà bí o bá délé o lè yẹ̀ wò fún ara rẹ láti ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì ṣùgbọ́n nísinsìnyí yẹ kí a wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n nítorí náà li ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó ń wí pé olùwà mú sùúrù fún mi èmi ò san gbogbo rẹ̀ fún ọ olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tu sílẹ̀ ó fi gbèsè náà jì í èyí ni ìyọ́nú tí olúwa rẹ̀ ní sí i ó dáríjì í bákan náà ni olúwa ṣe fún wa gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn ọlọ́run dáríjì wá ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọ́nú sí ẹnì kejì wa kí a lè dáríjì ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí ó jáde lọ ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀ èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀ èyí ni olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀ jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nígbà tí olúwa rẹ̀ sì pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè ni jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ nítorí bẹ́ẹ̀ èyí ni ọlọ́run retí lọ́wọ́ wa wípé kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ kí a ní ìyọ́nú kí a dáríji ara wa ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ ni ó ṣe ọ́ kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò ní lè dáríjì ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́ kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin ò ní lè dáríjì tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́ kí a má lé ọmọ jáde kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé kí a sọ wípé a ò ní lè dáríjì ó ní kí a ní ìyọ́nú kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa kí a lè dáríjì ara wa kì í ṣe nínú ẹbí nìkan nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbà ni tàbí adarí ẹkùn kò sí angeli láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn ọlọ́run ṣùgbọ́n ó ṣeé ṣe bóyá a bójú fo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wé pé kí a dáríjì ìbàjẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni àfẹ́rí olùṣọ́ àgùntàn a tilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbákan gbàdúrà fún a kò ní gbà ju ìṣẹ́jú márùn lọ ṣùgbọ́n lòun ò ráyè kí a dáríjì ara wa tàbí ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeéṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejì dín ní ọgọ́ta Isaiah orí kejì dín ní ọgọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ibi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalem ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríjì yín ó tún sọ fún wa ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnu sí ara wa bi aba pada si Kolose ori keta ese ikejila ke ani irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi abari ni igbese aye eniyan a ma nso wi pe lagbaja omo lu abi ni o se se boya ko lowo o se se boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilo de tan so be a ma nso wi pe irele lagbaja o po o ga popo o se se ki o je ninu ebi bi o se se ki o je iya oko ni o wa sele bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o se se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wi pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wi pe iyawo omo mi o riru e ri ni o ni iteriba popo o je ni ti o lowo popo o je ni ti ako ti o gbe ko nitori kini se nitori pe ako gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo peteru kini ori karun ese karun be pelu eyin ipe re e teriba fun awon agba be gege eyin ipe re eyin omode e teriba fun awon agba laye ode oni ni a ri wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo 20 odun o ri elomiran ti o je omo 60 odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo 20 odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi 60 odun ni o ma so pe brother omo 20 odun ti o n pe eni 60 odun ni brother ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o se se ki o je omo odun 25 ni o je olu eni to n dari idapo ju ile ki eni ti a n dari re yi ki o je bi omo 70 odun eyi ti eni to n dari idapo ju ile ba fi ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to n pe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni aarin wa o se se boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isimi a wa inu iwe mimo a si n fe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o ba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi o ni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin ile aso nitori olorun koju ija si awon agberaga sugbon o n fi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa paapaa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta yẹ ki n kunkun ka fun ọ lati ẹsẹ ikini nitori o ṣe pataki pupọ ẹsẹ ikẹrin la n lọ ṣugbọn jẹ ki n ka lati ẹsẹ ikini bẹẹ gẹgẹ ẹyin aya ẹ maa tẹriba fun awọn ọkọ yin pe bi ẹnikẹni ba tilẹ ṣe aigbọran si ọrọ naa ki a le jire wọn le aisọrọ nipa iwa awọn aya wọn awa ti a ti lọkọ tabi ti a ti gbeyawo o yẹ ki ede yi ki o ye wa wepe irẹlẹ o ṣe pataki pupọ ninu ile iteriba ṣe pataki pupọ ninu ile o ma n ṣe ni laanu o si ma n bani lọkan jẹ bi abari aya ti o sọ wipe oun ti di atunbi wepe oun tilẹ jẹ oṣiṣẹ ninu ijọ bi abari bi o ṣe n sọrọ agan ọrọ lile si ọkọ rẹ o ma n jẹ ohun to ma n ṣe ni laanu wepe arabinrin ṣe n sọrọ bayi ṣe ko mọ wepe bibeli o kan nipa fun wa lati teriba fun ọkọ wa ni o ni bi ọkọ wa bi o tilẹ jẹ ẹni ti o n ṣe aigbọran si ọrọ naa ẹni ti kii ṣe onigbagbọ o ni sibẹsibẹ o yẹ ki a ni iteriba ki a ba le jere awọn ọkọ wọnyi pẹlu iwa irẹlẹ ti a ni nigba ti wọn ba n wo iwa rere yin ti ohun ti ẹru ọṣọ ẹni ti ki o ma ṣe jẹ ọṣọ ode ti irun didi ati ti wura lilo ati ti aṣọ wiwọ ohun ti a n sọ nihin ẹyin obinrin e tẹti silẹ igba miran o ṣeeṣe ki o ṣe ọkọ rẹ eti o ba fi kunlẹ ni ẹsẹ mejeeji eti o ba fi ni iteriba eti o ba ọkọ dariji mi o ni ṣe bẹẹ mọ ki o ni iwa irẹlẹ ohun ti o ṣe ni wepe o mọ wepe inu ọkọ o dun ṣugbọn o mọ iru irun didi ti ọkọ ti o ma n fẹ eti o ba fi sọ lẹnu wepe ọkọ dariji mi o lọ dirun tabi o mọ iru aṣọ ti ọkọ fẹran o lọ wọru aṣọ yii o ro wepe irun didi aṣọ wiwọ ati eyi to ṣe to ti fi ṣe ọṣọ ti ọkọ n fẹ o ro wepe eyi ni yoo munu ọkọ dun nitootọ ni ọkọ fẹ ki o jẹ ẹni ti o ni imototo ọkọ fẹ ki o jẹ ẹni ti o rin gẹgẹ bi ẹni ti o jẹ iyawo daradara ki o wo aṣọ ti yoo tẹ lọrun ṣugbọn sibẹsibẹ o n fẹ nkan miiran o n fẹ ki a ni irẹlẹ wepe yoo maa sọ ninu ọkan rẹ wepe o mọrun di lootọ ṣugbọn iwa o da nitootọ ni o maa ṣọ wọ ṣugbọn iwa rẹ n kọ wo ẹsẹ kẹrin nisinsinyi ṣugbọn ki o jẹ ti ẹni ti o farasinle ọkan ninu ọṣọ aidibajẹ ti ẹmi irẹlẹ ati ẹmi titu eyi ti ṣe iyebiye niwaju ọlọrun o n sọ fun wa wepe ohun kan wa ti o ju irun didi lọ ohun kan wa ti o ju aṣọ wiwọ lọ ohun kan wa ti o ju ọṣọ ninu aye lọ o ni ẹmi irẹlẹ ẹmi iwa tutu èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú títù ìpamọ́ra ó yẹ kí a máa fara dà á fún ara wa kí a ní ìpamọ́ra ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé òun ò lè dúró nínú ìjọ òun ò lè ṣe tibí òun ò lè ṣe tọ̀hún wọ́n ti ṣẹ̀mí púpọ̀ wọn ò lè dáríjì ó yẹ kí a ní ìpamọ́ra ìkẹfà ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa ìkeje ó yẹ kí a máa dáríjì ara wa ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí wọ́n sì dáríjì wa a ti ṣe ọlọ́run ó sì dáríjì wa ó yẹ kí a máa dáríjì ara wa èyí ni ó mú wa lọ sí ìkórí kejì ìfẹ́ kìrìstíẹ́nì wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ó yẹ kí a ní ìfẹ́ ìfẹ́ yìí ó ṣe pàtàkì jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ ìkíní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbàjẹ́ nínú ìjọ ìbàjẹ́ nínú ilé ìbàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbé ni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fihàn níhìn-ín nísinsìnyí ni ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèèrè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí i wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ń ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ń sìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfo ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí i wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa ṣe ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú Tẹsalóníkà kínní Tẹsalóníkà kejì ṣègáfà fún mi Tẹsalóníkà kejì orí kínní ẹsẹ̀ ìkẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí i wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ ati wipe ife wa yi o nkan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba nso nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo petero la koko ki a tu lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti an so nihin ki se ife ko fe nitori bi o ba ngbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o sese boye nikan se oro so si wa ko so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti ani yo bo asise be yo bo mole o sese boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun awe pe oro kan wa ninu marko asimo we pe ko si ninu marko we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbo won sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa oluso agotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni pe o nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo lorun fun wa nihin rere Olorun saanu fun wa. Olorun se wa ni oloriire. Wo bi ijo se ri, wo eko oro Olorun. A wa ti boya si se wa ninu ijo yi, ijo daradara ni. Sugbon o se se ki a se ara wa, ki o wa gbe oro wa ninu ile wa nihin, ki o wa gbe lo si CMS. Ki o wa so wepe ah, ninu ijo ti mo wa. Won se mi bawo lo se le so be. Tabi ki o ti le gbe lo si awon ti won ki ka Bibeli, ki o so wepe looto ni mo n lo si church. Looto ni a so pe a ni igbala looto la so pe a di atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai o nso fun eni ti ko sinu ijoba olorun o nso fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o nso fun anipa ife ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito, ki wa un ti ara re, a ki mu binu, be ni ki gbiro ohun buburu, ki yo se a shododo, shugba ma yo, ninu otito, o sese boya eni ti o di adari wa tele tele, boya nkan kan sele, o si mo ki lo sele, oluso agutan si ni arakunrin lo gbadura die o, ki a to da o pada si aye re. Nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a tin gbo ni okere we pe eni ti o ji alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boyo jale boya se boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agutan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da eni kan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu ohun gbogbo ohunkohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je tiwa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbese aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba okan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbese aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa ye ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́. Kí a bá lè mọ bí a ti gbàdúrà. Kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a ba lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ipele ipele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew 11, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, wọ́n ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí à ń sọ. Láti ẹsẹ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́. Lé a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí à ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi. Ó sì di àjògún òdodo nípa ìṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ 11 nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú òfin ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni, fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ 20 nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacob àti Esau, ni ti ohun ti n bo bi o ba ka lo sewaju o ri wipe titi di opin iwe yi tabi titi di opin ori ti anka yi ni o tin so fun wa nipa igbagbo ki awo ori ti o tele ori kejila ese ikini nitori na bi ati fi awo somo ti o kun to bayi fun awon eleri yi waka eje ki apa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki asima sure ki asima fi suru sureje ti agbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ye ki a duro nibe bi abati n ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o ye ki a koko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo olorun e je wi pe igbagbo se pataki popo wo ese ikefa ori kokanla ke wo bi igbagbo se pataki to sugbon le si igbagbo ko si ko sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o fi ara bale wa nihi ni aje ki o da wa loju bi o sese pataki to lati ni igbagbo o ni lai si igbagbo ko sese lati wu bi o ba ronu daradara si awa ti awa sinu ijo e ba se ijo nihi tabi ijo olorun ni bomiran o ri wi pe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won so fun wi pe nibi ti awon tin bo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma nlago ninu ilesin tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wi pe awon ni baba asale ti o je wi pe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon yo wa bi awon ba koja wa si hi ohun ti won ro ni wi pe ipo ti a ni ninu ijo oni o se pataki oni ko se ma ni ti eni kokan wa ti a ni lati ma du sugbon nihi ni a so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo o ni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo o n kun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si o ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a nso fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe eni kokan wa bi a ti wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba nso nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a nso nipa re won ma nso wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu o ti won le se won ma nsogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won e ki se igbagbo ti a nso nipa re bi o ba wo ihin o nso o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe o nso nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni we pe awon ni igbagbo ninu alufa we pe awon mo we pe alufa wa e pe ko sese o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le boso le kan be si ni ja tori be won bi eni keni ba soro ti ko dara nipa alufa won le jugele won le tu oja won le sifila kan be si ni ja kan so e pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan e ki se igbagbo tin ja igbagbo tin nodi igbagbo tin dan kan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wo nitori eni keni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun e awon ti o ba farabale wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o sese ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o sese igba ti won fe jade won fe se osiko won ni ami niyan mo si igbagbo pe tin ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mo pe bo jala ni mo lani bo jese ni mo fi kan ni bo je nkan kan ni mo ngboro ninu ara mi ni mo mo we pe mo mo bi nkan se ma nri ki se ru igbagbo be ni a nso nipa re a nso igba a nso nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wo olorun nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe pe o nbe laaye we pe o je alagbara we pe o je olorun ti ki seke o je olorun ti wi be ti se be eni igbagbo ti a nso nipa re ati we pe ohun ni olusesan fun awon ti o ba fara bale wa se o kiyesi nihin o nso nipa wi pe ki a fara bale lati wa olorun wo pe ki a ma se je eni ti n kanju awon elomiran won ki mu soro won ki le farabalẹ wa olorun won ape ki won ki o to de ile isin be a ba si ti n pari isin awon eni ti o koko jade won ki farabalẹ lati gbadura won ki farabalẹ lati gbo eko won ki farabalẹ lati ni igbagbo ninu olorun won ki farabalẹ lati duro de imuse ileri olorun o ni oun je olusesan fun awon ti o farabalẹ wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ile isin ni akoko ti o ye ki a si ri wi pe a gbadura a farabalẹ elomiran ninu ile ki farabalẹ o sese ki o ma ka bibeli bi o ti n gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki farabalẹ lori adura elomiran adura ti re ni we pe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko farabalẹ wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun nbe won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o farabalẹ lati wa olorun mo ti n so nipa bi o se se pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko se se lati wo olorun je kin tun so fun kini a n pe ni igbagbo wese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ìjẹ́rí ohun tí a kò rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rí ohun tí a kò rí ẹsẹ̀ kan yìí ti apostoli nso fun wa oni apostoli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigbati olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wi pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o n jeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle to n se alaye fun wa o se apere fun wa nipa ti abrahamu nigbati olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o n lo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe si lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri paul tun se alaye siwaju si ni ese ikokanla o ni nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ranti wi pe ni igbesi aye sara ko ti ri enikan soso ti o je omo adorun odun ti o ri wi pe oloyun o si bimo ko ti ri enikan soso ti o ri wi pe igba obirin ti koja lara re ti o je wi pe ko sese ni ti eniyan eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a n reti bi o ti le je wi pe sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wi pe olorun ki seke nitori pe o ka olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri enikeni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wi pe o wa se aye yi ki jesu ki o to wa ki a to ma so nipa wi pe jesu kristi jidide lati inu oku ki a to ma so wi pe elija tabi elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni abrahamu ni o ti gbagbo wi pe wese ikokan din ni ogun yi o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibi ti o ti gba pada pelu ni apere eni a n so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa

0: ó yẹ kí ó yé wa nígbà náà
1: wípé nígbà tí a bá gba ọlọ́run gbọ́ tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di olódodo tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di akíkanjú nínú ọlọ́run ẹni tí ń bá ẹ̀ṣẹ̀ jagun ẹni tí ń bá ayé jagun ẹni tí ń bá ẹran ara jagun ẹni tí ń bá èṣù jagun ẹni tí borí ẹ̀ṣẹ̀ ẹni tí borí èṣù ẹni tí borí àwọn ẹran ara ẹni tí borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù ìgbàgbọ́ yìí ni ó ga jù ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa bákan náà ni a lè sọ nípa ti Abrahamu bí o bá wo ẹsẹ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láìmọ ibi tí òun rè níhìn ni a ń sọ fún wa wípé Abrahamu ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni nípa ti ìgbàgbọ́ àwa náà ó ṣe é ṣe bóyá a ò ní gá a ò ní go a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò nílé a ò ní bùgbé a ò nílẹ̀ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba ọlọ́run gbọ́ nípa ìgbàgbọ́ wa nínú ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé a di ẹni tí ó ń ralẹ̀ a di ẹni tó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀ láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń ra irinṣẹ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe rárá ó rí wọ́n sọ fún wa wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́ wọ́n ní nígbà tí a kìlọ̀ fún nígbà tí a sọ̀rọ̀ fún ó gbọ́ ó gbọ́ràn ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí ohun ni ó ga jù ó ṣe é ṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀ wọ́n lè ní ilé wọ́n lè ra mọ́tò wọ́n lè ra irinṣẹ́ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní wọ́n lè di ẹni tí ń kówó jọ ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn ó ṣe é ṣe kí ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀ àti gbọ́ràn ó ṣòro ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro ọlọ́run sọ fún wípé kí wọn kí ó mú ìlọ́kọ láyà wọn kí wọn kí ó mú bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọkọ kan aya kan àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn wọn ò lè gbọ́ràn a ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí ọlọ́run ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó jẹ́ ohun tí ó wúni lórí ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀ nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bímọ ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ Sarah a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́ fún ọdún pípẹ́ ṣùgbọ́n kò sí ọmọ fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí ṣùgbọ́n a sọ fún aníhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba ọlọ́run gbọ́ bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún ìgbà tí obìnrin lè bímọ síbẹ̀síbẹ̀ ó gba ọlọ́run gbọ́ èyí jẹ́ ohun tí ó dára púpọ̀ nínú ìjọ wa níhìn ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi o lè jẹ́ ẹlẹ́rìí o lè jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ wọ́n ti gbéyàwó wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún méjìlélógún mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí ṣùgbọ́n nígbà tí ó wá síhìn a gbàdúrà ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí ó jẹ́ kí ó lóyún ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà ṣùgbọ́n ní sòro ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́ rárá nítorí ìwọ náà pàápàá ó ṣe é ṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ won loyun tele won obi mo tele gba ti won wa sinu ijo won loyun won bi mo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bi mo gba ti asi gbadura ni toto gege bi igbagbo re o loyun o bi mo sugbon ye ti o kuro leti e gba kuro lorun awon nkan ton fin ku ete atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe ole ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo eni keji ko kuro nbe ohun ti an so ni wipe elomiran o seese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o nba aye jagun gba ti o nba ese jagun gba ti o nba eran ara jagun gba ti o nba awon nkan ti o wa ninu aye yi ti o nba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki ari wipe ese iro agbere aran kan ija gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wipe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o n soro ododo bi ki ba se wipe igbagbo se ise ase pe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaac sure fun Jacob ati Esau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wuni lori a si ma n ri wipe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so wipe bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a n dupe lowo Olorun fun wipe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni a ri wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wipe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wipe arabirin bo ba ti soro be ni yo ri ni toto o ba si di ojo keji nkan to le tele a ri wipe gbogbo re Olorun a pero si o je ohun ti o dara adupe lowo Olorun o je ohun ti Olorun ti o fi n toju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wipe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wipe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wipe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wipe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se ye ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti n pe mi le Oluwa Oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko ati sotele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le mi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon ise nise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora ṣugbọn Jesu nso fun awuko ni je o mo we pe eyi ko so wa di eni ero ijoba ijoba olorun we pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o njade ni igbese aye eni kokan wi pe ise iyanu ti a nso nipa re yi lile emi esu jade ti a nso nipa re yi wi wa laisan san ti a nso nipa re si so tele tabi lila la ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri we pe tele tele nkan ti a ma nsogo ninu re ni we pe ah mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je kin bo lowo ese we pe tele tele mo je sose sose tele tele mo je oni jagidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon ni sisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije kuje mo bo ni lowo imukumu tele tele arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe Jesu Kristi so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be eni mo fi ka ori kejila fun o tele tele ye ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kun to bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki a si ma fi suru sa ire ije ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti a gbe ka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko li owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti koju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa abraham ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni ya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wipe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori keji la wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okun pupa ni ya ki a moju kuro ninu wipe a je ki golati ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebo eni ti o je wipe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa naa papa o ye ki o ye wa wipe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wipe laarin wa o je ohun ti mo gbagbo wepe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wepe a ko lepa ewa mimo iwosan la nlepa e a ko lepa ewa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa ewa mimo ye ki n bimo ye ki n loko ye ki n laya la nlepa e a ko lepa wepe bi ipe ba dun nigba ki igba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa ewa mimo awon kan aye yi awon omule mo fo aye awon nkan itafoba file awon nkan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o jemo o se wa laanu wipe opolopo ni o lepa bi a o ti di atunbi opolopo ni o lepa bi a o se bo lowo ese opolopo ni o lepa bi a o se bori awon idanwo ti o n kodu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o lepa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o lepa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wipe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi ni bo lo wa so fun mi bi ipe ba dun nisinsin yi nibo lo pari ire ije igbagbo re nibo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dide ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi do lododo ni ki o kuro ni bi loni bi o ba so fun olorun bi o ba igbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo
2: Thank you.

Thank you.

0: Baba yera ye. Ẹni tí ó fẹ́ wa tí ó mọ̀ wá nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣe à ń fún wa jọjọ́ tí ó sìn lọ Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a má ba ṣègbé ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́
1: láti rí ohun tí à ń rí ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ tí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ a dúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ a dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àti ìwà ní orúkọ jésù àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́ wá kọ́ wa wá tọ́ wa wá ṣe amọ̀nà wa a sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa oore ọ̀fẹ́ àti àánú agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ jésù a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú ìríran fún àwọn afọ́jú ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́ nítorí pé a ò ṣe amọ̀nà wọn wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́ ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lè orí ìtumọ̀ rẹ̀ kò yé wọn ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin mú ká láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sì wá sí Násárẹ́tì níbi tí agbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì Aísáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì ń sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa. Èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Èmi ó sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi ó ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ wọn wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá. Nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ, ní orí ìkejìléníogójì láti ẹsẹ̀ ìkejìdínníogún, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19:20. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, tó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì, we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won to ku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesaye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se ni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin la yin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo n se gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo ríran tó ṣe a rí ẹni tí ó ríran tó tí ó fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí rárá o bírú ẹni bẹ́ẹ̀ bá wà ó padà lọlé nítorí wípé ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe tí ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní ò ríran èyí ni ó ṣe àwọn farisí wò ó ní jòhánù orí kẹsàn mo ṣe ń padà bọ̀ ní Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta ṣùgbọ́n wo Yohánù nínú májẹ̀mú titun Yohánù orí kẹsàn láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́jì Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹwọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin pé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kiri pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ó bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ó bá fi ẹtẹ sílẹ kí ó máa pa làpálàpá bí ó bá wá wí àwáwí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí ó bá jẹ gba ara rẹ gẹgẹ bí ọlọrun ti gbà á bí ó bá pe ara rẹ ní orúkọ tí ọlọrun pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ yìí oore ọfẹ sì wà pẹlú wo Isaiah orí ìkẹrìndínlọgọta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọgọta ẹsẹ ìkẹwàá afọjú lé àwọn alóore rẹ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè igbó wọn a máa sùn wọn ń dùbúlẹ wọn ń fẹ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ́ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òun ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ wípé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú òní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeéṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n á ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀ sí ní ṣe ó bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi gbàtọ́ ọlọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjúmọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ wẹ́ṣọ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wá.

ti sọ di mímọ yìí bí ó bá farasin fún ẹnikẹni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù bí ó bá ń gbọ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ lè mú wa láradá bí orí ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára ọlọ́run orí ọ̀fẹ́ tí a fi wo nisàn pẹ̀lú ìná jésù kristi bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rìnrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún ìgbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò ọlọ́run fún ádámù ní éfà kan ṣoṣo mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni a ń pè ní noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn ó dára kán máa ṣoògùn síra wọn gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan bó bá sì rántí ayé ti lọ́ọ̀tì nígbà tí ọlọ́run fẹ́ fi iná pa sódómù àti gòmórà rẹ̀ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ ọlọ́run àbí wọ́n bọ́ rárá lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá ó kúrò nínú iná sódómù àti gòmórà ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeé ṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀ o kò

lè sì sọ́rùn, lè sì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ̀ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ̀ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébúté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pè ó ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí ara ọ níyè, afọ lójú ò ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. Ó ní gbogbo ẹ̀ parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti ń sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá àánú Ọlọ́run pọ̀. Àfàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀. Bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o, kò méyí tó máa mú. Bó ṣe mú èlé o jùúlẹ̀. Ó tún mu tìbí, ó tún jùúlẹ̀. Àwọn áńgẹ́lì ń lé wọn nílé pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, mò ń bọ̀. Kò méyí tó máa mú nú ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́mú pé ó yà ẹ jáde, sàsálà fún ẹ̀mí rẹ. Ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gòmórà. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó láàlè ń ta. Gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà. Ní ìjọba Ọlọ́run, ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè, nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá wa tó máa ń wàásù fún ankọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì. Tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, olófi òkúta igunlé olófi lélẹ̀, bọ̀dá ò wà, ó lálé ń ta. Ẹ̀yin ni o mọ, ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní, ẹ̀jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúnkún ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù. Ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn. Àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù. Tó lọ ń bi Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye. Wọn ò kẹsẹ̀ járì. Wọn ò sí níbì. Àwọn alága àbágebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà. Iná wa máa jó. Ìyà, ìparun, ìṣẹ́níṣẹ́, títí ayérayé. Ìka àbámọ̀ á wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà, kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú Lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde. Wọ́n bá ń lọ, wọn ni ẹ má bojú wẹ̀yìn o, ẹ má bojú wẹ̀yìn o, iná ń jó o, ẹ má ṣe panu o. Ìyàwó bá rò wípé gbogbo Damask, lace, gbogbo bàtà, onílé ego, gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀, ó parí nìyẹn. Gbogbo ètò fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn, iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn. Àbí eré ni, àbí àwàdà ni, àbí àti ẹ̀ ńláńlá ni. A sì jẹ́ òmùgọ̀, àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀, wọ́n sì ní ẹ má bojú wọ̀yìn. Tá a bá tiẹ̀ bojú wọ̀yìn ńkọ́, kí ló máa ṣẹlẹ̀? Ó bá dán wò, ó bá dán tán.
bo ti boju eyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju eyin oni lo ri lo so fun wa pe kin de te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be sister ah de ri yin e wa se ko bibeli ojo na e wa gbalaye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ban jo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko senta tu ani kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala iku wa la wa yori ko si ni gbala ki wa ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya loti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o da bi aya loti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo ngbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma nwe ni mo ti o ma gba ese lowo eni oro olorun ti o ma fi iye ni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kankan wa sugbon so fun awe pe ti ihinrere ti an wa su re eko oro olorun ti o ma tun aye eni se ti o ma yi ni pada ese ikerin la ejo wo won si afoju ti nfona afoju ni won o mo oni won se kele olori we pe o nlo si egbe ikeko bibeli bo ba lo to ku ba ku fun e ko se nta ba e lo oro iye la nso nipa eyi oro iye ani pekun emi a so pe bo ba lo sibe bo ba gboran si eyi ti awa afoju ta nso fun eni bi bo ba lo si ohun to lo nkeko bibeli bo ba bimo won ni wa be ko jade ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba yeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wale mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pelu awon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo e nle tan to gba ni salubata awa kuro me awa lo wa be ko omo jade bo ba sure adura e o le gba se olorun ki gbo telese won ti so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to ti joko na bere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da sebi laye ati jo ta ba bi mo won wa mo amu yira nle wa ati ile na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni
ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Ìyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ̀ 22, Deuteronomy orí 37, ẹsẹ̀ 22, 18. Ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run, afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ̀ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣe Ọlọ́run tìlẹ̀ ń sọ fún báyìí, mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo ọwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run, àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkun, àwọn tí Ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè, tí ó ti fọ́lé ojú, àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ, àwọn tí ó ti ra ní iyè, àwọn tí ó ti fọ́lé ojú, àwọn tí ó ń fi rere pé ibi, àwọn tí ó fi ibi pé rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí 10 yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá, wò ó láti ẹsẹ̀ 46. Máàkù orí 10, ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nasareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn ò mọ bá a ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀.
bo ba dake yoruba so fun wa pe tara ya ba e dake o ni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to olorun wa to so fun olorun pe elese ni mi to tiju to so fun olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun olorun to ki gbe le ohun ra pe saanu fun mi iwo omo dafidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba dele nsin o se se ki oko ki o titilekun ko mu kokoro ko lo wa kan lekun titi bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki le ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa inu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mode ni le iwe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hirere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga ibise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro lo n be elese se nigbala to ba lo ko fo n so un aro la ma wa si bi ise o so gbo o si gbe bibeli e o n bo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to n gbe lodo e wi pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe debi down down down titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo nya gbe sori ibusun e gba tan ba ti ye aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu eni airo o ise ti ku o awon ore ti o fe ko nigbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba to ti paju de na ti wa iwe account owo e na ti so pe ki lo fi ile bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fẹran owo ena fẹran bo ba dola to n da to lenu ti gbogbo apa e otun ti gbogbo ero won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si de olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o n si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju kadide o n pe o
o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to nso pe jesu pe o fe gbokan ela bẹni gbogbo aso ero to npa tele tele aso ese aso rinde oru gbogbo eto oni tele tele oyan gbo esonu ijewo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbe ti aye e wa ko won sile bo ba nbo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba nwa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade tagbangba mo ti ba Jesu pade won na ba Jesu pade won tun bona le ti ile oti lo mo ba Jesu pade irede oruko ju won le iyen o ba Jesu pade o si won wa ni oni o si riran o si nto Jesu leyin le ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to n fi ire han to n dari ese re je o to n wo ese re nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ sí kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe bọ́ọ̀ ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dáríjì ọ̀bẹ́ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé ayípa bó ti ń jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èébú adé ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń dẹ́ ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí tí èṣù bẹ́ẹ̀ ọ níṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti ń ní ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé ṣé ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹwà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú nsìn mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bó bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé làmí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wà á máa ní ọlọ́run sọ ọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ̀wà kò lé ọlọ́run lọ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ di mímọ́ bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìyìn rere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́
ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o nje ki o di mo fun wi pe idajo nbo fun won nje anbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronupo ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji anbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyipada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko Jesu a mo pe bi a tin pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o se fe ka lo awon ti won ma n pani lokanda awon atani je awon afoju ti won fi ona ha afoju o se se ki won ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba tin so ti won fe pa wale okanda je ki emi re ki o se abo fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Christ titi de opin ma je ki aye ipinu yi ni oruko Jesu pa wa mo bi a tin lo pese oko fun abi a tin lo sàmọ̀nà wa ní ibi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ́ ẹ̀ṣẹ̀ wọn jì àwọn tí o ti sọ́dẹ̀ ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, a ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìn rere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti ka, a sì ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní: nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Pọ́ọ̀lù Apọ́stélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì, ní tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún, ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní: nítorí náà, kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, báwo la ṣe lè ṣàfẹ́rí, báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run,
ti olorun fin kun awon omo ehin Jesu Christi ti ati gbala ti ati so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi tin be loke ki se be nikan ile wa tin be loke awon ere ti ati pese fun awon asegun tin be loke o ni ki a ma ronu awon nkan tin be loke ki a ma ronu wipe Jesu to de ki a ma ronu wipe Jesu Christi n pada bo ki a ma ronu wipe a o pa wa larada ki a ma ronu wipe a o gba wa soke pelu awon ayan fe ki a ma ronu ile ogo ki a ma ronu awon ere ti olorun pese sile fun wa ki a ma ronu awon nkan tin be loke ki se nkan tin be le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Christi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Christi ninu olorun e je wipe asumo olorun to bege to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Christi pelu Christi ninu olorun o wa so wipe nigbati Christ eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Christi ninu olorun eyi ni na loke lorun ese ikerin eyi ti o farahan pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi ati kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fi ntele bi abawo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ki a je ki o je pe iwon ba atelese yi le a fi ntele ki a fi owo dengbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti farahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Christi ninu ogo nigba ti Christi yo farahan oni ani se nkankan ani ojuse kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o nso fun a wi pe iro wa ife wa ilepa wa ohun ta nsaferi o ye ko je nkan to wa loke o ni bi a o ba se yi ti a o si mu inu olorun dun o ni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori na e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abatimo agbe ti asimo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se bẹẹ ki o ba le gbin awon eso daradara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti hu lori ile yi tele tele ti yo le di lowo ari wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojoojumo ni agbe yo ma pada de oko yi
bi agbe tin lo kaakiri ato ba ri awon epo ato ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagba soke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o npa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso kama nodi ka so wipe ani enikan ti a oni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi borisa awon nkan wonyi lo hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni abere si nimu ada oro olorun ida oro olorun ni an ke gbogbo nkan won yi kuro ni an ronupo ada ni an fa awon jo se apa kan ni an bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronupo ada ti a tin gba awon nkan won yi ti gbogbo ti gbogbo be ni an so fun olorun wi pe ki Jesu Christi omo olorun ki o wa si inu aye wa be ni an gbin oro olorun gege bi agbe tin gbin oka be ni an gbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo Jesu se eyi wa je we pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni Paul apostle bi nso fun a we pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbesi aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbele aye e ma pa won run eni a fi fe wo nkan meje pataki ninu eko ti a nko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti nbele aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun anihin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbesi aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon ita awon eka igi to n jeyo lati gbongbo ese eni o n pe ni eya ara yin ti n bele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku
ki se iku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba npa awon ise ti ara bi a ba npa awon agbere bi a ba npa awon iwa iri ife kufe ife boburu oju kokoro bi a ba npa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye ye ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo wi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun a wi pe ke a ma pa won run ye ki a tun pada si kolose ti a ti n ba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wipe nitori na e je wipe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wipe nitori na nitori kini o ni nitori wipe ati jiyin dide pelu Christi lori ninu ese kini nitori wipe o je ilepa okan wa nisisiyi lati ma saferi awon nkan ti nbe loke ese ikeji o ni nitori eti fe lati ma ronu awon nkan ti nbe loke nitori wipe e ko ni inu didun si awon nkan ti nbe ninu aye mo o ni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamo pelu Christi ninu Olorun nitori wipe en reti ipada bo Jesu Christi lekeji esin reti wipe bi o ba farahan eyin papa yo farahan pelu re ninu ogo oni nitori na bi a ba ni awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin ti nbele aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun a wi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandangbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbese aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere won ni ewo ni oniwaasu to n daruko ese gbajumo ni agbere awon won yo si ka se ese won ro wipe iwa gbajumo wipe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wipe ki a ma da won lohun ki a ma gbo ti awon alaheso ti o wa nita ti won ro wipe bi eniyan ba ti n dagba won ma so wipe ko si enikeni ti o le dagba to toju bo
ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wi pe won ki daruko agbere eyi ni ninu awon ejo eleya meya ti won odro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wi pe awon miran wa ti o tile je wi pe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wi pe ki a we ese wa nu sugbon awon won yi papa won ki fe daruko agbere won si ma nso fun wi pe ah oniwaasu lati sora won ma nso wi pe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n la go mo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wi pe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a me ki a feti wa si oro olorun ke agboju kuro ninu agalamasa awon elesin ke mo wi pe oro olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ke a wo bibeli ke a wo bi bibeli papa bi o se menu kan awon nkan won yi ninu marko orikeje marko orikeje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan duro nibe ohun ti jesu kristi omo olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero jade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu to n jade yi ohun ni panshaga ati agbere nitori be bi oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si n ki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti n je panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti jesu kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo romu ori kini romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere ika oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu a fi oro kele banije ohun ti a kọkọ daruko nihin ki a tun fiyesi daradara o je agbere a n so wipe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o si n kilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi n daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo nigboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi a ba wo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se n lo sile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke wonyi bi a ti n ri lowo oluko won be la n ri lowo awon akeko bi a ti n ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo bi a ti n ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan bi a ti n ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi n tenumo wipe bi o tile je ohun to wopo wipe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenumo sugbon o se ni laanu wipe kii se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si a tun ri
lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó. Àwọn a máa ṣe panṣágà, wọn a fi ọkọ tiwọn sílé, wọn a tún máa káàkiri. Àwọn mìíràn wọn a fi ìyàwó wọn sílé, wọn a tún máa wá àwọn ẹlòmíràn, wọn a máa wá wọn káàkiri, wọn a ní àlè níta. Owó tí wọ́n ń gbà wọn ò jẹ́ kó délé, ṣùgbọ́n àwọn àlè tó wà níta òní wọ́n ná gbogbo owó wọn fún, òní kí a ṣọ́ra o. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti ń gbilẹ̀ kan, kí a má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé wa. Nínú Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé ọ̀run jẹ́ ibi mímọ́, ìjọba Ọlọ́run jẹ́ ibi mímọ́, Ọlọ́run pàápàá jẹ́ ibi mímọ́, àwọn áńgẹ́lì rẹ̀ jẹ́ mímọ́, bíbélì pàápàá jẹ́ bíbélì mímọ́, àwọn àjògún ìgbàlà wọn láti jẹ́ mímọ́. Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi ẹ̀kọ́ èké ni a ti fi tàn wọ́n jẹ, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì èké ni wọ́n ti tàn jẹ. Ó ṣe ni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì, bí a ti rí àwọn wòlíì ti ìgbà ìsinsìn yìí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun, sí etí òkun, àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn, ó jọba nínú àgọ́ wọn. Ó ní kí a má ṣe tàn yín jẹ, kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà, kí o ti rò wípé kò sí nǹkan kan, wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú, ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀.

wà lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrin, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èkó ni Bíbélì ń sọ ara mi, ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ ó jẹ́ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ṣeéṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún. Ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ eléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé ikùn ti ga, ó ti jẹ́ oyún oṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún, tí a tún sọ fún wa wípé kí a tún máa ṣe irú ìsopọ̀ bẹ́ẹ̀, kí a máa ṣe nínú ilé ìsìn. Èyí jẹ́ ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Àwọn àgbèrè àti panṣágà àwọn lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yẹ kí a lọ wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ó ní kí a má jẹ́ kí àgbèrè kí ó wà láàrin wa, kí a pa run. Bí a bá sọ wípé kí a pa nǹkan run, èdè wa ní Yorùbá ó jẹ́ kí ó yé wa. Gbà tí a bá pa nǹkan run, bí ènìyàn bá kú, ohun tí a máa ń ṣe ni pé a máa ń gbé wọn sí. Tàbí bí a bá pa àwọn koríko ìgbẹ́, bí a bá ké wọn lulẹ̀, ohun tí a máa ń ṣe ni wípé a máa ń jó wọn níná. Bí a bá pa àwọn ẹ̀yà ara wọ̀nyí, bí a bá pa wọ́n run, àgbèrè bí a bá pa run, ó jẹ́ wípé a ti jẹ́wọ́ rẹ̀, a ti kọ̀ ọ́ sílẹ̀, a sì ti sìn ín. A kò jẹ́ kí àgbèrè kí ó gbérí ní ìgbésí ayé wa mọ́. Báwo ni ó ṣe lè jẹ́ wípé báwo la ṣe lè pa nǹkan wọ̀nyí run? Ohun tí a lè ṣe ni wípé àkọ́kọ́, kí a jẹ́wọ́ fún Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ pẹ̀lú ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ tiwa, kí a rí wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì, ẹni tí ó ti ní ìgbàlà, ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fà wá sínú ẹ̀ṣẹ̀ àgbèrè, yẹ kí n ṣe àpèjúwe, ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí, bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà, tàbí ìyàwó lọ pọnmi, tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀, tàbí ó lọ síbì kan, ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, obìnrin ta ní kó máa bá ọ lọ sọ́jà, obìnrin ta ní kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù, obìnrin tí a ní kó máa bá wa lọta, kó máa bá wa wáúnjẹ, obìnrin tí a gbà wípé kí ó máa bá wa gbálẹ̀, ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ. Ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojúrègbèrègbè bí ẹni wípé òun ni ìyàwó inú ilé. A di ẹni tó jẹ́ wípé a tún máa fa ọkàn ọkùnrin yìí. Ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere, ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀, a tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé. Ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé, bí a bá fẹ́ parun, ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí, ọmọbìnrin yìí, pé kó kẹ́rù ẹ̀,

àìgbàgbọ́ kí a má jẹ́ kí ìyànjíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa kí a rí i wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàánì jẹ́ kí a wò ó nínú Máàkù orí ìkọkànlá Máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún Jésù sì dáhùn ó sì wí fún un pé ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ ọlọ́run ni ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀ jù fún ọ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni Jésù Kristì ń sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàánì àṣẹ yìí lè wà lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé Mose èyí la rí ní ìgbésí ayé Mose bí o bá wo ìgbésí ayé Joshua èyí la rí ní ìgbésí ayé Joshua bí o bá wo ìgbésí ayé Elijah tàbí Elisha tàbí Danieli tàbí Ezekiel Isaiah Jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn a gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ Jésù ń sọ fún wa wípé ẹnìkọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì gbàánì wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí Ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bèèrè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèèrè ni gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèèrè lọ́wọ́ Ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàtì wípé èmi ni Olúwa tí mú yín lára dá.

ṣe èyí pé ó lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ inú, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà. Ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn. Ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ. Nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọtá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti ditì, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀, kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kì í ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ̀ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn-ín tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa? Mo gbàgbọ́ wípé àkókò tirẹ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah, ó yin Ọlọ́run lógo. Nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ, tí o ti ń bá ọjà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà. Nítorí wípé àkókò náà tó, mo ní àkókò náà tó, tí Ọlọ́run fúnra ara rẹ tí ó dábírà ní ìgbésí ayé rẹ. Fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà, o ní láti yẹ ara rẹ wò. Bí o ti ń yẹ ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀dìjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa. Wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀yìn nísìnyí wípé ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọmọdé, ìbá jẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpáke ni, tàbí gẹ̀gẹ̀ ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú.

wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà, nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé ò ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsinwín, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín, kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run, pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ẹ ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé a bí ọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tu ní sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí, dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fa apamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń ké pè ilẹ̀ ó máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà, ẹ ó fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarúkọ wọn níkọ̀ọ̀kan àbí ọ̀darúkọ níkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn,
ki on ki o gba idande itusile won e sanu foni kaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu adupe upe ti gbo ti wa adupe upe ti se fun wa adupe upe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se bi o ba si ti ri wepe ohun ti o wo si o lara tele tele wepe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri wepe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori wepe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe. Kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

0: bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ bèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́ nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ìgbà tá a bá gbé lọ sí àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́ ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé tó pé tó bá dé pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mú o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí à ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí.
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn yẹn ní ẹsẹ̀ kẹsàn. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrèmí jáde ni pé èrè àjẹkújẹ tó yẹ pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó yín fún wọn wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀ nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríra ni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn páńdà wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí i pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí ńbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
4: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
0: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nito to ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu ko ada nito to ni awon wonyen won nilo ronu ko ada ohun paapa ti en wa su si o ye ki o na ki o ronu ko ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu ko ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu ko ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yo ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agberi olorun je wepe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
4: oye mi
0: e se popo arakunrin ti o wa nbe
2: ekaro sa
0: ekaro
2: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menu ba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won pe won fi ni oyun ibanu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi awon omo noti eni wa fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon mo re ni ope ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
0: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
2: rara sir
0: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni wepe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
2: oye mi sir
0: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo ayeraye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi noah tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe olowa nje aje ti olorun nje ati ronuko wada nje mi olorun sakoso igbesi aye wa

lọ́run ṣùgbọ́n o fi hàn nínú ìwà rẹ nínú ìṣe rẹ wípé ìfẹ́ tí ó ń sọ yìí kì í ṣe ìfẹ́ orí ahọ́n ó jẹ́ ìfẹ́ tí a fi sí ojúṣe o ń sọ fún àwẹ́ pé bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a fẹ́ jésù ó yẹ kí a fẹ́ ẹ ju àkókò wa kí a fẹ́ ẹ ju ohun ìní lọ kí a fẹ́ ẹ ju àwọn ọ̀rẹ́ lọ kí a fẹ́ ẹ ju ẹbí lọ kí a fẹ́ ẹ ju ohunkóhun nínú ayé lọ nínú Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ ìkẹsànán àti ẹsẹ ìkẹwàá ni jésù kristi ló tún ti rán wa létí ohun tí ó yọrí sí bí ó bá jẹ́ pé ní ìtòótọ́ wípé ìfẹ́ wa ó fara jọ ti kristi nínú Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ ìkẹsàn gẹ́gẹ́ bí baba ti fẹ́ mi bẹ́ẹ̀ lè mi fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ ó ń sọ fún wa wípé ìbáṣe ìgbà òjò ìbáṣe ìgbà ẹ̀rùn òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe ìgbà tí a rí jẹ ìgbà tí a ò rí jẹ òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe pé a wà lórí agbami àti ìjísìn ìjínjà ó ní èmi dúró nínú ìfẹ́ bàbá ó ní bí èmi ti dúró nínú ìfẹ́ bàbá tí n kò yí ẹsẹ̀ tí mo dúró láìṣiyèméjì nínú ìfẹ́ bàbá bí ẹ̀yin bá fẹ́ mi ní tòótọ́ ó ní kí àwa náà ní ìgbà ìpọ́njú ní ìgbà wàhálà ní ìgbà ìdùnnú ní ìgbà ìpọ́njú ní ìgbà àríjẹ ni o ní ìgbà òríjẹ ní ìgbà iṣẹ́ wà nígbà tí kò sí iṣẹ́ kí a dúró nínú ìfẹ́ bàbá kí a sì máa gbọ́ràn sí yí ni à ń pè ní wípé a fẹ́ràn ọlọ́run ní tòótọ́ àti wípé a ń ṣe ìgbọràn sí ohun tí ó pa láṣẹ fún wa nínú Jòhánù orí kẹrìnlá ẹsẹ ìkẹẹ̀ẹ́dógún ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ ó pa òfin mi mọ́ bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹni tí a bá fẹ́ràn a ó kà á sí ẹni tí a bá fẹ́ràn a ó kà ọ̀rọ̀ rẹ̀ sí ẹni tí a bá fẹ́ràn a ó pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́ ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá ń fẹ́ ni àwa náà yóò fẹ́ ó ní bí o bá fẹ́ fi hàn wípé ní tòótọ́ lo fẹ́ràn òun ó ní kí o pa òfin òun mọ́ Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì sí ẹsẹ ìkẹta Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì ẹsẹ ìkẹta nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ ọlọ́run nígbà tí àwa fẹ́ràn ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́ kì í ṣe wípé torí pé a ń kígbe hallelujah tàbí wípé a ń kọ orin nígbà gbogbo tàbí wípé a máa ń wá sí ilé ìsìn nìkan ni a fi mọ̀ wípé a fẹ́ràn ọlọ́run ó ní bí a bá fẹ́ràn ọlọ́run ní tòótọ́ a ó pa òfin rẹ̀ mọ́ gbogbo ohun tó pa láṣẹ fún wa ni a ní láti káràmáìsì kí ẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta nítorí èyí ni ìfẹ́ ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira bí ó bá jẹ́ pé ní ìtòótọ́ la fẹ́ràn rẹ̀ òfin rẹ̀ kò ní nira fún wa kò ní gbà wá ní ọjọ́ pípẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ kan ó ṣeéṣe nípa ìwọṣọ nígbàgbọ́ ó ṣeéṣe nípa àtúnṣe ó ṣeéṣe nípa lọ́kọ láya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kí a máa gbọ́ kí a máa gbọ́ kí a máa gbọ́ kí a máa lè ṣe é kí a máa sọ pé ó ṣòro ni mo fẹ́ ṣe ẹ̀mí ń fẹ́ ó ṣòro fún ara ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní bí a bá fẹ́ràn ọlọ́run òfin rẹ̀ kò ní nira fún wa ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá fẹ́ a ó fẹ́ nǹkan wọ̀nyí pẹ̀lú ó ń sọ fún wa bí a ní láti bí a ṣe ní láti fi ọlọ́run nínú Matthew orí ìkejìlélọ́gbọ̀n Matthew orí kejìlélógún ẹ ṣe gáfárà fún mi orí kejìlélógún ní ẹsẹ ìkẹtàdínlógójì orí kejìlélógún Matthew ẹsẹ ìkẹtàdínlógójì 37 Jésù sì wí fún ọ pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ kí ó yé wa wípé nígbà tí a bá fẹ́ ọlọ́run a ó pa òfin rẹ̀ mọ́ ǹjẹ́ kí ni èyí túmọ̀ sí ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ràn ọlọ́run pẹ̀lú gbogbo àyà wa a ó pa òfin ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo àyà wa bí a bá fẹ́ràn ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa a ó pa òfin ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo ọkàn wa bí ó bá sì ṣe pẹ̀lú gbogbo inú wa agbára wa ni a fi fẹ́ ọlọ́run a ní láti pa òfin rẹ̀ mọ́ pẹ̀lú gbogbo inú gbogbo agbára gbogbo òye gbogbo ìmọ̀ tí ó wà nínú wa ìfẹ́ tòótọ́ ni ìfẹ́ tí ń gbọ́ràn bí a bá fẹ́ ẹ ní tòótọ́ a ó ka ọ̀rọ̀ rẹ̀ sí a ó sì gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ ìfẹ́ àtọkànwá sí ọlọ́run ló ń wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kọ wọ́n ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ

Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ ná máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, o fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn, tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun, ní àyà ọjọ́ òní, kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀, a ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wa wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lè ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run, a kìí jà, a kìí jiyàn. A kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ. Ṣé ó yé wa ohun tí a ń wí? Ẹ jẹ́ kí a dìjọ wá láti gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá, ìwọ tí ó wà kí ayé kí ó tó wà, ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, a fi ògo fún orúkọ yín, a sì fi ìyìn fún orúkọ yín. Gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú, àwa tí a ò mọ Ọlọ́run ní ìgbà kan rí, àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ Ọlọ́run Bàbá Jésù Kristì. Ṣùgbọ́n àwa tí ó ṣe ní olóríire láti jẹ́ kí a ṣe alárìnbá pàdé ìyìn rere, Bàbá, gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. Nínú ìtàn, nínú ìṣẹ̀dálẹ̀ wa ni a ti gbọ́ wípé àwọn òbí wa

àwọn baba ńlá wa wọn máa ń pa ènìyàn ṣe ẹbọ ni. Ìwé mímọ́ tí a ń pè ní bíbélì wọn ò rí rí, wọn ò sì pa nítàn fún ọ wípé olùgbàlà wà, àti wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ni máa wẹni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni ó ṣe ní olóríire tí ó jẹ́ kí a jẹ́ alábàjọpín nínú ìhìnrere àti ìgbàlà tí Jésù wá pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Bàbá gbà pé àti ìwà ní orúkọ Jésù. Ṣùgbọ́n a mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní àkókò tiwa yìí, tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbé bíbélì, wọ́n ń kà á, wọ́n ń lọ sí ilé ìsìn, síbẹ̀síbẹ̀ èṣù ọ̀tá wa ni Ọlọ́run ayé yìí ó fọ wọn lójú. Ó ra wọn ní iyè, kò jẹ́ kí wọn kí ó mọ ọ̀tún sí òsì. Ìwàkuwà kúrò lọ́wọ́ wọn, ìwà ẹ̀ṣẹ̀ kúrò ní ọwọ́ wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń ké pè ọ́, wọn ò sì mọ̀ ọ́. Bàbá a ń bẹ̀ ọ́ o, a ò fẹ́ kí tiwa kí ó rí bẹ́ẹ̀, a ò fẹ́ ṣe àṣedànù, a ò sì fẹ́ wá lásán. À ń bẹ̀ ọ́ wípé àwọn igi tí ó di wa létí, àwọn ohun tí ó ra wá níyè, àwọn ohun tí ó ń fọ́ wa lójú, báwa yọ kúrò ní orúkọ Jésù. Ǹjẹ́ ẹ̀jẹ̀ nì tí Jésù ta sílẹ̀ ní orí òkè Calvary, èyí tí ó wípé èyí lé ẹ̀jẹ̀ mi tí má jẹ́ mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀. À ń bẹ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ṣì wà, tí ó lẹ̀ mọ́ni tàbí tó ń sá pamọ́ ní ìgbésí ayé wa, èyí kò jẹ́ kí ojú wa kí ó rí ìgbàlà Ọlọ́run, báwa yọ wọ́n kúrò ní orúkọ Jésù. Ṣàánú fún wa o. Ní ìgbà náà ní ìkẹyìn ayé, nígbà tí ìpaláradà àwọn ènìyàn mímọ́ yóò ṣẹlẹ̀, nígbà tí a ó mọ ọkàn tí a ó fi èkejì sílẹ̀, nígbà tí ìpè yóò dùn, bàbá a ń bẹ ọ, ṣe wáyé ní orúkọ Jésù. Ǹjẹ́ bí o ti ń kìlọ̀ fún wa lé òní, tí o sì ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa, ṣàánú fún wa. Ẹgbẹ́kẹgbẹ́ tí kì í jẹ́ kí a gbọ́ràn yọ wá kúrò láàrin wọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń bá àwọn ẹlòmíràn wá, tí wọ́n wá ń wòran, tí wọ́n ń gbọ́ pé a lọ sí Olúwa, tí àwọn náà ń bọ̀ ṣùgbọ́n tí ohun tí a ń kọ́ tí kò yé wọn, bàbá ṣí wọn létí ní orúkọ Jésù. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa, jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó. Lónìí a ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye. Èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé bíbélì, ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára. Bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́, tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn, èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin Olúwa, ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù, tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe ìyà, ìdájọ́ àti ìbínú Ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe
àwọn orí ọ̀rọ̀ ọlọ́run, kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí o di ọ lọ́wọ́. Bí o bá mọ bí a ti kọ̀wé, kí o gbé gègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí, kí o máa kọ wọ́n sílẹ̀. Bí o bá ti ń délé, kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́. Láti ìṣẹ̀dálẹ̀ ayé, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe Ọlọ́run, ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé. Láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ Ọlọ́run pè wọ́n ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ́sìn, àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ Olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnà réré sí Ọlọ́run ni wọ́n ti wà. Ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun, ó sì wà ní ilẹ̀ tiwa níhìn-ín. Ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ. Bí ìwọ náà bá ti wò ó yíkákiri, bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀, àwọn èpò tí ó máa ń hù láì jẹ́ wípé a ti ọwọ́ àgbẹ̀ gbìn wọ́n, àwọn ni ó máa ń pọ̀ ju àwọn ohun tí a gbìn tí ó lérè tí ó máa ń mú èso wá. Àwọn èpò ni ó máa ń pọ̀ ju àlìkámà lọ. Bẹ́ẹ̀ náà ni ilé ìsìn gbogbo, àwọn tí wọ́n máa ń wá ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́, àwọn ẹlẹ́sìn, àwọn tí wọ́n máa ń gbé bíbélì, àwọn tí wọ́n ń pe orúkọ Ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí Ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tirẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeéṣe a ò ní fẹ́kù láàrin wa ní àṣálẹ́ yìí tí a jókòó, tí a rò wípé onígbàgbọ́ tòótọ́ ni wá, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ọjọ́ ìkẹyìn bá dé bá ọ láìní ìyípadà sí irú ipò tí ó wà nísinsìnyí, ìka àbámọ̀ Ọlọ́run má jẹ́ kí a fi hánu. Nítorí pé ní ọjọ́ ni tí ó ń bọ̀ wá, ọjọ́ ìdájọ́, ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti rí ẹkún àti òṣé àti àbámọ̀ yóò pọ̀ lé ọjọ́ náà. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn-ín lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ, òun ló ṣe wá, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, ó ṣe pàtàkì bí Ọlọ́run bá fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn, kò ní ṣe àǹfààní láti bá Ọlọ́run jiyàn. Ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn, ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀. Bí Ọlọ́run bá fi ẹ̀sùn sùn ọ́ wípé o jẹ́ ẹlẹ́sìn, aláfaraṣe, ẹni tí kò mọ Ọlọ́run, ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, bí Ọlọ́run bá ti ń fi ọ́ hàn, bí o bá lè ṣe bí Dáfídì tí ó wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán, ó dájú wípé ìdájọ́ yóò kúrò, àánú yóò sì tẹ̀lé. Ní ìwé wòlíì Aísáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí, tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Aísáyà orí ìkejì dín ní ọgọ́ta 58:58. Láti ẹsẹ̀ ìkíní, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè,
ki o si fi irekoja awon eniyan mi han won ati ile Jacob ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti an pe ni woli Isaiah we pe kerara kini se ti o wi pe so ni ohun jeje so pele pele fun awon eniyan mi nitori wi pe bi o ba nba agbomagba alagidi okan eni ti o n fi ara re pe eni ti ko je bi o ba nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti n pe eniyan ni igbakugba ti o ti n so wi pe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro o n lati kerara eyi je wi pe awon eniyan wonyi je agbomagba asetinu eni olori kunkun nitori wi pe ki n se akoko ti olorun yi o ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wi pe won lo ni ona aigboran olorun lati so fun oni waasu yi wi pe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a tin josin wi pe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won aso ni ohun jeje ati pele pele awon Yoruba si ma so fun a wi pe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re wi pe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wi pe ma se dasi o n so fun a wi pe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede naa ni won je elese o si n so fun wa loni wi pe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko si eni ti a le ri yo sile o ni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi irekoja awon eniyan mi awon ko so wi pe ki a fi irekoja eniyan mi han awon elomiran o ni eni ti o n dese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi irekoja wonyi han wo ese ikeji ki o wo iwa awon ti a n pe ni elesin bi won ti dese toni bi won ti je agbomagba toni bi won si ti je asetinu eni toni bee ni won so fun wa ni ese ikeji sugbon won n wa mi lojoojumo won o ye lo sile esin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si ile esin ni ojojo isimi o n so fun a wipe sugbon won n wa mi lojoojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti n se ododo ti ko si fi ilana olorun won sile won n beere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo olorun a n so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o seese ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wipe e je ki a gbadura bi o ba si de ile re ti o n bere wipe ohun ti o fe dawole ni bawo lo se le seese ani mo gbekele oluwa ni oluwa yoo pese
O seese ki o tile ko ile re ki o so wipe Jehovah Jire Oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re Oluwa le Oluso agutan mi sugbon sibe sibe oti oyerun lenu e o elesin o seese ko ti fa iyawo ko ti o seese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se waju opepe won tun won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe wi pe a nse ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka ti oruka gbogbo won akoko ra sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe gurege ni waju oluwa bọ ba tun tin jade bi won ba tin tun fe wo oko ero won tun si apamowo won tun ko se ti won tun ko sorun awon elesin la npe be o so fun a wi pe sugbon bi iwa won ti buru to ni wi pe lojojumo ni won wa mi ese iketa o tun so fun a wi pe won je eni tin gbadura awon ni bo ba di oru bi alakala ba de ti won laagun wa lati ojo orun wa gbo Jesu gba mi Jesu gba mi Jesu gba mi dariji mi dariji mi dariji mi ese to dasun lale ana ojule ologbo tabi ekute tabi adiye won oye le loju orun bo ba si tin jibe lo wa samu ti o ka be lo gbadura si omi ninu igo ti o mu omi ti o n so pe aje kuro leyin mi aje e ba ti kuro leyin e ti pe ese ti o kuro lowo eni tori awon tese ba wa lowo e awon ti iwa kiwa irin kirin to ba wa lowo won awon laje le kakiri sugbon bo se ti awon ni gbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fi eje Jesu Kristi ra pada awon ti a koruko won sinu iwe iye le orun baje n ri won sani bo so ri won o sani esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wi pe ako ninu oro olorun wi pe bo je asegun be le su salo sugbon bo wa di wi pe olele mu latoju orun ansin o ninu omi ansin o ninu sare tabi ansin o kakiri o si nji o lagun o so pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe pata pata kan so pe mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je muti ko je mu siga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goje ojo ni won ma gba awe won ma se isera eni bi ogoje ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo adojo sunday o an lati ri ninu ile isin o si sese ko ti e ma sise paapaa ninu ile isin awon wonyi ni bibeli n je ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se n gba awe ti iwo ko si ri iru awon eyan be won a gbadura lasan won a wa se eko bibeli lasan won a gba awe lasan iwo naa lo bere lowo won o sa mo won wa leti okun
bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se tawon ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logborin loru bo ba ri oju ologbo ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bi bedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je wi pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe sibe koni le ronun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won ki won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri o ni o se so wipe nitori kini awa se ngbawe ti won ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe esin fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli n pe ni wipe eyin se afe Isaiah ori keta mo n ka lati ese ikerin din ni ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afe o ba igbesi aye won je patapata won si nawo won fowo sofo lati ese ikerin din ni ogun ni Aisa ori keta pelu Oluwa wipe mo fe ki o fiyesi daradara ko so wipe oni waasu wipe awon elomiran bi a ba bi won ti a ba so wipe se bi o gbo wipe ana re n ye eyin oku pada o se lo ani soosi wa ni awon elesin niyen ko mo wipe Oluwa wipe a so pe soosi wa ni bi ore bade to so pe mo de o wa fi oti se mi lalejo ani soosi wa gba fun abe awon ele bo ba se mo awon elesin niyen awon ti ki se onigbagbo awon ti won o ni idaniloju ohun ti won gba won so wipe bo ba so wipe iyawo e o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lowo akeji ko mu yawo keji latabule e boya o sese ko le bimo ani soosi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sa ni iyawo e n fi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni soosi yin o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe Oluwa wi pe bo di asiko kesimesi ninu elesin won abi asiko Isa Ajinde ta ba so pe o si wa be ni wi pe o n sofo o si mura gege be ni pe okunrin ni o o mo bo tin se ni ba ona tin se won ko seti ni won si ma n ko sorun ya dile gbogbo a si fi paju a si dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na n bo yen
àwọn ẹlẹ́sìn nìyẹn ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀ wọn ò mọ̀ túmọ̀ wípé olúwa wípé bí wọn ò bá ṣe wọn á sọ pé a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ bíbélì kan o wọn sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o òmẹ́ tí ò fẹ́ kó jalè ni wọn ní àgbọdọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o ṣé wọn wí ni ìwọ ò rí kà nínú ìwé ọ̀rọ̀ ọlọ́run ó ní pẹ̀lú ta ló wípé olúwa wípé nítorí àwọn ọmọbìnrin sí onígbéraga tí wọn sì ń rìn pẹ̀lú ọrùn gíga òjẹ́mọ̀ èyí tí a ń pè ní afẹ́ ìrìn tó ń rìn lẹ́sẹ̀ bó ṣe yan tí ó ń fi ìfẹ́kúfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kúfẹ́ ojú ọlọ́run rí ọ abájọ tó gbàdúrà tọlọ́run ò gbọ́ abájọ tó gba àwẹ̀ títí ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀ ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kúfẹ́ èwo la ń pè lójú ìfẹ́kúfẹ́ bó bá rójú wà á mọ tìrò àti èyí tí wọ́n fi ń kún ètè wàásìrì tó máa ṣojú règbèrègbè bẹni tó fẹ́ ṣe agbèrè ojú ìfẹ́kúfẹ́ nìyẹn àwọn náà ń jẹ́ kí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn àwọn náà ń jẹ́ kán dẹ́ṣẹ́ bó bá gbọ́ pé pásítọ̀ ó tún ti bímọ kan o tí a mọ̀ nípa ẹ o àwọn olójú àgbèrè náà fà wọ́n sì kúnlẹ̀ sìn káàkiri ó sì sọ fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́ tí wọ́n rìn tí wọ́n sì yan bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró wọn fi ṣàwòrò sí ẹsẹ̀ àwọn ọmọ èṣù là ń fi sí lẹ́sẹ̀ àwọn tí yorùbá bá mọ̀ wípé wọ́n ti ń wá tí wọn sì mọ̀nà ọlọ́run tó ń sọ pé ìwọ ọmọ yìí má lọ mọ́ wọn wá kó nǹkan sí wọn lẹ́sẹ̀ èyí tí wọ́n ń kó sí àwọn àbíkú lẹ́sẹ̀ nìwọ náà tún kó sẹ́sẹ̀ tó kó sọ́wọ́ tó kó sétí tó yan èṣù ló kó nǹkan sí ọ létí èṣù ló sì kó sí ọ lọ́wọ́ béṣù bá sì ti ń rí ọ nígboro ó ti mọ̀ pé ìkannú wọn nìyẹn àwọn ènìyàn rẹ̀ kò sì yé fi làkúrè gbé dá irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́lá àìsàn jù wọ́n sílẹ̀ rungurungun kò jù wọ́n sílẹ̀ orí yíyí ń kọ́ bó bá lọ sílé ọgbà tán ti ń wo àwọn tó rí wọn yí wà á rí wọn bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ ó mà ṣe o kí ẹnìkan kí ó lè sọ fún wọn pé ohun tí ó sún wọn débẹ̀ ni irú ìwà tí wọ́n hù èyí ni ọlọ́run kò fi gbọ́ tiwọn ṣùgbọ́n bí ó ṣe àwa tí ọlọ́run ń ṣí létí tó sì jẹ́ kí ojú wa kí ó là mo gbàgbọ́ wípé bí a bá jáde a máa kìlọ̀ fún wọn ó ń sọ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé nítorí náà olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní ó yà mí lẹ́nu bó bá rí àwọn obìnrin tó ń parí olúwa ló lù wọ́n ní àtàrí ìdájọ́ ọlọ́run ni olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní wọ́n sì kún ìgboro gbogbo irun ti lọ tán pátápátá èyí tí irun ẹ ò lọ iná ò kúrò ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ni aṣọ ń bò mọ́ra èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra wọn á tún kó aṣọ oníhò wọn á tún wọ̀ ọ́ gbogbo nǹkan táwọn òyìnbó ṣe ó ti jẹ wọn ní ara tán pátápátá a ò tí ì gbé wọn sí wọn ń para wọn wọn ń kú láàyè olúwa yóò sì fi ìhòhò wọn hàn wí fún mi jẹ́ wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí wọ́n rìn ní ìhòhò obìnrin onílé ọlọ́nà ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a tún mú ìró ẹ̀ àṣẹ sí méjì wàá máa rí ìhòhò ẹ̀ ń ta wọn ní ìtìjú mọ́ bó bá rí wọn léjó bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ a fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì onílé ọlọ́nà a máa jó nígboro bó bá jẹ́ni tó ń wa mọ́tò wa ní ẹjọ́ ẹ̀jẹ̀ ká kọjá
ẹni tó ń sin èṣù ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sunday, wọ́n tún gbé Bíbélì kúrúkẹ̀rẹ̀, wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ nílé ìsìn, lóun kàn lọ náà ni, òun ò gbọ́ kí náà sọ. Ní ẹsẹ̀ èkejì nídógúnlé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé òní rí oníwọ̀ọ́sù, wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wé gèlè, ká má jẹ́ ká rí oníwọ̀ọ́sù, ká má jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ní pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júùfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ̀? Àbí Bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọ́n á sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dè ẹ́ kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbóyé wọn rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ilékè, àti ìbọn ọ̀rùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn wa di arúgbó kalẹ̀, kò tí ì pé 30 ọdún, a ti di arúgbó. Bó bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ́ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà yóò sì dípò àmúrè. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeéṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí, fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ ẹ̀ bọ́, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kodé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Odi kò gbàdúrà kọ́lọ́run má gbọ́. Odi kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé wò rí ọ. Odi kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè orí pípa, yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tiwọn.
Je kin tun wo si ni ibi ti an ka tele tele Isaia ori ikeji din ni ogota ese ikeni kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke a le gbo ohun yi le oke eyi so fun apo lati ronu ko wada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronu ko wada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele tele sugbon nisisin yi o nfe je onigbagbo toto yo fi oju anu re wo mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa din ni ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo nfe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ki a koja jije elesin ki a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won sin si orisha won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bon ba ri eja ba moto won agbari won ni jesu won beru oluwa sugbon orisha kuro nile won iwo to fi orisha sile nle to wa debi to ngbe wa lenu jo to n so pe e gbadura fun mi orisha oni je kadura tan gba fun oko ni je ko gba ere ibeji ni tabi e to n tapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisha to wa nle loko wahala ba o se o mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si n gbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisha won sin orisha won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wipe awa ti a ma n kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo n gba awe se won na ri paso e npon imototo ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin sọlọrun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo n ba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri ton po ti o ti e moruko won tan a si lo ma ba won a ni e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti n gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi iwo funra ara re bo ba ko ese sile sugbon to so pe o beru oluwa to so pe a lati igba ti won ti n se eko bibeli ni ojo isegun mi o paje ri ooto lo o paje o pa ese na je ojojumo lo n dese
tó mú ẹsẹ̀ bí ẹni mọ́mí tó ń jẹ́ ẹsẹ̀ bí

àwọn tí wọ́n ń fara pamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ kẹsàn-án, àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn. Wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn, láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá, òun ni Ọlọ́run ṣe rán kìnìún sáàrin wọn tí ó sì ń pa wọ́n. Ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀? Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀, ìdájọ́ ń bọ̀ o. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀àdá tí ó sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀àdá jinlẹ̀ jinlẹ̀, tí o ronúpọ̀àdá tọkàn tọkàn, yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá. Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn a tilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ ni wọn á sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa, ọ̀rẹ́ asán ni. Tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì, àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀.

Abi afete siwaju be. E ma mu ore asan wa mo. Turari ja si ohun irira fun mi. Ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je lesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa eka ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti wo aso funfun a gbagbe pe ara ta wo aso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile esin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo oloja ni abe o lo lo se ah ko ni emi olohun ni emi olohun ko yi ni awon ti wa nbe tele bi nba tin lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko bi ni jo be ni emi nba le won ni won fi oriru bench ninu lesin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago meji la ago mesan loru la jo la n gbadura a lo n se ise oru papa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la o so fun pe turari ja so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura to olohun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura to olohun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe oun fe alaafia oun fe ilera oun fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun olorun wipe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wipe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyolenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wipe bi o ba laala bayi ko wa siwaju ko so pe mo laala o bayi lori o kan ma tun ala fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje
gbogbo e lati se sugbon ni gbogbo igba yin aye ri osho ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori osho mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan wo li wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je ah bo ba nsise polo olorun a toju e ah a o se di ologbon ka so fun ra wi pe e ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona nbi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisisin yi lo pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta n gba awe ta n fosoke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko alasi ni bi n ba ti ji laaro mi o je ki e kin to ko alami ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo ihin rere bo tile je wipe ori mi koko kan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo saamu emi to ku die kin di woli bi ba n gba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yi se alako be lawon ele yi ni emi o farahan bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màá máa mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí tori kina ati ma tamin pa ko ma ti ma so pe well emi nde niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba ojo na yato mo so fun olorun wi pe osu mi tori awon osho kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fẹ jẹ jesu wọ inú ọkàn mi ò jẹ mọ olóòótọ lẹ ọlọrun àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí wípé ayọ kan wá sínú ọkàn mi àwọn ẹṣẹ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo wá bẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlí ìbá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ mo ló lè rí mi mọ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́
se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won ofun ju won ofun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe do nipo elesin awon ti ko mo oluwa and won awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata so di onigbagbo ani ti a fi eje Jesu Christi we Oluwa yo tewo gba o ti pe to ti reti e ma se joko ni ko elesi en ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa nile re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afi aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon esu fi mo awon omo ti re yo ba so pe o ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo ko ti di ti olorun o di ki o mo wi pe oluwa wi pe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wipe eru o n kuro ni ile re ko ni le fi ile re se ibugbe mo ko si ni le fi aisan kankan mo si ago ara re mo gba wipe gbogbo awa ti a wa ni asale yi ni a fe kuro ni ipo elesin lati di onigbagbo a fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè àwọn tí wọ́n bẹ̀rù olúwa tí wọ́n sin òrìṣà bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìlérí ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá kéèké orúkọ olúwa lé ọgbàlà àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wó ilẹ̀ wọn sàn ó ní ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì képe olúwa kí ó sì wà olúwa ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àṣododo gbogbo
eni ti ba nbawe ti o ba wa ronke yo parun lojiji le ase atunse oni sugbon bi a ba je weso ati ase ko sile oni a ori anugba baba wa adupe lowo re wi pe ife re o po si wa jojo adupe pe eti wa odi oju wa si fo o je ki a ri ka ninu oro re o je ki a gbo se eti wa o ti kilo fun wa o ti ba wa soro o ti ni e ka sa kuro ninu awon iwa ibi awon iwa ese oni ki a yi pada ki a si ke pe o la sale yi oluwa ati ke pe o afe je ti re abi o wi pe awon ti won sese nwa egbala lotun je ki a yo egbala e ri pe ati so won di omo olorun je ki o farahan ni igbesi aye won ni oruko jesu gbogbo iwa atijo gbogbo ese gbogbo irin atijo yo kuro ni okan won ni oruko jesu awon ti o nfi won han tele gege bi omo isu gege bi omo aye gege bi eni okunkun awon ti o nfi won tele gege bi elesin lasolasan baba pelu iwe numo je jesu ba wa we kuro awon ibare aye ti se isota olorun afi aye ti se eniyan die ni orun apadi baba nitori anu re nitori suru re nitori iya ti jesu kristi je ni ogba getsemani ati nitori iku re ni orige agbelebu nitori eje ti o ta sile deriji won ni oruko jesu gbogbo ita kokora lati nu aye lati owo isu akisa ta fin saso oruka iti ni towo ni ti orun owo ni baba gbogbo awon ohun oso aye ti o so wa di eni rira loju re eto fin ko wa sile eti adura wa tele ti o fin je iyo lenu si o je baba bi awon omo re bi won tin ko won danu ti won ye ogbo ile won wo gbogbo iwa ese aworan ese ati ohun ti o je ki won ki o je ti esu tele bi won tin ko won sonu baba je ki ayo lati oke orun wa je ki o wo inu won ni oruko jesu ya nbe o agbara lati ma lo lati ma dese mo fifo olukuluku wa ni oruko jesu ya nbe o awon ti o nfi agbere sese tele awon ti won o nise lowo gege bi obirin ti won tun ka kiri ti won di atoro je ti awon okunrin ki mole ti won fi lakalaka ti won se bi o se won awon ti won je irinse lowo esu ati won awon ti won ko okunrin lese nipa iwo won nipa irin won nipa eje won nipa iwoso won nipa isoro won baba ma je ki won ki o se igbe be ironu gbo ada lati orun wa okan to ronu to yi pada okan to nke pe oluwa okan to nko ese sile fita olukuluko lore ni oruko jesu ese ti a tin sogo ninu re tele iwa isin ti elesin ti a sogo ninu re tele ti ilu ni ti ijo ni ti omi amu se nkan mi ni baba aso ti a nwo sorun nkan ta gbe laso adura ti abela ti turari eti a ti fi sina eti a fi jina sile eti a fi ko ona esin to to sile baba dariji ni oruko jesu awon ti won tin se be tele ti won tin ko sile nisinsiyi nje anbe olorun emi ti ki pada sinu ebi emi ti ki pada sinu eti a ko sile fi fun won ni oruko jesu ki awon ti o wa nitosi wa ki won mo pe ni tooto ati ba jesu pade inu oro ta nso lenu
ninu iwa tan hu ninu ba se ngbe ninu ile bi a se ba oko lo bi a se ba iyawo soro bi a se wa ni bi ise ke awon eniyan ki o le ri ogo ati ewa Jesu lara wa nge abe o nigba ki igba ti aye yo wa sopin nigba ki igba ti o so pe ke siwo ise ta se ninu aye ma je ke pofo ati nwa ati nlo an ka bibeli an korin an gbadura baba ambe o yo wa ko ni egbe awon elesin laso lasan ma je ke pofo isin igbagbo ti asin ma je ke o di iborisamo wa lowo bibeli to fun wa iwe ayeraye iwe ti o fi ona ijoba olorun han baba nbe o ma je ki o di okunkun mo wa lowo awon ti won ti wa ni egbe awo egbe okunkun awon ti won rin loru ti won je loru awon ti won wa ninu egbe mere baba da won sile abe o we pe nigba te o ri oni ojo ikeyin gbogbo ohun to n je ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni koko a fe ma dese ni koko nigba ti o se enikeni nigba ti o se lufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o ohun ti o ki n fe dese ohun tó ń kórira ẹ̀ṣẹ̀ ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀ bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù níbi kíbi tá a lè wà níbi iṣẹ́ ni tàbí ní abúlé wa tàbí pẹ̀lú àwọn ẹbí wa tàbí pẹ̀lú àwọn àlejò bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa ṣe wá ní ọmọ ọlọ́run tòótọ́ ọ̀rọ̀ ẹnu wa ṣe ní ọ̀rọ̀ òtítọ́ ìwà ọwọ́ wa ṣe ni ìwà mímọ́ èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́ adúpẹ́pọ̀ ti gbọ́ àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí wò wọ́n tàn ní orúkọ Jésù ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn ǹjẹ́ a pàṣẹ fún yẹyin àìsàn níbi kíbi tó lè wà ẹ jáde ní orúkọ Jésù nítorí adúró ní abẹ́ àṣẹ ọlọ́run olódùmarè àti ní abẹ́ òjìji olódùmarè adúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wọ́ padà ní apàṣẹ fún gbogbo àìsàn pátápátá ẹ jáde ní orúkọ Jésù bàbá fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀ dé inú egungun dé inú ọ̀rá ní gbogbo ara àwọn ènìyàn rẹ lé ìsàn jáde ní orúkọ Jésù à ń bẹ̀ ọ́ ọmọ ìmọ́lẹ̀ ni wà àjẹ́ òrí wa gbéṣe oṣù òrí wa mọ̀ àwọn ẹlẹ́bọ lógun ọmọ tí wọ́n ṣe à ń bẹ̀ wọ Ọlọ́run bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣù ò lè súnmọ́ tí àjẹ́ ò lè farakàn tí ẹlẹ́bọ lógun tí ò lè fojú kàn bàbá sọwọ́ di ẹ̀rù lójú àwọn ológun à ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ nínú ilé ni tàbí ní ìgboro tàbí níbi iṣẹ́ bí wọ́n ti ẹ̀ ṣoògùn a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù adúpẹ́ pọ̀ ti sọ wá di òmìnira àìsàn lọ

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bàátì. Wípé bí a bá sádiyín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ̀ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a bá lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Ẹ́xódò orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì. Lèmi ó ṣe ìdájọ́ ìmìlí Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ti a se nso eleyi ni wepe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo Chronicle 2 ori 30 lati ese iketadinlogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won si mimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya si mimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraimu ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori 14 ese ikini si ikeji Marko ori 14 ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki feti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori 12 lati ese ikini Exodus ori 12 lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o nso wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi ja si nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe bòjókò tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wi pe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o yo wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa.

0: tó.
1: Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa aláṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ 22. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristì ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ 22 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristì, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ 8, wọn ó sì jẹ ẹran náà ti a fi iná sun lé òru náà àti àkàrà àìwú ewébẹ̀ kí koro ni kí wọn kí o fi jẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì. Ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní lé àtètè kọ́ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá ọ̀rọ̀ náà lé ó di ara. Ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa. Àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta. Èmi ẹ̀mí ní ń sọ ní di ààyè. Ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín. Ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa. Òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín ìyè ni. Ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí kejìlá. A sì ti kà fún wa nínú Kọ́rìntì kìíní orí karùn-ún. Kọ́rìntì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Láti jẹ àkàrà àìwú. Kọ́rìntì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín. Kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun. Gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà. Nítorí tí a ti fi ère kọjá wa. Àní Kristì robọ fún wa. Nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà. Kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan. Àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù. Ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí. Wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Wípé àìwúkàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá jẹ́ kí a wo Exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, ko so nipa ki a je elese lasan oni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti atasile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori we pe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo we pe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori we pe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o n ja ni ile iru eni be bi ara ba san ti o n gbe ile ti ko ni ilekun bi ara ba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori we pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki eni kokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o n se iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokandini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Kristi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni we pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki agba jesu kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo israeli ati ti egypt nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le nini wi pe ki o wa se abe abo ti o wa ninu eje jesu kristi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus orike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapaa ko ba fe ma jiya bi iwo paapaa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu kristi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karundini adofa orin dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa dilogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje jesu kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni wepe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wipe agbagbo wipe fun wa ni jesu kristi ko wipe jesu kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori tiwa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe jesu kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala ẹjẹ rẹ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹde. Sọ fún Ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀, ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ. Bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

máa sọ wípé tó bá di ṣe wípé ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ ísírẹ́lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ni dé tẹ́lẹ̀ dé bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ àfihàn ọ bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà àfihàn ọ bákan náà rántí wípé ọlọ́run darí àwọn ọmọ ísírẹ́lì ó sì ń tọ́ wọn wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé wọ́n tẹ̀lé ọlọ́run wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run fún wa ní ọjọ́ òní bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run yóò máa darí rẹ ṣùgbọ́n wá wo ibi tí ọlọ́run darí wọn lọ ní Exodus orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí àwọn ọmọ ìsírẹ́lì gbé ojú sókè wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn ẹ̀rú sì bà wọ́n gidigidi ọmọ ìsírẹ́lì sì kígbe pé olúwa ó ṣeéṣe nígbà tí o ti ń wá tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń là á yé ọ ní kínikíni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ tàbí ní iṣẹ́ rẹ tàbí ní bó ṣe ń ka bíbélì bó ṣe ń gbàdúrà ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ tí a ń tọ́ ọ sọ́nà ó wá gbójú sókè ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀ tá à ń pè ní Pharaoh ó lè jẹ́ Pharaoh àìsàn ó lè jẹ́ Pharaoh àìní ó lè jẹ́ Pharaoh àìríṣẹ́ṣe ó lè jẹ́ Pharaoh àìtí níyàwó ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ òkun pa wà níwájú àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ ọlọ́run wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti ọlọ́run pé àlàáfíà ni ìpèsè ni àti oore ọ̀fẹ́ ni èwo ni mo ń rí yìí ṣé bí Pharaoh ta kọ̀ sílẹ̀ níje lo ni mo ń rí tó ń tẹ̀lé mi àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà òǹkọ́ ló tún dé yìí kí ni kí n ṣe wọ́n bá kígbe ìgbà tí Pharaoh dé rántí o bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nípa ìgbéyàwó rẹ bóyá pé kò ṣe àtúnṣe tá a sọ fún ẹ pé oore ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún ọ pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni o ní láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run tàbí bó o bá tì ní kankan o ní láti dúró de àkókò àti ìgbà tí ọlọ́run yóò yàn fún ọ pé o sì ní láti dúró de ìtọ́ni ọlọ́run ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ́ tínú rẹ̀ ń dùn tó ń kọrin ayọ̀ tó ń sọ pé gbangba ìjọba ọlọ́run àjọ débẹ̀ ni bíná ń jó bójú ń rọ̀ àmàjọ déjọba ọlọ́run ni èṣọ́ wa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni ó sọ pé o bọ́ lọ́wọ́ mi ò tíì kù mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ́ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ Tuesday ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfaná fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà ti wálẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mìíràn ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dé te àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá àwọn ìsírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí Pharaoh ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún Mose pé nítorí isa kò sí ní Íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ijù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí Íjíbítì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wa.

gba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko ro olorun to si se ipinu wi pe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin nti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule olomo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abomo mi ko yi ni iso a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja àmọ́ ìsírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí ìsà òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ ní sùúrù mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ máa ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ara ìjíbítì tí ẹ̀yin rí léòní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ọ̀ ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sìn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù ń sọ di mímọ́ jésù ń fi agbára ẹ̀mọ́kún ni jésù ń wòsàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù a máa sọ pé dúró jẹ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó tiẹ̀ tí ì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó tí gbéyàwó táwọn òbí ẹ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná àwa padà kò sí ni òun láti padà àbí òun náà ní nsìn o ti tó ọmọ ọgbọ̀n ní o sì tí ì lọ́kọ o sì tí ì gbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹjẹ tiẹ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù wọn a máa sọ fún ẹ pé ẹdúró jẹ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì àwọn ọmọ ìsírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ àárín ìṣòro tó wà níwájú ẹyin òun náà la fẹ́ rìn kọjá òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá àwọn tí ò mọ ọ̀nà ọlọ́run ṣé o mọ̀ pé àwa báyìí ni iṣẹ́ ọlọ́run àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àfọ́jú ni wọ́n gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o ẹ jẹ́ á tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run
eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesiwaju otun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunku mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesiwaju ni tesiwaju adura tesiwaju ati ma ka oro olorun tesiwaju ati ma gbo onse olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re fili olorun lowo patapata boju moju ko ninu isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be oni ba ni keni pada si Egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro pe o ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni nebukadnezar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wepe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ti won be ba ko ta ni olorun na ti o gba yin lowo mi won ni ba je be oba e to so yen o ti so ko je eteyan so bo ba je be ni so inana lo dale olorun yen afesin asin fe ko ye oba wipe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnezari awon elomiran won ma se igbagbo won so pe ma je kinu bi awon agba o gba telese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnezari o ba dana okun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wepe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnezari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ati abenigo ton so pe bi na njo ma debi ton tin kaka oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara on bo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won opo rara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won no ba rin kakiri ni una no ba soro o le mo nkan tan so o le mo gba ti o ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ara ofusa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnezari ti esu ti awon iya agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo n lo ninu na yen
Jesu wa pade nbe on wa soro ni kadisari ba taju kan pe emo kini mori ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to olorun niyan kila tirisi ko pe na gbati ni kadisari to ti kuti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niye gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin ofin to hun oko loko le gbele ninu ile ofin pe ti kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to Daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo n ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo n ta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel ni gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gbata ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo gbadura gbatan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti n pa won won ba ju Daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se ife olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini ti o e kan o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ninin Daniel ba so pe olorun temi nsin o ki se awon olorun to loju to riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati rin ati orisa olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanra wo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e igbagbo yato si igbagbo igbagbo agala ma sako gbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma se amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bo olorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan
bi wahala wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fomo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo si waju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba da bi eni wi pe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba da be ni pe ota n doju ko sa te si waju ninu ise esin olorun bi leri re ti le pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo re olorun wi pe o je ki o da wa loju wi pe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wi pe ma je ki abule olowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni okan wa ni oruko Jesu oro re so fun wa wi pe iwo gbe oro re gaju oruko re lo ati pe oro re to imole si ipa ona wa je ambe o wi pe bi a se ngbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju wa a si nbe o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu ki Kristi ki o to de sanu fun a ma je ki a sako kiri ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se nlo loni je ki abo re ki o wa lori eni kankan wa a nbe pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o se ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o ni mu ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo.
ni oruko Jesu Kristu Oluwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun Alaanu a dupe lowo yin wi pe a tun pejo po loni lati ko eko. A nbe yin wi pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara lati se ohun ti e fe ki a se. A dupe wi pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí, a ń ka Ebéèrò, orí kẹtàlá, láti ẹsẹ̀ ogún, títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà ti apostoli Paulu ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Kristi eni ti ogo wa fun lai ati lai lai. Ami. Bi o ba wo ohun ti a ko ni ose ti o koja, o ri wepe aposteli yo n be awon ti won je onigbagbo laarin awon Ebéèrò na wepe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun, o ni e ma gbadura fun wa. Nitori awa gbagbo pe awa ni eri okan riri, a si n fe lati ma wa lododo ninu ohun gbogbo, ṣugbọn imi n bẹ yin gidigidi si lati ma ṣe yi ki a ba le tete fi mi fun yin pada. A ri awọn ẹkọ pataki kọ ninu ohun ti a ri nihin. Lakọkọ, ohun ti ẹni yi n sọ wepe ki awọn ọmọ ijọ ki o ṣe fun ohun, ohun pẹlu mura tan lati ṣe fun awọn ẹlomiran. Ohun ti a n sọ ni wepe o parọwa si wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́, nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí apostoli ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí òun retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́, ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méje pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lúpẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a má rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ò sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́.

fi ogo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí ìró ilé bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú Olúwa, gẹ́gẹ́ bí àwọn tí ó gba Ọlọ́run kan náà gbọ́, àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́, ó ní níhìn-ín lè mí ó fún yín ní àlàáfíà. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, yálà nínú ẹkùn wa, yálà ní ìdàpọ̀ ojú ilé, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí, bí a bá mọ Ọlọ́run, bí a bá jẹ́ ti Ọlọ́run, a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa. Nínú Rómù orí kejìlá, Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún, ó ń sọ fún wa pé bí ó lè ṣe, bí ó ti wà ní ipa àtìyín, ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, a jẹ́ ọmọ àlàáfíà. Kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odì yíyàn, ò kí mi, mi ò ní kí ọ. Kò yẹ kí ọ máa bá irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wa, tàbí pé kí a máa bá ẹnikẹ́ni ṣe ọ̀tá. Ó ní àwa tí a jẹ ọmọ Ọlọ́run, bí ó ti wò kí ó rí, bí ó ti lè ṣe, bí ó ti wà ní ipa wa, kí a máa gbé lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó wá ń sọ wípé báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá, tàbí ó fi ara wọn ṣe ọ̀tá fún wa, báwo ni a ti rí ti wọn sí? Ǹjẹ́ ó ṣe é ṣe kí a wà ní àlàáfíà pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀? Ó ṣe é ṣe bí a bá jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí òwe ń sọ fún wa nínú orí kẹrìndínlógún, òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje, nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Ohun tí ó ń sọ fún wa, bí o bá fi iyè sí ohun tí a ń kà, ọ̀rọ̀ tí a pè ní pàápàá, ó ń sọ fún wa wípé nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú gbogbo ènìyàn kí wọn kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó wá ń sọ fún wa wípé pàápàá àwọn ọ̀tá rẹ̀ yóò mú wọn wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yé wa wípé àwa tí a ti jẹ ọmọ Ọlọ́run, nípa ìwẹ̀nùmọ́ ìsọdọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn àwọn àgùntàn tí a jí dìde kúrò láti inú òkú, wípé ó ṣeéṣe kí ó wẹ̀ wá mọ́, ó ṣeéṣe kí ó sọ wá dọ̀tun, ó ṣeéṣe kí ó yí ìgbésí ayé wa padà, kí a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé láyìíká wa. Nísinsìnyí, a ń padà sínú Hebreu orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún, a ń wo ipa kẹta nínú ẹ̀kọ́ wa, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Kí ni àdúrà tí apostoli tí ó ń gbà fún àwọn olùka episteli tí ó kọ ránṣẹ́ sí wọn? Wò ó, ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀, nínú wa níwájú rẹ̀, nínú wa nípasẹ̀ Jésù Kristì ẹni tí ògo ẹ wà fún láé àti láéláé. Bí o bá wo ẹsẹ̀ yìí, ohun kan ni ó jẹ́ kí ó yé wa wípé ìkíní, láti jẹ́ pípé kò ṣeé ṣe láì jẹ́ wípé o jẹ́ ẹni tó ń gbàdúrà. Ó ṣeéṣe kí o kọ́ ẹ̀kọ́ bíbélì nípa ìsọdi mímọ́, nípa ìsọdọ̀tun, nípa wípé kí a ṣe ẹni pé, àti nípa wípé kí a ní ẹ̀rí ọkàn rere, tàbí kí ọkàn wa kí ó funfun ju snow lọ. O lè kọ́ ẹ̀kọ́ yìí lójoojúmọ́ ní àkókò ìpàgọ́ tàbí nínú ìjọ. Bí o bá jẹ́ ẹni tí gbàdúrà, kò lè ṣeé ṣe. Nítorí a rí níhìn wípé kí ohun yìí kí ó lè ṣeé ṣe ni Paul fi ń gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Èyí ni àkọ́kọ́. Ìkejì ni pé bí o bá ṣe wá pé ohun tí a ń pè ní pípé yìí, èyí kìí ṣe pípé ti áńgẹ́lì, èyí kìí ṣe pípé ti Ádámù nígbà tí ó wà nínú ọgbà Ídẹ́nì, èyí kìí ṣe pípé tí a ó ní nígbà tí a bá dé ọ̀run tí a rí Ọlọ́run lójúkojú. Ó ń sọ pípé, ó ṣàlàyé ohun tó ń sọ fún wa nínú ìke pípé yìí ni nínú iṣẹ́ rere gbogbo. Ó nígbà tí a bá sọ wá di mímọ́, tí a bá sọ wá di pípé, a ó ní iṣẹ́ rere, gbogbo iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ rere. Iṣẹ́ wa sí aládùúgbò ni, iṣẹ́ wa sí ará ilé wa ni, iṣẹ́ wa sí ọkọ tàbí sí aya, iṣẹ́ wa sí ẹnikẹ́ni yóò jẹ́ iṣẹ́ rere. Ìkejì, láti ṣe ìfẹ́ rẹ̀. Ohun tí a ń pè ní pípé nìyí, wípé a mọ ìfẹ́ Ọlọ́run, ìwọ kò gbọdọ̀ jalè, èyí ni ìfẹ́ Ọlọ́run.

wọn kò gbọdọ̀ ṣojú kòkòrò èyí ní ìfẹ́ ọlọ́run ìwọ kò gbọdọ̀ ṣe ohunkóhun tí ó lòdì sí ọ̀rọ̀ ọlọ́run èyí ní ìfẹ́ ọlọ́run láti ṣe ìfẹ́ rẹ̀ àwọn wo ni a ń pè ní pé ìkíní àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo ìkejì àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ nígbà gbogbo ìkẹta láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ níwọ̀n bí ọlọ́run ti fún alẹ́ orí ọ̀fẹ́ tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ èyí ni a ń pè ní pé ó ní a ń ṣe nípasẹ̀ kristi èyí kì í ṣe wípé nínú agbára wa tàbí nínú òye wa tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe ó ní bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run tí a gba jésù kristi bọ́ tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù ó ní yóò jẹ́ nípa ti jésù kristi ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀ àti pípé bẹ́ẹ̀ àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀ yóò mú ògo wá fún ọlọ́run ẹni tí ògo wà fún láé àti láéláé ǹjẹ́ ó ṣeé ṣe kí a tọ́ka sí àwọn kan tí ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun ìsọdi mímọ́ bẹ́ẹ̀ àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí bẹ́ẹ̀ ni nínú ọba kìn àwọn ọba kìnní àwọn ọba kìnní orí kẹjọ ẹ jẹ́ kí a ṣe bíbélì wa àwọn ọba kìnní orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta 61 orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta nítorí náà ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú olúwa ọlọ́run wa láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí ó ní ohun tí wọ́n ṣe wọ́n rìn nínú àṣẹ ọlọ́run wọ́n sì pa òfin ọlọ́run mọ́ ó ní gẹ́gẹ́ bí a ti ṣe lé òní bí ó bá di ọ̀la kí a ṣe bẹ́ẹ̀ bí ó bá di ọ̀tún la kí a ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ kí a ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ wa gbogbo kí a máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú olúwa ọlọ́run wa láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti ọjọ́ òní a rí àwọn wọ̀nyí wọ́n pé wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣe nǹkan yìí àwa pàápàá ó yẹ kí a mọ̀ wípé oore ọ̀fẹ́ wà fún ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ pípé nínú orin dáfídì orí kan ó lé ọgọ́rùn-ún orin dáfídì orí kan lé ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta ó ń sọ fún wa wípé èmi ó máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé nígbà wo lè wọ ó tọ̀ mí wá èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé tí ẹnikẹ́ni ò rí òun ṣùgbọ́n tí ojú ọlọ́run láti òkè tí ó ń wo òun òun ó máa rìn òun ó máa sọ òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé àyà pípé èmi kì yóò gbé ohun búburú síwájú mi èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀ ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn èmi kì yóò gbé wọn síwájú mi èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa kì yóò sì fara mọ́ mi ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣeé ṣe fún wa kí a lè jẹ́ pípé tí a ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe a ó mọ̀ wípé ohunkóhun tí ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò tí ó lè jẹ́ kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí ó ti ń sọ kí a wo éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá ó sì ti fi àwọn kan fúnni bíi apostélì àwọn mìíràn bíi wòlíì àwọn mìíràn bíi evangelisti àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ nítorí èyí ni ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọ́n ń darí wa àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin ọlọ́run àti ìfẹ́ ọlọ́run kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́ kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ẹni tí àwa ń wàásù rẹ̀ tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí bí a bá ní ìgbàlà
bi a ba ni isodi mo ti a wa ninu jesu ti oro jesu ti o gbinu wa ni pipe yi ni o sese ninu kolose ori kerin kolose ori kerin ese ikejila oni epafra eni ti ise okan ninu yin iranse kristi nki yin o nfi iwa ya ija gbadura ni gbagbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun en je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife olorun ni ekunrere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise olorun ni ninu timothy keji ori keta ese ikerin dilogun ati ese iketa dilogun gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si le re fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro olorun bi o ba je eni ti ki ka oro olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni se se fun iru eni be lati je pipe nitori wa pe nigba ti a ba ka oro olorun yo fi han wa awon ti o ku ni igbesi aye wa yo fi han wa awon ileri olorun yo fi han wa ise ti eje jesu kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri olorun mu ninu adura wa ati wa pe nigba ti a ba si lo siwaju olorun lati gbadura eje jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti nlo sile ikini ni ari ninu orin dafidi ori ketadinlogoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia le opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife olorun alaafia ati diduro gege bi omo olorun oni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o dagunla oro olorun awon ti o so wepe mo mo pe won o pe mo mo wepe eleyi o da sugbon eyan ni mi o ki n so olorun oni ki a ko iso iru awon eyan be ki a ko sile oni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin oni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipini nija wepe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi ti nreti iru nkan wonyi, emura giri, ki a ba le ba yin li alaafia, li ailaba won, ati ailabuko li ojure. Ori wepe, o meji ti atenomo loni, alaafia, ati ailaba won, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola oni ki a dimu ki a je ki o wa ni igbesi aye wa titi jesu yo fi de nitori wipe jesu kristi o n pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin kristi ebi olorun bi eyin ti n reti bibo jesu iru nkan wonyi emura giri ki a ba le ba yin li alaafia alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboku ni oju re mo gbagbo wepe bi a ba gbadura tokan olowa yo se nkan won yi fun aloruko jesu nje olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re
ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase jesu christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun Oluwa wa ati baba wa eje ki a dide duro ki a so fun olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje jesu christi ki o le we omo ki eje jesu christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje jesu christi o le we omo o le se o pe eje jesu christi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwa ati olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ati olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje jesu o seese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje jesu o seese ki o di eni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro de o eyi ni isodi mimo isodo tun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona niyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorunwa ise abe atokewa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun ti o ye fun itewogba ni waju olorun nipase christi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o se ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí yóò sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì, orí kẹtàléníàádóje. Orin Dáfídì, orí kẹtàléníàádóje. Oókan, ẹ̀ẹ́ta, ẹ̀ẹ́ta. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní èyí láéláé. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọkan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébó, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run ń fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹnimọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí. Nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di àsúta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a rìn, ohun tí a ń ṣe, àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristì, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará, kini eredi isokan awon ara ara ninu oluwa kilo si man fa eni ikeji kilo man fa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ke akun so wi pe laarin awa ti aje omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ke awo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ke awo orin dafidi nibi ti atika ori keta leni adoje o kan eta ke awo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eni olorun ti o ri wi pe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti o wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo je kin se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ke amo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti wi pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti wi pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti wi pe abrahamu ati lot papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile egypt ti a si so fun mose wi pe ki o da won sile se o ranti wi pe nigba ti awon omo israeli meji ti won ja ni mose n so wi pe se bi ara niyin e se ti e fi n ja nihin ni a tun ri gbolohun ti okunrin yi ti o pe si mose eyi tun so fun o wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile kenani gba to ya won be si ni yan oba gba ti won yan saulu oba akoko a ri awon kan ti won pe ni omo beliali won ni awon ogba awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba saulu o papoda awon yan dafidi gba ti akoko yan dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba dafidi awon kan won ko gba dafidi sugbon gba to wa ya ni ari wi pe olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po isokan papo ti won gba dafidi o wa je ki itesiwaju ki o wa fun ijoba dafidi nihin ni dafidi wa so wi pe o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele ohun ti iba se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a ba so pe ohun kan dara o seese ki ohun naa ki o ma dun je ki n se apeere fun o bi omo ba n se aisan bi a ba so wi pe omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wi pe yo je ki ara re le ni kiakia omo o seese ki omo ki o da lohun pe o seese o dara sugbon ko dun o ma n bani lenu je se o mo wi pe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun seese ni ona miran ki a ri wi pe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ki lo n je ohun to nje o dara eh oni to to ni o dara sugbon o dun nkan ti mo nso fun ni pe o seese ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si seese ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon David nso pe eyi ti an so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wi pe o dara ni kan soso o tun dun bakan na o ni kiyesi o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to e je wi pe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wi pe o ye ki o to awon baba wa ma so fun a wi pe aboro to fun omo luabi ni aya ati oko bi a ba ro nkan yi ki a so wi pe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri arin won a le so wi pe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbo o se ni laanu awon eniyan won ko mo wi pe ohun ti a soro nipa re yi wi pe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro won mo wi pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun o ti a ni lati se apon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki ti e bi o le re kan awon wo ni David nso wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede yoruba bi a ba so wi pe ara ile mi ti ki ba se wi pe a n lo ede yi ni agalamasa bi ki ba se wi pe a n fi sefe wi pe ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni tooto ni a n so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ori la oju e ni o mo wi pe omo lagbaja ni emi na ro be wi pe ara ile ni eni ti a n pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronupo ada ti o ti gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini aadota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo eyin re o wi pe ewo iya mi ati awon arakunrin mi eyi ni awon ara ninu oluwa o awon ti o ti gba Jesu Kristi gbo awon ti o ti di omo leyin Jesu Kristi nitori enikeni ti o ba n se ife baba mi ti n be le orun oun naa li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun Jesu Kristi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki a gba Jesu Kristi omo re nikan soso wipe ki a gba gbo eyi ni ife baba wipe ki a ronu pada awon ese wa ki a gba Jesu gege bi olugbala nitori wipe olorun ti ran Jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni enikeni ti n se ife baba mi ti n be le orun je kin bi o ni ibeere kan se eni ti o gba Jesu Kristi gbo se o se ife baba ti n be le orun o seese kiru eni bẹẹ ki o fun awon alagbe lowo o seese kiru eni bẹẹ ki o ma gbadura lẹẹmarun lojoojumọ sugbon ko gba Jesu Kristi gbọ ọmọ bibi ọlọrun kan soso ko gba Jesu Kristi gbọ ọdọ agutan ọlọrun ti o ku ẹsẹ araye lọ ko gba Jesu Kristi gbọ ẹni ti ọlọrun sọ nipa rẹ wepe wo ẹni ti inu mi dun si gidigidi ẹni tí ò gba Jésù Kristì gbọ́, ẹni tí a ò tí fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀, ẹni tí a ò tí sọ dọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ẹ̀jẹ̀ tutù, irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú Jésù, ẹni tí ó wólẹ̀ fún Jésù, ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ wọn sílẹ̀, tí ó rọ̀ mọ́ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùdánisílẹ̀ kúrò nínú ọ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ni a sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ pàápàá ari wípé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristì sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀, bí ó ṣe yẹ kí a jẹun, ohun tí ó yẹ kí a ṣe, ibi tí ó yẹ kí a lọ, àwọn ìwé ìwé, àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe, irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ò ní a sọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run. Ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi. Jẹ́ kí n sọ, jẹ́ kí n tún láyé ọ dáadáa nínú Kọ́ríntì kejì, Kọ́ríntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kẹ ẹ sì ya ara yín sọ̀tọ̀ lé Olúwa wí, kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa Olódùmarè wí. Àwọn wọ̀nyí ni ará nínú Olúwa o, àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nù, àwọn tí a ti gba, àwọn tí a ti gbà wọ́n là, àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè Lọ́run, àwọn wọ̀nyí ni ará. Ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará. Èyí ni àwọn tí ó ti bá Jésù Kristì pàdé, àwọn ará nínú Olúwa, láti wà ní ìrẹ́pọ̀, láti wà ní ìṣọ̀kan. Ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa. Kí a máa sọ wípé lágbájá Ibo ni o, nítorí bẹ́ẹ̀ mi ò lè bá Ibo ṣe, tàbí kí a máa sọ pé lágbájá Hausa ni o, mọ̀ òkè òkun ló dàgbà sí. Bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan, o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ́ egun ju tiẹ lọ, ẹni tí síbí ẹ̀ tó gùn ju tiẹ lọ, lẹjọ́ mu gàrí nínú àwo kan náà, ó parí fún ẹ. A kì í gba àwọn èèyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀. Nítorí kíni? Nítorí wípé kò ṣe nǹkan kan, kò jámọ́ nǹkan kan, ìbáàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá. Bí a bá ti di ọmọ Ọlọ́run, adìẹ bí nínú Ọlọ́run. Nínú Gálátíà orí kẹta, Gálátíà orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristì Jésù. A sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀. Kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira. Kí a rò wípé lágbájá àwọn púrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi, nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí ó bá tọ́ wọn, a ní fèmí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀? Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o, ó ní yálà òtìbí wa ni, òbí òtítàn wa ni, ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. Wo Kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá, Kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀ yín ará, àwọn ará ló ń bá sọ̀rọ̀, kò ṣeé ṣe fún àwọn tí ò mọ Olúwa, àwọn tí wọn kì í ṣe ní Olúwa, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀ yín ará lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristì, ki gbogbo yin ma so ma soro ohun kan na fiyesi dara dara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fiyesi dara dara o ri wi pe bi a ba fe ko eko bibeli yojo aje e ti a nso ni ede gesi e na ohun kan na la nso ni ede yoruba bi o ba wa ni ti ojo ojobo ti o je ojo isoji ati ise iya somo ohun kan na la ma nso ki se wi pe ki a fun awon ti elede gesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a gbe yewo bi o ti le je wi pe ati pin ara wa ni elekun jekun o ri wi pe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wi pe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wi pe gbati emi gbati mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki iyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu olowa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma nfa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon kan won ni dara dara ki akoko wo boya ari arabirin abi arakun arabirin won je meji won ti loko won je omidan won jo ngbe ninu ile kan na a ri wi pe gbonmi si omi oto o ma sele laarin won ni igba ku igba ki lo ma nfa iru nkan be tabi o je wi pe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo nse ise egbe na gbe na emi na nse ise egbe na gbe na gba ti a jo wa lototo a ri wi pe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wi pe gba to a jo ji arakunrin kan na to si je wi pe ise kan na la jo nse a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wi pe ojojumo sa ni won ma pari ija fun wa wi pe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shobu ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto a so wi pe ka jo gba ile itaja yi ibade wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri wi pe ede wa o yera o dabi ni pe ona wa apapo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ti a so wi pe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti bi tin lo e ka ro e ka ro ki lo de e jire ni mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta tin ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ke beni keni wewe onko ni tori wepe oro wepe onye omojo la ni awa ti awa ni jole de Yoruba ni kilo de tori be kilo manfa awon aisho aini shokon tabi yapa la ni awon onigbagbo ya ki awo won ni kokon ninu Genesis oriketa dini ogoji Genesis oriketa dini ogoji lati ese iketa Israeli si fe Joseph ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni ari idile jo idile Jacobu awon omo re mejejila ni ari wi pe won ni wahala ohun ti o si fa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Joseph ikan ninu awon omo ni ki se nitooto ni Joseph je eni ti eni rere nitooto ni Joseph la ri wi pe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacob baba re ni o fi ra nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je we pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin won yi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkan kan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin je awon omo mararun won ti jeun o bi ohun tin jeun atun pe omokunrin yi ani wajoko ti mi nbi atun je eran a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani ni toto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to wa fe na lo la awon omobirin to je to mu tele nitori be eyi okunrin o gbodo fo ohun ko to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun tun ti e wa pade e loju ona ohun tun bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo nbere so feran mama ju mi lo ni mama mi ni o mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe igba to ti gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma n fa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ke ari wipe oju saju kan ko si ke asiri wipe a ko gba ohunkohun laye lati fa iyapa wo inu ebi wa ke ma fi ife han ke a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe iwe owe ori kerindinlogun ese ikejidinlogbon alayidayida eniyan da ija sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo Olorun bi oko ba ti de ani kabo eti e melo meji ni kilo fin gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pinya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o won so fun wi pe han eti e melo bi o ba mo nkan ti oko re nse ni bi ise han o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa won ma jo jeun lori tabili kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo tekuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nso mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo ri nkan so se o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so fe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o n wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba wa gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa n se beni pe o fẹran oko nisin o wa n se beni pe o n wa n je nisin o wa n se beni pe o se fefe eyi to se lọsẹ to koja nko bọn ti ẹ ti pari ẹ ṣugbọn o ranti eyan buruku ni ẹkẹ amọ ẹ iru ẹni bẹẹ to tun wu awọn nkan ta ti bo mọlẹ oku ọsẹ meji oku ọjọ mẹẹdogun o tun hu jade iru ẹni bẹẹ o ma n da ẹja silẹ ni iru ẹni bẹẹ o ma n ya ọrẹ nipa tabi boya inu gbogbo a ti n dun boya ẹnikan jẹ apẹyinda tẹlẹ tẹlẹ o ti pada wa sinu ijọ inu gbogbo wa n dun a n yọ a n sọ pe a ti ẹdupẹ lọwọ ọlọrun arakunrin lagbaja pe eyi apa ede aiye o bẹ silẹ laarin wọn nkan ti o si mu ki eyi apa ati ede aiyede yi bẹ silẹ ni wipe wọn jẹ awọn ti o ma n sọ wipe bi ko ba digba ti paul waasu awọn oni ṣe nkan to yẹ ki wọn ki o ṣe àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò ti ẹ̀ gbádùn ìwàásù paulu ṣùgbọ́n apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀ ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi èmi a sì sọ wípé àti paulu àti apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn ọjọ́ wo làwọn yẹn mọ kristi ṣùgbọ́n pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá jésù wà lórí ọkọ̀ ojú omi ó ti rìn lójú omi ó sì wà bẹ́ẹ̀ gbà tí jésù kristi tó sọ àkàrà márùn-ún àtẹ̀jà wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn 1000 ènìyàn iyan ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana
1: wi pe kawon na kan gori aga wasu
0: o se mi o ti e je gbo iru oro awon eniyan be paul wa nso fun won wi pe kilo de tori be se ki se jesu christi ni agbagbo ni bi mo tin so nkan won yo se se ki won na ki o ma so wi pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara corinthi o mo wi pe bakan na ni tire ngba ti a fi awon adari ekun ti a yan won ti a so wi pe lagbaja ni adari ekun to wa se se o wi pe o ma se o won ri elomi ninu gbogbo ojo o wa di lagbaja we ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe on lo wasu on lo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je on lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to se di adari ni ijeta ni jerin ah mi o ti e ni gbo ti won iru ede be o ma nfa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni ah o digba tin ba ri oluso agutan o digba ah oluso agutan wo won di nisin eh po won ba di igba bi n ba ku mo ku sugbon bi bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki se oruko jesu ni gbogbo afi n gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti a ri ninu bibeli na ni e se ti a fi afẹ so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan won yi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó sàn sórí òkè síóni nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wọ́n pé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò ẹ àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ́ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa ìdìdúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí ò bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìgbàlà
1: bi o ba ti ni isodi mimo o se so fun olorun we pe o nfe ki a so kan re di mimo ki isokan pipe to le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ajẹ ki a gbadura.
4: Baba wa ti nbe le orun. Adupe fun ife ti e fi han wa ti e fi ran Jesu. On bibi yin kan soso. Se aye lati ko fun alori igi agbelebo anbe yin we pe iku ti Jesu ko lori igi agbelebo we pe ni toto yo se tutu fun ese ni kokan wa loruko Jesu anbe yin we pe loni bi o ti ka iwe mimo ti o se ko on ti agbelebo ati igbala wa duro le lori anbe yin we pe e o je ki oro yi ki o ye wa ki okan wa ki o tewo gba oro yin ki a se fi igbagbo gba ohun gbogbo ti o ko wa ninu oro yin loruko Jesu anbe yin o pe nibi kibi ti ese ba sapamo si ninu okan ninu iwa ninu ile anbe yin o pe gbogbo nkan yin ni o le jade pelu agbara emi loruko Jesu

Ìgbàláwa nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà. Ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọ́n lójú. Ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìná rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀. Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kíní ni a ti ń ka orí kejì. Pétérò kíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnná gbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristi, nípa ìjàporo Kristi, nípa ìfaradà ìrora Kristi, ìkérora ìkóró àti ìrúbọ Kristi tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí à ń pè ní àgbélébó, lórí òkè kan tí à ń pè ní Calvary. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristi lórí igi àgbélébó, kò ṣe ṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀ nígbà tí ènìyàn ti ṣubú ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristi mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí bí ejò níhìn-ín, ó ní èmi ó fi ọ̀tá sàárín ìwọ ejò láéláé nì tí ṣe èṣù àti obìnrin náà, àti sàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀, òun ó fọ ọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Wípé a ó pa ọmọ Maria, ọmọ obìnrin náà, a ó pa á ní gìgísẹ̀. Èyí ń tọ́ka sí ìkànmọ́ àgbélébó, ìkànmọ́gi tí Jésù ṣe fún wa ní orí igi àgbélébó fún ìgbàlà wa, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa, kí ó lè yé wa wípé ohun tí a ń sọ nípa àgbélébó àti ìgbàlà wa, wípé kì í ṣe ohun tó ṣàdédé wá tàbí ohun tó ṣèṣì. A ó tilẹ̀ rí ọ̀rọ̀ tí Jésù sọ lórí igi àgbélébó, a ó rí nínú àkọsílẹ̀ níbi 2000 kí Jésù Kristi kí ó tó dé. Nínú orin Dáfídì, a ó ka àwọn ẹsẹ̀ díẹ̀ láti jẹ́ kí ó yé wa wípé bí àmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run, ohun tí a ti sọ tẹ́lẹ̀ wípé yóò ṣẹlẹ̀ ni. Ó sì ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tí Ọlọ́run tí ó fi kọ àwọn nǹkan wọ̀nyí nínú ìwé mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún kí Jésù tó dé. Orin Dáfídì orí 22 ẹsẹ̀ ìkíní, bí o bá jẹ́ ẹni tí ó ti mọ ìtàn ikú Jésù, àwọn ẹsẹ̀ tí a ń kà yìí kò ní ṣe àjèjì fún ọ rárá. Ó ní Ọlọ́run mi, èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Ó rántí wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù Kristì Olúwa wa nígbà tí ó kú láti ṣe iṣẹ́ àṣepé ìgbàlà wa ni ó sọ lórí igi àgbélébó. Ẹsẹ̀ ìkeje, ó ní gbogbo àwọn tí ó rí mi ń fi mí

rí ẹlẹ́yẹ̀, wọ́n yọ ṣòtì ètè wọn, wọ́n mi orí wọn pé jẹ́ kí ó gbẹ́kẹ̀lé olúwa, òun ó gbàálà, jẹ́ kí ó gbàálà nítorí inú rẹ̀ dùn sí i. Èyí ni bí wọ́n ti ń ṣe ẹlẹ́yà Jésù, nítorí wípé ó kú ikú oró ikú ìbànújẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ni ó ń sọ wípé nítorí àwọn ajá yímíká, ìjọ ènìyàn búburú ti ká mi mọ́, wọ́n lu mí lé ọwọ́, wọ́n sì lu mí lé ẹsẹ̀. Wípé wọ́n lu òun lé ọwọ́ pẹ̀lú ìṣó, wọ́n lu lé ẹsẹ̀ pẹ̀lú ìṣó. Èyí ń tọ́ka sí ikú orí igi àgbélébò ní ẹsẹ̀ ìkejìdínlógún. Ó ní wọ́n pín aṣọ mi fún ara wọn, wọ́n sì ṣẹ́ kèké lé aṣọ ìlékè mi. Gbogbo nǹkan wọ̀nyí ni a rí wípé ó ṣẹlẹ̀ lórí igi àgbélébò. Èyí ni ó ń jẹ́ kí àwa tí a gbàgbọ́ nínú Jésù, àwa tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, àwa tí Ọlọ́run ṣe lóore tí ó mú ẹ̀ṣẹ̀ wa kúrò pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálvárì. Èyí ni ó jẹ́ kí a mọ̀ wípé ohun tí a gbàgbọ́ kì í ṣe ìtàn lásán, ó jẹ́ ohun tí ó ti ní àkọsílẹ̀ nínú májẹ̀mú láéláé tí a sì múṣẹ nínú májẹ̀mú titun. Nínú Sekaráyà orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá, jẹ́ kí a tún wo ìkan nínú àkọsílẹ̀ tí a ti ṣe kí Jésù tó wá sáyé, tí ó sì ṣẹlẹ̀ nígbà tí Jésù Kristì wà lórí igi àgbélébò. Sekaráyà orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá, èmi ó sì tú ẹ̀mí orí ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì àti sórí Jerúsálẹ́mù. Wọ́n ó sì máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀. Ṣé orí nísinsìnyí, èyí ni ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí Jésù wà lórí igi àgbélébò. Ó ní wọ́n ó máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀. Wọ́n ó sì máa ṣọ̀fọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ti ń ṣọ̀fọ̀ fún ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Ṣé o mọ̀ wípé orúkọ tá ń pe Jésù ni ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo? Ó wá ń sọ fún wa wípé àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ó máa ṣe ọ̀fọ̀ Jésù gẹ́gẹ́ bí ọmọkùnrin kan ṣoṣo, ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Wọ́n ó sì wà ní ìbànújẹ́ bí ẹni tí ń bànújẹ́ fún àkọ́bí rẹ̀. Èyí ń tọ́ka sí Jésù Kristì tí ó kú lórí igi àgbélébò, wípé wọ́n gun lé ọkọ̀, wọ́n lu lé ọwọ́, wọ́n lu lé ẹsẹ̀, wípé kí ó lè ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ní kété tí ọmọ ènìyàn ṣubú kúrò nínú ipò gíga, ipò ọlá, ipò ìwà mímọ́ àti ìdàpọ̀ aláìlẹ́gbẹ́ pẹ̀lú Ọlọ́run tí ó wà tẹ́lẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe ètò fún ìgbàlà wa. Nítorí wípé Ọlọ́run kò fẹ́ láti dágunlá nípa ọ̀ràn ènìyàn, nítorí bẹ́ẹ̀ ó ṣètò fún ìgbàlà wa. Ikú Jésù ni ó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nítorí wípé Bíbélì sọ fún wa, ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí a bá gba Ọlọ́run gbọ́, a yí ikú tó wà lórí wa, a yí padà sí iyè. Ìdí abájọ rèé tí ọmọ Ọlọ́run bíbí kan ṣoṣo, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, Jésù aláìlẹ́ṣẹ̀, aláìlábùkù, ẹni mímọ́ aláìlábàwọ́n, tí ó fi ní láti fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi àgbélébò, láti gbà wàhálà àti láti sọ wá di òmìnira. Ṣé ó ṣeéṣe fún ẹnìkan láti sanwó ìràpadà rẹ̀? Èyí tí ìbá fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ fún Jésù, tàbí kò ṣe dandan fún Jésù láti lọ sí orí igi àgbélébò láti kú fún ẹnìkọ̀ọ̀kan wa. Nínú orin Dáfídì, ni Dáfídì ti jẹ́ kí ó yé wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run. Orin Dáfídì orí 119, orin Dáfídì orí 119 láti ẹsẹ̀ ìkẹfà, ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọ́n sì ń ṣe ìlérí lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn. Kò sí ẹnìkan bí ó ti wò kí ó ṣe tí ó lè ra arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni kò lè san owó ìràpadà fún Ọlọ́run nítorí rẹ̀. Nítorí ìràpadà ọkàn wọn iyebíye ni, ìràpadà ọkàn wa iyebíye ni.
o si ni lori to be to je wo pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba o ti yo na fun irapada wa e la fi nko lorin wo pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni olugbala olowosan oba tin bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa oru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se for ni oke Calvary ori we pe gbogbo ese re ati idalebi ati iri ese ni yo mu kuro ni igbesi aye re awo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikomogi Kristi ni Calvary igbala nipase ikomogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etuto eje Kristi iwenumo gbogbo ese pelu etuto eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko tempili awon jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon ni hi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni wi pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun olorun e je wi pe ebo yi je itewogba lodo olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keje ti a ti ka tele ki a tun ka le kan si Peteru kini ori keje ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o so fun awe pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi o ru fun wa lori igi agbelebo eni o je wo pe Jesu di aropo fun eni kokan wa o wa so wi pe bi o ba je be wi pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ese ikerin lelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa so fun awe pe nipa ina Jesu yi kan na ni amu wa larada ni Korinti kini Korinti kini ori karun ese ikeje Korinti kini ori karun
ese ikeje nitorina emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa bi a ba nso nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi a ba da ilaye koja ni ise lodi si ofin ti a ti fun wa a n pe ohun ti a se yi ni ire koja we pe a ti fun wa ni ofin a ti fun wa ni ilana a ti fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi a ba koja ala yi o je wepe a koja aye wa o je wepe a se si ofin olorun ohun ti a si se yi ni a n pe ni ire koja sugbon ire koja yi o tun ni itumo miran eyi ni a ri ninu Exodus 12 ni ese ikejila ati ese iketala ranti ohun ti a n se agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa ire koja nitori o so wepe ati fi Kristi ire koja wa ati fi rubo fun wa ninu Exodus yi ori kejila ese ikejila oni nitori emi o la ile Egypt ja li oro na emi o si kolu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eranko ati lara gbogbo orisa Israeli li emi o si se idajo emi li Olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a nso nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin Olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje Olorun sugbon Olorun fun ara re nigbati o n koja ni Egypt ti o si n fi iya ese won je won o wa n so fun awon Israeli wipe ki awon wonyi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so wipe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan Olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo wipe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin Olorun koja bi o ba wo Jesu yo di ire koja fun o nipa wipe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja ati iji aye raye pelu yo ri okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a ka yi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli a wo ohun meje ti a ko nipa irubo ire koja na bi a ti n wo awon ohun meje yi ki o ye wa wepe awon nkan wonyi ni a fi n se eko ko ninu ohun ti Jesu to ti se fun wa ikini irubo kan soso naa ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti a ti so fun wa wepe ki won fi eran yi rubo wipe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala bakan na ni irubo Jesu Christi kan soso ti o ti se ni bi
egba odun seyin tabi egba di odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti porontu o ye ko ye wa wi pe ona igbala ko pe meji ona ti ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni oko ese aye lo aba je olowo tabi aje talaka omowe ni wani tabi kuruntu bi abasa ati gbagbo ninu Jesu Christi ti oko fun wa a ri wi pe idale bi ese ati je gaba ese lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti ari ko ni wi pe eje re se etutu kikun ni igba na ki se wi pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti ata sile lo fun oni etoto kikun fun ese won iketa abi ikerin nisisin yi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluko won aso fun won wipe aigbodo ma se o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwokara iwokara yi ni o nse apere ese eyi ni o so fun a wipe bi aba wa ni aiwokara ani lati ronupo ada ke ko gbogbo ese sile asi to so fun a wi pe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile won wa ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti ko ni ese aso fun a nipa Jesu Kristi wi pe o je olugbala wa o je odo agutan ti apa o je aropo fun wa aropo ti ko ni ese eni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yi lati je eni ti ko ni ese nitori wi pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese tire ni yo gba sugbon Jesu Kristi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori wi pe ohun o nilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese tire nitori ohun ko ni ese ikefa irobo pipe to je ite ogba yi lotu olukuluko amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lotu wa sile kuro ninu isiro kikoro ese loja ajaga ese kuro lorun wa ikeje awon Israeli ti an so nipa re nigba na won di ominira patapata to be to je we pe won ko tun pada sinu isiro Egypt mo nigbati abagba wala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti asi ni igbagbo we pe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wi pe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura we pe iru ominira yi ati agbara ti bo lowo ese ki olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na we pe iku ifa eni robo ti Jesu ko fun wa o lo fun wa ni idariji ese o lo fun wa ni ominira kuro lowo ese a si di ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki aran ti wo pe agbelebo Jesu lo mu wa bori ese gbogbo irubo Jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu
ìpalára Jésù ló fún wa ní ìdáríjì àti ìwẹ̀nùmọ́. Ikú rẹ̀ ló fún wa ní iyè. Ìpọ́njú Jésù ló fún wa ní ìsọdọ̀tun àti ìwà mímọ́. Ìrora rẹ̀ ló fún wa ní ìtura. Iná Jésù ló fún wa ní ìlera. Ìjìyà rẹ̀ ló sì ń fún wa ní ìṣẹ́gun. Bí o bá ń fẹ́ ìṣẹ́gun, ìsọdọ̀tun, ìwà mímọ́, ìyè àìnípẹ̀kun, ìdáríjì, ìwẹ̀nùmọ́, ìgbàlà tòótọ́, ohun tí o nílò gẹ́gẹ́ bí ẹnìkan ni láti gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá ti gbàgbọ́, ó rí wípé ìgbàlà tí a ń sọ yìí yóò ti jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ti gbàgbọ́, àyè wà, àǹfààní wà fún ọ láti pe Jésù tí ó kú fún ọ, tí ó jẹ́ arọ́pò rẹ, yóò sì dáríjì ọ lórúkọ Jésù. A lọ sí ìkókó kejì nínú ẹ̀kọ́ wa. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Kálfárì. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Kálfárì. Ó yẹ kó yé wa wípé ìgbàlà jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí ẹnikẹ́ni bá ń wá sí ilé ìsìn tàbí ẹnikẹ́ni wá sí ìpàgọ́, bí kò bá ní ìgbàlà, ó jẹ́ wípé ó bá wọn wá ni, ó wá lásán. Yóò jẹ́ ẹni tí ó pàdánù nínú ní ayérayé. Ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run wípé nínú àánú rẹ̀ yóò jẹ́ kí etí wa kí ó gbọ́, kí ọkàn wa kí ó gbà á láti ní ìgbàlà kíkún tí Jésù Kristì tí ó ti rà fún gbogbo wa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, bí a ti ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ó máa kà yìí, ni kí o máa fi iyè bá a lọ láti wo bí a ti ń dárúkọ ìgbàlà, kí o sì máa wo ní kọ̀ọ̀kan ohun tí ìwé mímọ́ ń pè ní ìgbàlà. Nítorí wípé ọ̀pọ̀ ló ń sọ wípé a ti gba òun là, ṣùgbọ́n tí òye tàbí ìtumọ̀ ìgbàlà tí kò yé wọn. Wò ó ní kọ̀ọ̀kan ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá. Ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Bí o bá ti gbẹ́kẹ̀lé ohun mìíràn fún ìgbàlà tàbí ẹlòmíràn fún ìgbàlà, ó jẹ́ wípé o ń tan ara rẹ jẹ, nítorí wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún, èyí ni áńgẹ́lì ń sọ fún Jósẹ́fù nígbà tí ó rí wípé Màríà lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́. Ó ní yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Nítorí òun àti òun nìkan ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Ẹlòmíràn bí ó bá ní jàǹbá mọ́tò, ṣùgbọ́n tí ó jẹ́ wípé a dá ẹ̀mí rẹ̀ sí, a ní ìgbàlà ńláńlá tí Ọlọ́run fún mi, kò ṣe é fẹnu sọ. Èyí kì í ṣe ìgbàlà tí a ń sọ̀rọ̀ rẹ̀, nítorí ó yé wa níhìn wípé bó bá gbà wá là, ó gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìdálẹ́bi, kúrò nínú ìdájọ́ ayérayé. Yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Nínú Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá, a ń wo ohun tí ìgbàlà já sí, tí ìgbàlá jẹ́ nínú ayé àwọn tí ó bá ti di ọmọ ìgbàlà. Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé a bímí sílé ìsìn
yen lo mu igbala o nitori wepe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara o so fun wa wepe ki se ise owo wa lo mu igbala wa ki se ise esin wa lo mu igbala wa ki se wepe abimi si lesin yen lo mu igbala o nitori wepe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara ki se awon ojuse ti an se ninu ile isin lo fun wa ni igbala oni nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a si ma wa li aire koja li ododo ati ni iwa bi olorun ni aye isisiyi ori ohun ti a ko si we pe ki a wa ni aire koja bi a ba ti fi Kristi robo fun ati o je ire koja wa nigba na yo fun wa ni agbara lati gbe igbese aye otun igbese aye ododo ilana ti olorun si la sile ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja a o gbe igbese aye wa ni iwontunwonsi oni a o wa ni aire koja e je we pe a o gbe igbese aye ododo tabi ni ede miran a o wa ni iwa bi olorun ninu aye isinsiyi awon atanije ma nso fun awe pe ko seni to le gbe igbese aye iwa bi olorun ninu aye ti a wa yi sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada o sese fun awon ti a ti gbara lati gbe iru igbese aye be ese ikerinla eni ti o fi ara re fun wa ki o ki o le ra wa pada ira pada kuro ninu ese gbogbo ki se ese pupo tabi ese die yora wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo ewe nu mo la npe be fun ara re fun ini ohun ti kara re awon onitara ise gbogbo ni ohun ti a ti ka won yi o je ki o ye wa ohun ti a npe ni igbala sugbon ki a tun ma se alaye ju be lo lori ohun ti a npe ni igbala o ye ki a bere ibere kan kini atile npe ni igbala je ki akoko wo ohun ti ki se igbala na bi a ba wo ohun ti ki se igbala awon ti o gbe aye deru iriri esin lowo ti won fi npe igbala yo ye won wi pe won nilo igbala to to ti bibeli nso fun wa nipa re ikini igbala ki se wi pe a je elesin lai ni iwa mimo igbala ki se wi pe a ti se iribomi lai ni iwenumo ti okan bi a ba ri wi pe ese si wa ni igbese aye wa bi o ti le je wi pe a je elesin a n lo si ile esin tabi a ti re wa bomi yala ni bi omo kekere tabi bi agbalagba bi a ba ri wi pe a o ti ni iwenumo okan igbese aye wa kun fun ese o ye ki o ye wa wi pe a o ti ni igbala ti olorun soro re ikeji ki se wi pe mo beru olorun awon elomirin a ma so fun awe pe a mo beru olorun popo eru olorun ba mi sugbon o ye ko ye wa wi pe awon emi esu papa won beru olorun won si wa riri nitori be bi o ba je iberu nikan lo ni ti o fi nse igbala ti o ro wi pe o ti ni igbala o ni o san ju awon emi esu lo bi o ba si san ju awon emi esu lo o daju wi pe iwo ati esu ati awon emi esu ni o lo ayeraye ninu orun apadi wo Jacobo ori keji Jacobo ori keji ese ikokandilogun oni iwo gbagbo pe olorun kan ni nbe o dara awon emi esu pelu gbagbo won si wa riri nitori be bi o ba je wi pe igbagbo to ni igbagbo wi pe mo beru olorun loni to si ni igbala to gba kuro lowo ese o je wi pe
lọ́rọ̀ yìí o ní láti gbàdúrà kí a lè gbà ọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Bí o bá sì fi ọkàn ìgbàgbọ́ wá, ó dájú wípé Ọlọ́run yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kì í ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé àwọn Farisí wọ́n ṣe ju tiẹ̀ lọ, wọ́n fún àwọn alágbe lówó ju bí o ti ń ṣe. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kò ní ìgbàlà, wọ́n ṣègbé nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí ó bá jẹ́ nǹkan náà ló gbójúlé tó ń sọ wípé o ní ìgbàlà, jẹ́ kí o yí ọ wípé a ń ṣe àánú, ìtọrẹ àánú, a fún alágbe lówó, èyí ò sọ wá di ẹni ìgbàlà. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa nínú Kọ́ríntì kínní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, ó ní bí mo ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì ń fi ara mi fúnni láti sun, bí èmi kò ní ìfẹ́, èyí ni ìfẹ́ tí ó ń ti inú ìgbàlà wá, ó ní kò ní èrè kan fún mi. Ìkẹrin, ìgbàlà kì í ṣe wípé mo màdúrà gbà, mo ń gbà àwẹ̀, mo ń gbàdúrà nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé àwọn ọmọ Ísíráẹlì, àwọn náà ń gbàdúrà, wọ́n sì ń gbà àwẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò kúrò lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fún ara rẹ̀ ló fi ń fi wọ́n sùn, tó sì ń pè wọ́n níjà wípé ó yẹ kí wọ́n kí ó ronú, kí wọ́n kí ó mọ̀ wípé èyí tí wọ́n ń ṣe, wọ́n ń gbàdúrà ni o, wọ́n ń lọ sílé ìsìn ni o. Èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà, wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn. Nínú Isaiah orí ìkejìdínlọ́gọ́ta, Isaiah orí ìkejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, ó ní kí rara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá, kí o fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Israel, ilé Jacob ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbọ́ bí wọ́n ti ń tiraka, tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tíì jẹ́ tiwọn. Nínú ẹsẹ̀ ìkejì ó ní, ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n ń wí pé ní ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti Bíbélì, kí wọn kí ó kí rara, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìré kọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mò ń lọ sílé ìsìn. Èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tó ń làálàá, àlá-tamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀, èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà, rántí wípé Pharaoh náà làálàá, Nebuchadnezzar pàápàá làálàá, ṣó rántí aya Pilato, òun pàápàá ní làálàá. Àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Bálámù aríran lọ. Òun náà sọ tẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń làálàá, mo ń ríran, mo ń sọ tẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kì í jà, ọmọlúàbí tí kì í bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé o ní ìgbàlà. Èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bíi bàbá ẹgbẹ́,
bi diakoni bi lay reader lai di atunbi tabi ki eniyan ki o ko ile isin opolopo lo sese fun won lati ko ile isin lai fi ese sile lai ni igbala awon miran ti le ma ngbeja esin won ni bi o ba bu igbagbo pere o ri popa oju omi iyen o so wipe o ti di eni igbala o nti an pe ni igbala ni wipe ki olorun fun ara re pelu ore ofe ati pelu eje ti Jesu ta sile lori oke Calvary ki o wo ese renu ki o so di eni otun eda otun ye ki a ton ka le kan si ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun si bi omokunrin kan Jesu ni won pe oroko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won bi o ba je ti olorun ni toto a o ti gba ola kuro ninu ese re eyi ni an pe ni igbala nigbati eniyan ba ni iriri idani loju idariji gbogbo ese nipa igbagbo ninu Kristi eyi ni an pe ni igbala bi o ba ti to olorun wa o ti je wa awon ese re o ti ko won sile o si ti bebe we pe ki olorun ki o dariji o bi o ba je be o ni idani loju idariji ebi ese ko tun si ni okan re mo yi ni we pe o ti di eni ti adariji nitori lese kese bi ti o ba ti ronu po ada gbogbo ese re ti o si gbadura pelu igbagbo ninu Kristi olorun yo dari gbogbo awon ese won iji opatapata ni iseju aya yos o si wa ni alaafia on ti an pe ni ayo igbala yo je ti re idani loju wi pe o ti ba olorun laja yo si je ti re pelu ninu orin dafidi ni atiri ti olorin dafidi yi ti o ngbadura ti o si so fun wa abayorisi nigbati ababa olorun laja abayorisi nigbati igbala olorun ti o ba ti je ti wa orin dafidi ikokan le ni adota orin dafidi ori ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa bi o ba je toto ni o ti ni igbala ori wipe ayo run ayo wipe ati dariji o yo wa ninu okan re papa yo foye gbogbo ebi idalebi ti o ti wa tele tele awon mu won kuro o ni ayo we pe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori we pe o sese bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju medogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a korin fun igba die o sese ki a ni ayo osokan tabi orukan sugbon so fun wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa dafidi ti o n gbadura nihin o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese
o pada sinu agberin o pada sinu eke iropipa o pada sinu ke ama bo ese mole asusu fun wi pe eni ti o ba bo ese lo mole ki yo se rere ṣugbọn eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele o lo se wan gbadura wi pe olorun ni tooto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi ile awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o ni gba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to ton ni we pe oni lati jewo oni lati ko sile lai bo onko mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa so fun awe pe mu ayo igbala re pada to mi wa mo ti padanu re sugbon mu pada to mi wa ki ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tohun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni a ni igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi onitan je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wi pe o ndimo nitori wi pe o nse agabagebe nitori wi pe o ndagun la eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti a n so nipa re yi ti a tete ko bere si so lati odo oluwa o je eyi ti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je ti re mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je ti re yo je ti re loruko Jesu anwo nisinsiyi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje kristi se iye biye lati we ese wa nu eyi ni Jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji
igbala idande ninu majemu lai lai oje eje eranko eje wore tabi oboko ṣugbọn so wipe fun awon ti won gbe ni majemu titun leyin ti Jesu Christ ti o ti ko fun wa o ni eye le eje mi ti majemu titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa so we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo Oluwa o nso fun o wi pe eje Jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori iketa Romo ori iketa ese iketa le logun Romo ori iketa ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo Olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo Olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wi pe an sanwo fun igbala lofe ki se wi pe abi mi silesin lofe ki se wi pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po jo gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese karun di logbon eni ti Olorun ti gbe kale Jesu Christi ti Olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora Olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikeji le logun Eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na iba je olori alufa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo Olorun eyi ni a fi so fun a wi pe o fe re je ohun gbogbo ati eniyan ati ohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori igi agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo
oni bi awa ba wa jewo ese wa oloto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati wewanu kuro ninu aisododo gbogbo anfani wa fun enikokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo olowa yo se fun o loroko jesu eje jesu lagbara tobe lati pa gbogbo ese rere eje jesu lagbara tobe lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo abawon gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofokan laye to lagbara to si ni pato eje jesu christi pelu ibo won eje na le kan soso gbogbo ese re ni olorun yo wenu olorun yo da gbogbo ese re yo da won sinu okun igbagbe re je wo awon ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese wayawo fayawo sise tabi ese gbt tabi iwa ibaje gbogbo o se se ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o se se ko je iborisha o si se se ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese won yi ni olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo ranti wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le to sile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo olorun yo fun ni igbala yo si fun ni isegun o si le wa pe titi pelu olorun ni ayeraye nisese bi o ti lo lati gbadura olorun ran wa leti pe ki a wo odo agotan olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku oleru to ku oleru gbogbo awon ese ti o di eru wo sori re wi pe o n fe ki olorun ki o mu okoro ranti wi pe eje jesu le ati tasile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le se alaigbe omo eniyan soke wi pe enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti atasile.

0: to working God.
1: Ọlọ́run ni tẹ ìyanu ni.
0: Sing and clap your hands.
1: Tàtẹ̀wọ́ rẹ̀. Àwọn ẹ̀rí ní sọ́tọ̀ pàtí ẹ.
0: My left hand side.
1: Ní ọwọ́ àlàáfíà wọn.
0: Praise the Lord, praise the Lord.
1: Ẹkẹ́ hallelujah, ẹkẹ́ hallelujah.
0: Let's take our medical doctors, please.
1: Ẹ jọ̀wọ́.
0: They are around there.
1: Ẹkẹ́ hallelujah. Ẹkẹ́ hallelujah. Mami wa. Orúkọ wọn ni Alice. Wọ́n ń gbé ní Oyinayi, Ilemọga, ní Opoku local government, Benue South. Wọ́n ní àrùn rọpárọsẹ̀. Fún oṣù méjì báyìí, wọn ò lè rìn fúnra wọn. Wọ́n wá sí Bílànà. Àwọn èèyàn sọ wípé lọ síbẹ̀ wọn lówó ṣùgbọ́n lánàá iṣẹ́ ìyanu àgbàyanu Ọlọ́run ó fọwọ́ tọ́ wọn báyìí o wọ́n lè rìn láì lo ọ̀pá ẹkẹ́ hallelujah. Ẹkẹ́ hallelujah. Oníṣègùn òyìnbó ẹ jẹ́ ká gbọ́n tí. O ṣe mama o, ẹkẹ́ hallelujah. Orúkọ wọn ni Dr. Solomon Ede. Wọ́n jẹ́ oníṣègùn òyìnbó. Àrùn rọpárọsẹ̀, ó jẹ́lé tó máa ń nípa lórí ọpọlọ. Tó lè tó máa ń mú kí àrùn ẹ̀jẹ̀ ríru kó pọ̀. Ó lè tó máa ń yọrí sí àrùn rọpárọsẹ̀. Tàbí kéèyàn yarọ ṣùgbọ́n lálẹ́ ìmọ̀mọ́ wá ti bọ́ lọ́wọ́ rẹ̀ ẹkẹ́ hallelujah. Ẹ sọ wípé ó ti pòórá. Ẹlẹ́rìí mìíràn. Ẹ jọ̀wọ́ ẹ máa yára yín wò. Ẹ máa yára yín wò. Ẹkẹ́ hallelujah. Nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Orúkọ wọn ni òyìnbó Peter. Ó ṣẹlẹ̀. Ní ọjọ́ kìíní nígbà tá à ń ṣe àjọyọ̀ ọdún márùn-ún ìsọjíkárí ayé gbogbo àwọn ènìyàn ní òtipo wọ́n mọ̀ pé ó jẹ́ àkókò òjò. Nígbà tí òjò ń rọ̀ wọ́n wá lọ wọ́n wọ kíní òjò ẹ kíyèsí. Wọ́n mọ̀ pé iná wà wáyà tí ó jẹ́ ilé tó gbéná ó wà lára tí wọ́n àti àbúrò dúró sí wọ́n gbọ́ sókè iná yẹn dẹ̀ gbé wọn. Wọ́n pariwo ṣùgbọ́n wọn lè gbọ́ wọn wọ́n kàn pariwo ṣùgbọ́n kò sẹ́ni tó lè gbọ́ wọn ọkàn wọn kàn mí pìpìpì ẹni kó fẹ́ bọ́ ìyàwó wọn ó wá gbá ẹsẹ̀ wọn. Iná náà ó tún ó gbé àwọn náà wọ́n sá lọ. Òjò ń rọ̀ àwọn ará wọ́n sáré wọ́n bẹ̀ sí sáká kiri kò sọ́nà àbáyọ. Wọ́n wà ń bẹ̀ tán dúró níbẹ̀ lójijì wọ́n kàn gbọ́ nǹkan ni ó tú sílẹ̀ níbẹ̀ látojú windo ẹni tí ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní pé kò sí nǹkan búburú tí ó ṣẹlẹ̀ sí wọn wọ́n bẹ̀rù láti súnmọ́ wọn ṣùgbọ́n wọ́n sọ pé bọ́ sílẹ̀ wọ́n bọ́ sílẹ̀ wọ́n wá wọnú ilé lọ wọ́n wá ń wò mí. Gbogbo wọn ẹnu yà wọn. Arákùnrin àti arábìnrin mi ó dára ká gbẹ́kẹ̀lé Olúwa Olorun to gba Daniel o gba won o Olorun wa ni lati gba o e ki hallelujah mi o fe bi awon eyan se njade jejeje tele won ka yo pelu won e tele won ka yo pelu won mo we eri miran bayi mo fe gbo eri miran bayi e jowo eri miran eleri miran e ke hallelujah E patewa fun Oluwa. E ke hallelujah. Oruko omo mi wa ni Mary Onu Olum. Olumiyan. Won ni arun ropa rose. To ye pe won le rin lai lu opa. Sugba dupe lowo Olorun. Leyin adura eniyan Olorun. Won ese won gba okun. Won le rin lai lu opa enikan ri bae wo won do rin yen o a lo rin yen o ami o ogo ni fo olorun ni oke orun eke hallelujah eri arabirin won o jo ti eni akoko won ni arun ropa rose sugbon lale won le rin dada sugbon lale won ti gba ise iyanu won e je patewo fun oluwa o eri miran eleri miran o meri onu loruko won Eke hallelujah. Oruko mo mi wa ni Mary Olumu. Won wa lati Adoka. Lati wa si isoji yi. won so yi pe won lo soko opolopo lo wa tan jo nlo won fe la ori afa koja gbogbo won won koja lai si wahala sugbon ba won se fe koja bayi igi tan bi se afara yen o ja eleyi o si wa mu ki ese won ko ye egogun won se won le dide egogun ye wa yo sita olorun wa ran won lowo nigba ti won de sibi won be si lakaka won sunkun nigba tan wa sibi ta dura nlo lowo won kan lojiji nkan kan da ben pe wahala yen jade ko lara won won kan wa ni okun lati nu won wa le rin won wa da gbogbo ogo pada sodo oluwa e ke haleluya e je kan rin kari won o awon orabirin na re o ti egungun ese won se egungun ye ti sopo lale yi eleri miran eke haleluya mama jiya lori egun sise nigba ti won ni ijamba lori afara eke haleluya eleyi ki se wahala kekere o afara yen o ja ni o ja egungun wa se won gbe won tori pe kini won le rin titi digba ti won lo igi lati rin olohun si wa so egun ye papo lale yi eke haleluya eleri miran eke haleluya Amen. Nipa se ori ofe Olorun oruko mami wa ni Alanui. Won ni arun ropa ropa, arun ropa rose. Lai won le rin, lai lu opa, sugbon nipa se ori ofe Olorun lale yi, nipa adura baba wa nu Oluwa, agba Olorun to won, won wa le rin lai lu opa. Ani ki mama ni o e wo mama tin ri o e ja pate wo fun Jesu o arun ro pa ro se la segun re ni lale yi eke haleluya mama won ni eje riru ohun ta npe ni eleyi to je pe o ni ipa lori okan won to je pe won wa le rin sugbon lale yi o won ti gba iwosan ohun ti oluwa ti se fun omo fi pamo lale yi jade pelu eri re eri miran haleluya o
2: Thank you.
1: Ẹ wo obìnrin yẹn tó ní àrùn rọpárọsẹ̀ tó ń rìn bí ẹni pé wọn ò ní àrùn rọpárọsẹ̀ rí Ọlọ́run jẹ́ àgbà yanu ogun fọ báyìí. Ẹ kí aleluya. Orúkọ arábìnrin wa ni Alice Loko. Wọ́n wá láti ọkọta ọgọ́jà láti wá. Wọ́n ní kó tó di pé wọ́n wá síbí. Wọ́n ní àìsàn débi pé láti dúró ó le, láti gbé ìgbésẹ̀ kan tàbí láti rìn ó le. Wọ́n wá pẹ̀lú ìrànlọ́wọ́ ohun tí wọ́n fi ń rìn báyìí o. Nígbà tí wọ́n dé, wọ́n lè rìn, wọ́n lè gbé ìgbésẹ̀ láì lo igi. Wọ́n wí pé àwọn ò lè rìn láti bí ọdún mẹ́jọ sẹ́yìn, wọn ò lè rìn láti ọdún mẹ́jọ sẹ́yìn láì lo igi yìí. Ọdún mẹ́jọ gbáko, ẹ wò wọ́n lálẹ́ yìí. Oníṣègùn òyìnbó, wọ́n jẹ́ olóko Alice, fún ọdún mẹ́jọ wọ́n ti ń jìyà lọ́wọ́ ohun tó ń pè lumbar spondylosis. Ó ní ṣe pẹ̀lú bí ọjọ́ orí wọn ṣe tó dàbí pé àìsàn ọjọ́ ogbó ló ń ṣe wọn tó nípa lórí egun ní ìbàdí wọn. Nígbà tí eléyìí bá ṣe ṣẹlẹ̀, ó máa ń fa ìrora líle gan tí ò ní jẹ́ kí èèyàn lè rìn. Ṣùgbọ́n lálẹ́ yìí ó mọ̀mọ́ ti gba ìwòsàn. Ẹ kí aleluya. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún Jésù. Ẹ̀yin tó ń fi ohun èlò kọrin fún wa ní ohun èlò orin bí a ṣe ń gbọ́ ẹ̀rí sí. Ẹ jẹ́ ayọ̀ pẹ̀lú wọn. Torí pé Ọlọ́run sì ń ṣe nǹkan kan lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ẹ kí aleluya. Ẹ̀rí mìíràn ẹ jọ̀wọ́. Ẹ kí aleluya. Orúkọ wọn ni arábìnrin Todo láti Group Dominion. Wọ́n fàyè wọn fún Christy 1986 ní Kwara State. Olúwa ti ràn wọn lọ́wọ́. Ẹ kí aleluya. Ẹ̀rí wọn lálẹ́ ni wípé lánàá wọ́n gba iṣẹ́ ìyanu, ṣùgbọ́n wọn fẹ́ jẹ́ yìí lánàá. Wọ́n fẹ́ rí àrídájú. Ẹ kí aleluya. Fún ọdún mẹ́fà báyìí, wọ́n ti ní ìrora ní ẹsẹ̀ òsì wọn yẹn. Dr. Ahmed, wọ́n ti ń tọ́jú wọn, wọ́n ti gbìyànjú. Ṣùgbọ́n eléyìí ó ṣẹlẹ̀ ní oṣù kẹfà. Wọ́n gbàdúrà, gbà wẹ̀. Wọ́n ní àwọn ò ní lọ fún àyẹ̀wò torí pé iṣẹ́ ìyanu Ọlọ́run yóò tẹ̀ wọ́n lára. Wọ́n ní ohunkóhun tó bá wà ń bẹ̀, àwọn ń dúró de dádì. Tí dádì bá ti dé, ohun gbogbo yóò kúrò. Ẹ kí aleluya. Lẹ́yìn àdúrà lánàá látọ̀dọ̀ ẹni Ọlọ́run, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ yìí ìrora yẹn ó kúrò ń bẹ̀. Ẹ kí aleluya. Wọ́n lè yí mọ́ṣẹ́ yíyàn tẹ́lẹ̀ o, ṣùgbọ́n látàná yẹn wọ́n lè yí. Ẹ rí bí ara ẹsẹ̀ yí mọ́ṣẹ́ yí o. Ẹ kí aleluya. Iṣẹ́ ìyanu sí iṣẹ́ ìyanu sí ń ṣẹlẹ̀. Mo fẹ́ gbọ́ àtẹ́wọ́ fún Jésù. Ẹ já pàtẹ́wọ́ fún Jésù. Ẹlẹ́rìí mìíràn. Ẹ kí aleluya. Grace Todo lórúkọ wọn. Wọ́n ti ń jẹ, wọ́n ti ń ní wàhálà fún ọdún mẹ́fà. Ohun tí a pè ní aromaléegun tó le, eléyìí tó ní ṣe pẹ̀lú ìrora tó le àti ohun tó wú láàrin oríkèéríkèé egungun tó sì mú kí ìrora kó wà níbi àwọn oríkèéríkèé yẹn, tí ó sì yẹ kí wọ́n lè rìn bó ṣe yẹ. Ṣùgbọ́n lálẹ́ yìí ọwọ́ Ọlọ́run ti kàn wọ́n, ti gba ìwòsàn. Ẹ kí aleluya. Ẹ kí aleluya. Orúkọ wọn ni Maria Maku. Arábìnrin wa Maria ní òtúpó local government wa, wọ́n jẹ́rìí pé wọ́n wá sí ní ìrọ̀lẹ́ yìí, wọ́n lè rìn fúnra wọn. Ẹnìkan ló máa ń mú wọn lọ́wọ́, ṣùgbọ́n pàdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí, agbá Ọlọ́run tó ẹsẹ̀ wọn. Wọ́n á bẹ̀rẹ̀ sí gbé ẹsẹ̀ náà. Bí agbárímọ̀ ti sọ fún wọn nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n lè rìn tẹ́lẹ̀ oṣù mẹ́ta yìí o, wọ́n lè rìn fúnra wọn. Ó yá onìkan rìn, ó tún sáré pàápàá. Wọ́n tún sáré pàápàá. Ẹ kí aleluya. Wọ́n kàn rìn o, wọ́n tún wá sáré. Alẹ́ ìwọ náà yóò sáré. Ẹ kí aleluya. Maria ọmọ kú ni wọ́n a ti wo wọ́n sàn kúrò lọ́wọ́. Aromaléegun ọdún kan tó le gbáko, wọ́n sì ti gba ìwòsàn wọn lálẹ́ yìí. Ẹ̀rí mìíràn. Ẹ kí aleluya. Láti òde Nàìjíríà, wọ́n ti rí àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ ìyanu tí à ń tọwọ́ bàbá wa ṣe. Ó ń yà wọ́n lẹ́nu, ṣùgbọ́n
won dupe lowo olorun pe olorun fe kan gba iwosan ti won ni ile won gangan won ni wahala ni ibadi won won le duro laarin iseju mewa pere sugbon lana oluwa se ise iyanu nla fun won won ri ise iyanu lara won lana ibadi ti o ti le duro tele o ti lo won la fe jeri lana sugbon won ni loni olusak tan won ni ode Nigeria ni South Africa won wo won bayi o won si wa ri pe omo won jeri won dupe lowo Jesu ati on ti Jesu se se fun won ti o ba so nko to so wo we ja ka pate wo fun Jesu o ti lo ati wo won san aroma le gan odun mewa to le gbako olorun ti wo won san aroma le gan odun mewa to le gbon to le ponbele ati wo won san ti e wa ni to se yera re wo e won te mu wa eye won wo ke se pase fun kan dide e pase fun kan la oju won e pase fun kan ma gboran eri miran e ke haleluya Amen. Ngba te ba gbo nkan to dara e patewo. Te ba gbo nkan to dara ke hallelujah ke patewo. Amen. Oruko mama wa ni Ene John. Aroma legun lo sa won na fun odun meta gbako. Ma se wa si bi owo Olorun ba won pelu se iyanu won kin le sun. Tori pe o le koko fun won sugba loni Jesu ti wo won san patapata e ke hallelujah dokita ya won ti ni aroma legun to le fun odun meta won ti gba iwo san won lale yi amen lale yi o mo ka nu aroma legun ni bi lale yi iru iso to ba ni ara re gbogbo won ati wo san eleri miran e ke haleluya Oju ti o oju to foriran ke haleluya oruko won sister Jenebu Oche ni won ni katarati won le ri nkan daada won le kawe sugbon nipa se ori ofe olorun leyin adure ni olorun lale yi oju won la wa gege bi eri won won le riran bayi daada won wi pe awon eyan lo mu won wa si bi won fa lowo wa ni won wa pelu oju won won riran awon eyan lo fa won wa si bi bayi pe bayi o won le riran won nilo enikeni lati fa won lowo lati rin mo e wa le ye won wo pelu owo won kanka e ke haleluya o ti o ba si nkankan ti o si owo yin e patewo ri lale yi o
oju afoju nla ti e na ti sele jonabu otami won ti ne o ta pe ni bi cataract bi odun marun cataract o je nkan ti o damu oju ti o je ki oju riran daada eleyi ko je ki oju riran daada bi a se ri nipa ti mama sugbon lale yo iriran won ati da pada eke haleluya ijo eke haleluya eri ti won ni oruko won ni gba toni nako nipa se ori ofe olorun won de ni igbala fun ju odun kan lo bayi o ti ne irora ni ibadi ko le joko pe be ni won o le bere ngba ti eyan olorun wa sura leyi iro aye o wa ni ibadi won sugbon leyin adura ko si irora ni agbara won mo won le bere bayi o won le bere soke sile soke sile ko si irora mo sotun sosi ko si irora mo o e lo ma gbadun iwo sayin won ti ni irora fun bi odun kan gba ko ni agbara won olorun ti wo won san lale yi eri miran e ki haleluya Eke haleluya oruko arabirin wa ni en lojo yi ni won wa lati apegede otupo won jeri nipa omo na ti ajigbe lati bi ojo meta pelu adura ko to ri pe won wa si bi be ni awon ape akesi ijo won gbadura ai ti tu omo na sile lai sanwo idiyele kankan mama ma ni oyaya won wa jeri nipa omo na ti won tu sile ke haleluya gbogbo omo yin to sonu atu won sile ada won pada eri miran omo ti o wa nu igbekun latodo awon eni buburu atu sile eke haleluya oruko won ni maria biyan
Eke aleluya. Arabere lati obi local government. Won je afoju lati bi odun mejo. Bi an se gbo pe baba wa nu Oluwa. Baba Kumuyi nbo. Ha lo ba pastor pe awon ni lati wa nibi. Bi an se wa nbi tori pe won riran rara fun odun mejo. Oko won ti sa fun won. O ti lo fe yawo miran. An le baba Kumuyi nbo. Idini to fi wa niyin. Bayo o wa pe won pe awon ti riran o idini ti a fi gbe wa lati jeri

ọdún mẹjọ kò lè ríran ṣùgbọ́n báyìí ó ti ń ríran o ọdún mẹjọ ọdún mẹjọ báyìí ó wá lè ríran dókítà moria wọ́n ti ní wàhálà glaucoma ó jẹ́ àrùn ojú tó máa ń fa wàhálà fún ìríran ojú fún ọdún mẹjọ wọ́n ti pàdánù ìríran wọn torí pé glaucoma yìí ó ti dí ìríran wọn lọ́wọ́ ṣùgbọ́n lálẹ́ yìí wọ́n ti ríran ẹ kí aleluya ẹ jẹ́ á ṣe ìyíriwo díẹ̀ fún wọn. Ẹ jẹ́ á ṣe ìyíriwo àwọ̀ fún wọn. Gbogbo wa jẹ́ ká sọ pé funfun ẹ ní rí dúdú mọ́ àmì ẹ̀rín méjì sí la ó gbà báyìí wọ́n pọ̀ ẹ̀rín tẹ̀síwájú lọ́la ẹja mú méjì wá sí ẹ kí aleluya wọ́n fẹ́ mọ rírì orúkọ olúwa fún ìwòsàn rẹ̀ lú ayé wọn àmì ní oṣù kẹrin ọdún yìí wọ́n ti ní ìrora ní igbá àyà wọn ní ọwọ́ òsì nígbà tán dé ilé ìwòsàn tán ṣe àyẹ̀wò gẹ́gẹ́ bí àyẹ̀wò yẹn wọ́n sọ pé ipá kanú ọkàn wọn ó ní wàhálà pé ẹ̀jẹ̀ kò máa sàn sí ọpọlọ wọn nígbà tán fún wọn ní àbájáde wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú ṣùgbọ́n ìtọ́jú yẹn kò dàbí ní Abuja ni wọ́n wà ní oṣù kẹrin yẹn nígbà tán dé òtúpó wọ́n lọ sí St. Ernie ní òtúpó wọ́n tún ń ṣe àwòrán àyà yẹn wọ́n ní pé kéèsì tiwọn ó ti dá wà dáadáa pé ọkàn wọn ó pé kò sí nǹkan kan tí ó ń dààmú wọn pé ogun ti ẹ̀mí ni o nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run pé kán lọ gbàdúrà ọmọ ọlọ́run ni wọ́n ń àgbàdo pé ogun tẹ̀mí ni wọ́n bí wọ́n ṣe ń gbàdúrà sí ogun ọlọ́run ọlọ́run mú gck yìí wáyé sí ogun ọlọ́run lónìí nígbà tó di àárọ̀ àbí àṣálẹ̀ yìí àkókò ti àṣálẹ̀ yìí bàbá wa ní olúwa dárúkọ ẹnìkan tó lọ fún àwòrán tó sọ pé kò sí nǹkan tó ṣe wàhálà nínú ọkàn rẹ̀ wọ́n wá gbàgbọ́ láti àkókò yìí wọ́n lè mí bó ṣe kán mí wọ́n lè mí dáadáa ṣùgbọ́n lónìí o lẹ́yìn ìkéde àti àdúrà olùṣọ́àgùntàn wọ́n lè mí dáadáa sí ògo ọlọ́run wọ́n jẹ́ ẹni náà tó jẹ́ yí pé ó ń ṣẹ́gun tá ò lè ṣẹ́gun wọn ẹ kí aleluya brother Godwin ó ti ní àrùn ọkàn àti àìlè mí dáadáa ọkàn tó jẹ́ yí pé kò ṣiṣẹ́ dáadáa ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ọkàn tí ò bá ní atẹ́gùn dáadáa àti ẹ̀jẹ̀ láti mí fún oṣù mẹ́ta gbáko ló ti ń jìyà wàhálà yìí ṣùgbọ́n lónìí o ọlọ́run ti wò wọ́n sàn gbogbo orúkọ ńláńlá yìí agbéwọ̀de lálẹ́ yìí gbogbo orúkọ ńláńlá àwọn oníṣègùn òyìnbó yìí wọ́n tẹrí bánú ayé rẹ lálẹ́ lórúkọ jésù ẹ̀rí tó gbẹ̀yìn fún talẹ́ yìí o ẹ̀rí tó gbẹ̀yìn fún talẹ́ yìí gbogbo ẹ̀yìn tó kù ẹ jẹ́ ká ṣe àkọsílẹ̀ wọn ẹ kí aleluya wọ́n ní ìjàmbá mọ́tò wọ́n ní ìjàmbá mọ́tò látọdún 2015 orúnkún wọn yẹn wọ́n máa ń ní ìrora níbẹ̀ wọ́n jókòó lọ yẹn wọ́n tún ní ìmọ̀lára ìrora ṣùgbọ́n nígbà tí oṣùwàkùtàn gbàdúrà bẹ́ẹ̀ ni ìrora yẹn lọ sí kókó egúnṣẹ́ wọn báyìí o ìrora yẹn ti pòórá pátápátá.

ìdí ìdí wa jẹ́rìí ẹ kí alleluia ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún jésù ẹ kí alleluia ẹ̀dínkúlẹ̀ wọ́n ti ní wàhálà lórí ìrora tó le nítorí ìjàmbá mọ́tò tán ní fún ọdún mọ́kànlá sẹ́yìn ṣùgbọ́n lálẹ́ yìí ọlọ́run ti wò wọ́n sẹ́yìn kí alleluia ẹ kí alleluia gbogbo ẹ̀rí yìí o tẹ́ ẹ ti ní tirẹ̀ ó wà mbẹ́ o lọ́la alẹ́ mìíràn tún ní o lọ́la ní ago márùn-ún àti wà ń bí ago mẹ́rin àbọ̀ ní òwúrọ̀ ọ̀la kí ni ọ̀la kí ni àárọ̀ irú ìjọsìn wo láàrin láàárọ̀ ọ̀la ìjọsìn ọjọ́ àìkú kárí ayé ṣé ìjọsìn deeper life lábẹ́ ní lọ́la bí o irú ìjọsìn wo ìjọsìn ẹlẹ́yàmẹ́yà ìjọ ẹ jẹ́ kí gbogbo wa sọ pé ẹlẹ́yàmẹ́yà ìjọ ẹ wà ní ìlọ́la ago méje àbọ̀ kí ẹ ti jókòó fún ìbùkún yín arákùnrin wa tí wọ́n kọ́ wa nípa ìmọ̀ nípa ìjọ láàárọ̀ kí wọ́n wárí wa bí a ṣe ẹjá dìde ló bá ṣe gbàdúrà ní ẹjẹ́ kárántí o ago méje àbọ̀ ní òwúrọ̀ ọ̀la orin kan látọ̀dọ̀ àwọn tó fún òhèlò kọrin

nísìn yìí tí a fẹ́ jẹ oúnjẹ mi wípé ẹ ó bọ wá a ó sì jẹ àjẹyó oúnjẹ èyí tí ó fún wa jẹ yóò fún wa lágbára yóò fún wa lóore ọ̀fẹ́ yóò jẹ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tèlé yín àti láti lè súnmọ yín tímọ́tímọ́ àti láti lè jẹ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa tí ẹ ń sọ fún wa ẹ ràn wá lọ́wọ́ kí a ba lè wúlò nínú ìjọba yín a dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a ṣí bíbélì wá sí matthew orí kẹrin matthew orí kẹrin láti ẹsẹ ìkọkàndínlógún ni a ti ń kà á ó sì wé fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn lónìí à ń sọ̀rọ̀ nípa títẹ̀lé jésù ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé jésù nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé jésù bí o bá wo ẹsẹ tí a kà yí dáradára jésù kristi ń sọ fún àwọn wọ̀nyí wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún iṣẹ́ apẹja tí wọ́n sì ń ṣe ó ti jẹ́ ohun tí kò lérè nígbà mìíràn bí o bá ka lúkù orí karùn-ún tí kò sí àyè fún wa láti kà nísinsìnyí nígbà kan tí jésù bá pétérù àti áńdérù àti jòhánù àti jákọ́bù nígbà tí ó bá wọn pàdé ó rí i wípé wọ́n ti ń dẹ láti òru ṣùgbọ́n títí di àfẹ̀mọ́júmọ́ wọn kò pa ohun kankan ó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ wọn kò lérè ó jẹ́ wípé inú dídùn àti ohun tí wọ́n ń retí láti lọ sí ilé pẹ̀lú èrè iṣẹ́ láti òru wọn kò rí i nígbà yìí gan ni jésù kristi wá sí ìgbésí ayé wọn ni ó sọ fún wọn ohun tí wọ́n lè ṣe bí wọ́n sì ti ṣe wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja ó wá ń sọ fún wọn wípé ìbẹ̀rẹ̀ ìbùkún ni wọ́n rí yìí bí wọ́n bá lè tẹ̀lé òun èyí jẹ́ àpẹẹrẹ àwọn èrè àti ìbùkún tí yóò jẹ́ tiwọn ó wá ń sọ fún wọn níhìn wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn bí o bá tún wo àwọn ẹsẹ bíbélì mìíràn nínú májẹ̀mú titun nígbà tí jésù kristi tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó jẹ́ kí ó yé wọn wípé nítorí wọ́n tẹ̀lé òun nítorí wọ́n kan gbogbo sílẹ̀ wọ́n sì fi òun ṣe olúwa àti olùgbàlà wọn wípé èrè púpọ̀ nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀ ni yóò jẹ́ tiwọn ohun tí a ń sọ̀rọ̀ lé lórí lónìí bí o bá fiyèsí dáradára bí o bá kẹ́kọ̀ọ́ dáradára bí o bá gbọ́ràn dáradára ó rí wípé èrè ńláńlá nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀ àǹfààní nípa ti ara àǹfààní nípa ti ẹ̀mí ni yóò jẹ́ tirẹ̀ bí o bá lè mọ kí ni ó já sí láti máa tọ jésù kristi lẹ́yìn ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn bí o bá wo àyíká wa.

0: ni yóò ṣe ìdájọ ayé. Ǹjẹ́ bí ó bá ṣe pé ọ ti paṣẹ ẹ̀yin ṣe ìdájọ ayé, ẹ̀yin a ṣe aláìyẹ láti ṣe ìdájọ àwọn ọ̀ràn tí ó kéré jùlọ. Ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ àwọn áńgẹ́lì. Mélòó mélòó ni ohun ti ṣe ti ayé yìí? Ǹjẹ́ bí ẹ̀yin ni yóò bá ṣe ìdájọ ohun ti ń ṣe ti ayé yìí? Ẹ̀yin kàn yin àwọn tí a kò kà sí rárá nínú ìjọṣe onídàájọ́. Mo sọ èyí fún ìtìjú yín. Ó wà lè jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò lè ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀. Ṣùgbọ́n arákùnrin ń pe arákùnrin ní ẹjọ́, àti èyí ni níwájú àwọn aláìgbàgbọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí àbùkù ni fún yín pátápátá bí ẹ̀yin bá ara yín ṣe ẹjọ́? Èṣe tí ẹ̀yin kò kúkú gba ìyà? Èṣe tí ẹ̀yin kò kúkú jẹ́ kí ara ẹ̀yin jẹ? Ṣùgbọ́n ẹ̀yin ń jẹni ní ìyà, ẹ̀sìn ń rẹni jẹ, àti èyí ni àwọn arákùnrin yín. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má tàn yín jẹ, kìí ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn nínú yín sì ti jẹ́rí. Ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti sọ yín di mímọ́, ṣùgbọ́n a ti dá yín láre ní orúkọ Jésù Kristì Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kìí ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kìí ṣe ti àgbèrè bí kò ṣe fún Olúwa, àti Olúwa fún ara. Ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristì ni ara yín ṣe? Ǹjẹ́ èmi wà mú ẹ̀yà ara Kristì kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí kí a má rí? Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè di ara kan, nítorí tí ó wí pé àwọn méjèèjì ni yóò di ara kan? Ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Olúwa di ẹ̀mí kan. Ẹ máa sá fún àgbèrè, gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà lóde ara. Ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣẹ̀ sí ara ohun tìkara rẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run? Ẹ̀yin kìí ṣe ti ara yín, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín, àti nínú ẹ̀mí yín ti ṣe ti Ọlọ́run.
1: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
2: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 11, ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
1: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
2: Bẹ́ẹ̀ni sà.
1: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
2: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ ẹ̀sìn
1: Kìrìsìtẹ́nì. Ẹṣẹ́ púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà. Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a bàtísì wọn li ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,100 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a kò gbọdọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la, kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronú pìwàdà, a ó wa ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara, wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́, a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé àti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí ohun mìíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọ̀dì mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa,
ki olorun ki o ba wa fa ju ari awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wa oju olorun lati wa leje to be ege ti a fi on gbogbo rubo e je pe ti a fi on gbogbo lele ni ese agbelebo jesu we pe on ko nti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbese aye ti o ba fe ki a gbe a fe gbe ari awon elomiran to je pe ko si igbona okan ko si itara won wa ni odun popo lai ni agbara emi mimo olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti an ko ni wi pe ohun ko ohun ti olorun ba nso fun wa o nso fun anipa igbala ni o nso fun anipa isodi mimo ni o nso fun anipa agbara emi mimo ti yo kun wa nigba ti a ba baptisi wa pelu emi mimo ohun ko ohun ti olorun bere lowo wa olorun pa lase fun a wi pe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a tin jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun Jesu eje ki a wo Johanu iwe ihin rere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero ohun tete ko ri Simoni arakunrin ohun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li ao si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so we pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Anderu ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lesekese ni obinrin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obinrin na fi ladogbo re sile o si mu ona re pon lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a nso fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o dabi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o n da ori dari idapoju ile ti won ko awon elomiran ni eko oro Olorun
yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi ni bikibi ti a ti le sese fun olorun tabi o sese an so fun aloni we pe ijo ni ede yoruba esin wa ni ede yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi onkon bawa ti jesu to je oko lori ijo olori lori ijo ti o nba ijo wisi loni oni we pe opolopo ni o ja joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esin si olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni jesu fi nso ni ori keta ifihan eje ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese ikedogun emi mo nse re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowo wo ti o ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti an gbo oro olorun lakoko ti ina emi njo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o nso fun a wi pe bi a ba wa gege bi oni lowo owo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o nso wi pe ohun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re eyi je pe yo ya awa ati ohun a ki yo je tire mo sugbon so fun a wi pe ewo ese ikokan dini ogun gbogbo awon ti emi ba fe ni mo nba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o nso fun wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowo owo o nso fun wi pe oun ba wa wi oun si n fe ki a ji giri si awon ojuse ti o n be ilowo wa o n fe ki a ni itara ati igbona okan o si so fun awe pe ki a ronu pada e je ki a tun pada si romu ori kejela romu ori kejela ese ikokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise aposteli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti nkoni ninu ijo won sise fun olorun awon ti won si n ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won sise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihinrere jade awon ti won pin iwe ipolongo ihinrere eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihinrere fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owo sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo niwoso a ri eni to n ko wa nisinsin gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin olowa mo n gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara bee iru igbona bee olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa ti a o fi akoko
àti ayé wa sílẹ̀ àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ́ ọ́fì sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣe o ti onípòwàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣe o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀. O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn, láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe. Ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: He abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo Israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e a si tun tenu mo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura lai sima ati lai share bi a ba wo ihinre ti loko ori kejidini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe oni idajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko si se oju saaju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saaju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Oluwa se we pe egbo bi alaisoto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n saare sugbon o ye ki o fiyesi ohun ti mo so we pe bi a ba gbadura bee nigba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese ikerin e ma yo ninu Oluwa nigba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wi pe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni we pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori we pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni igba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún alẹ́ẹ̀kíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa ń mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa ń mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini a n pe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba n so fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronpo ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a so yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won bere si ni kegbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti ku danu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi abajoko titi won abaje ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemo mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wepe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han wepe o pese fun mi je ki n fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo n wo mi o ti jeun gba to wa labe isu to o jeun ojo meta to n sunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran tala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa wepe bi iwo ba fi awon eniyan yi lemi lowo ni toto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe naa ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wipe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wipe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wipe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se tawon orisa o se fawon to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura agba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa roide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohun ko ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a n kun níwájú ọlọrun arábìnrin ṣe oyè yín
1: oyè mi sà ẹ ṣe pa
0: ẹ ṣe
1: púpọ
0: ẹ ṣe o ẹ jẹ kí a lè dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ ní ìwà ìgbésí ayé rẹ

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun, a dupe fun awon eri ti a ti gbo, a dupe wipe agbara yin ki ba ti wipe bi a ba sadi yin abo iwosan ore ofe igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruuru ebe ti a mu wa wipe e o da awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile n leti ona na wipe agbara atoke wa yio wa si igbesi aye won, yio si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa, ibi ti o dabi eni wipe ruke rudo wa, a n be yin wipe alaafia yio joba ni oruko Jesu. A n bebe wipe ibi ti aini wa wipe ipese yi ni kikun lati oke wa yio wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo ibi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won, e fowole e saanu fun won. Bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi, e je ki imole atorun wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa, ki a ba le je alabukun fun adupe ope e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala. Exodus ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypt ja li oruna, emi o se ko li gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt le mi o se idajo emili Oluwa. Eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa. Nigba ti emi ba ri eje na, emi o re yin koja, iyonu na ki yo wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt. Bi o ba ranti ni ose ti o koja, a soro lori eje Kristi, eje iyebiye. Loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigba ti mo ba ri eje na, bi o ba se afiyesi dara dara ni ese iketala ni o nso fun wa wipe nigba ti emi ba ri eje na, emi o re yin koja, emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se n pe ajo na ni ajo irekoja Oluwa. Ilana pataki ti a si fe yewo loni ti a n pe ni ajo irekoja Oluwa, o je ohun ti o se iyebiye, o je ohun ti o ni anfani tabi ibukun popo. Sugbon ilana ti a n so nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo, o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re. Bi o tile je wipe won tesiwaju lati ma paamo le ododun, sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won, nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won dara dara. Bi won tile n tesiwaju lati ma paamo, sibe sibe awon ibukun wonyi won fo won koja. E je ki a wo ninu oro Olorun, ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won, sugbon anfani re ko je ti won. Ninu Deuteronomy ori 16 lati ese ikini, Deuteronomy ori 16 lati ese ikini, iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo irekoja mo si Oluwa Olorun re, nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru. Eyi ni ase ti a pa fun won, sugbon ohun ti o je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo irekoja be ki o le je ti won.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi fi wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt e so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ ìsírẹ́lì láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí ẹ bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí ẹ bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò

ìdì ewé hísọ́pù. Ẹ ó tẹ́bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwokòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwokòtò kún ara, àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kí yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kí yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ̀hánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì. Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo lè fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébòó. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inúnibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà
ti abakosi to si gba lowo idajo ayeraye tin bo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wepe odo agotan yin ni lati wa ni alai laboko odo agotan ti an so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara ton pada si exodu ori kejila ese ikarun exodu ori kejila ese ikarun oni ailaboku ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore on ti olorun be lowo omo israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile egypt won ni lati mu odo agutan ti ko laboku rara eyin toka si jesu christi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Heberu n toka si ni orikeje Heberu orikeje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fin gba wahala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma npekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo si ranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe apiyesi keta ti o ye ki ani wo exodu ori kejila ese ikerin dini adota exodu ori kejila ese ikerin dini adota ni ile kan le o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode so, kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande a si gba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na a so we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ki a wo Johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigba ti won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin dilogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Kristi ni odo agutan na nitori wi pe awon afiyesi pupo ti o wa ninu majemu lai lai
awon wonyi ni ari ninu majemo titun ti on toka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye apiyesi kerin eje ti atasile yi koto biki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni an so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibikan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se gbe patapata wo exodu ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fidi oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Christi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla ese ikejidinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni ti n pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan wonyi sile nipa igbagbo le a fi awon eje wonyi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise wonyi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapaa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon ese re fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa
lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun pore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Kristi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Kristi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni Exodus ori kejila a si ti ka fun wa ninu Corinthians kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Corinthians kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eyi ti a n pe ni iwokara atijo o wa ni igbesi aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbesi aye won sugbon a so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe a ni lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo Exodus ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na
ko so wipe nigba ti mo ba ri ise anu ti o nse fun awon alagbe o ni nigba ti mo ba ri eje na ko so ti omi adura tabi abela o ni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan o ni nigba ti mo ba ri wipe o ni igbagbo ninu eje Jesu Christi ti atasile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orole kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni tin gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikankan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka e je ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi n so nipa awon omo Israeli eyi n so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande
ipamo igbala olorun ki o le je tire ikeji ni wepe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypti wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni yé pé kí a gba jésù kristi gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ nínú Exodus orí 15 ẹsẹ̀ 26 ó sì wípé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀ ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀ tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn ni tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára nítorí èmi lé olówa tí ó mú ọ lára dá àwọn tí ó wà nínú ayé àìsàn púpọ̀ ni ó wà lára wọn àìsàn kò gbóògùn àìsàn tí pani ló wà lára wọn bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú bí àwọn tí ó wà nínú ayé ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ìkẹrin ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí i orin Dáfídì orí 95 orin Dáfídì orí 95 95 ẹsẹ̀ 17 ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀ báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n tí a fi dáàbò bọ̀ wọ́n èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni ìkejì o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀ ìkẹta a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé ìkẹrin ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ tirẹ nísinsìnyí a ó tọ ọlọ́run lọ a ó sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni jésù kristi kú wípé jésù kristi ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìgbàlà ọlọ́run ìwòsàn látòkè wá
ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí á dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí o bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò re ọkọ̀ já. Bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọkọ̀ já, wàhálà ayé yìí yóò re ọkọ̀ já. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò re ọkọ̀ já. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà,
emi o re yin koja

0: Epistele ikini ti Paulu Aposteli si àwọn ará Kọrinti. Orí ìkeje. Ǹjẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin, ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀, àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀, kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. Ẹ má ṣe fàsẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan, kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé, kí Sátani kí ó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn, kì í ṣe bí àṣẹ, nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkára mi. Ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀kan bí irú èyí àti ìkejì bí irú èyí ni. Ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà. Ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró kí wọn kí ó gbéyàwó, nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kùfẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún. Ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe Olúwa, kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n bí ó bá sì fi sílẹ̀ kí ó wà ní àìlọ́kọ, tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà, kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn ìyókù ni mo wí fún, kì í ṣe Olúwa. Bí arákùnrin kan bá ní aya tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé, kí òun má ṣe kọ̀ ọ́ sílẹ̀. Àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé, kí òun má ṣe fi í sílẹ̀. Nítorí tí a sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀, a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ yín ìbá jẹ́ aláìmọ́, ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n di mímọ́. Ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ, jẹ́ kí ó máa lọ. Arákùnrin tàbí arábìnrin kò sí lábẹ́ èdè, nítorí irú ọ̀rọ̀ báwọn ni. Ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà. Nítorí ìwọ ti ṣe mọ̀ ìwọ aya bí ìwọ ó gba ọkọ rẹ là, tàbí ìwọ ti ṣe mọ̀ ìwọ ọkọ bí ìwọ ó gba aya rẹ là. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pé fún olúkúlùkù ènìyàn, bí Olúwa ti pé olúkúlùkù, bẹ́ẹ̀ ni kí ó sì máa rìn. Bẹ́ẹ̀ ni mo sì ń ṣe ìlànà nínú gbogbo ìjọ. Àhápẹ́ ẹnìkan tí ó ti kọlà, kí ó má ṣe di aláìkọlà. Àhápẹ́ ẹnìkan tí kò kọlà, kí ó má ṣe kọlà. Ìkọlà kò jẹ́ nǹkan, àti àìkọlà kò jẹ́ nǹkan, bí kò ṣe pípa òfin Ọlọ́run mọ́. Kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é. Àhá pè ọ́ nígbà tí ìwọ jẹ́ ẹrú, má ṣe kà á sí. Ṣùgbọ́n bí ìwọ bá lè di òmìnira, kúkú ṣe èyí ni. Nítorí ẹni tí a pè nínú Olúwa tí ṣe ẹrú, ó di ẹni òmìnira ti Olúwa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí a pè tí ó jẹ́ òmìnira, ó di ẹrú Kristi. A ti rà yín ní iye kan, ẹ má ṣe di ẹrú ènìyàn. Ará, kí olúkúlùkù ènìyàn nínú èyí tí a pè é, kí ó dúró nínú ọ̀kan náà pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n nípa ti àwọn wúndíá, èmi kò ní àṣẹ Olúwa. Ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn bí ẹni tí ó rí àánú Olúwa gbà láti jẹ́ olódodo. Nítorí náà, mo rò pé èyí dára nítorí wàhálà ìsinsìnyí. Èyí ni ni pé ó dára fún ènìyàn kí ó wà bẹ́ẹ̀. A ti dì ọmọ aya rí bí, má ṣe wá ọ̀nà láti tú kúrò. A ti tú ọ kúrò lọ́wọ́ aya bí, má ṣe wá aya ní. Ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó, ìwọ kò dẹ́ṣẹ̀. Bí a bá sì gbé wúndíá ní ìyàwó, òun kò dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n irú àwọn wọn yóò ní wàhálà nípa ti ara. Ṣùgbọ́n mo dá yín sí. Ṣùgbọ́n èyí ni mo wí, ará, pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ, pé kí àwọn tí ó ní aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Ṣùgbọ́n èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó wà láì ṣe àníyàn. Ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa bí yóò ti ṣe lè wu Olúwa. Ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣe ìtọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu aya rẹ̀. Ìyàtọ̀ sì wà pẹ̀lú láàrin obìnrin tí a gbé ní ìyàwó àti wúndíá. Obìnrin tí a kò gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa kí òun kí ó lè jẹ mímọ́ ní ara àti ní ẹ̀mí. Ṣùgbọ́n ẹni tí a gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu ọkọ rẹ̀. Èyí ni mo sì ń wí fún èrè ara yín, kì í ṣe láti dẹkùn fún yín, ṣùgbọ́n nítorí èyí tí ó tọ́ àti kí ènìyàn kí ó lè máa sin Olúwa láìsí ìyapa ọkàn. Ṣùgbọ́n bí ẹnìkan bá rò pé òun kò ṣe ohun tí ó yẹ sí wúndíá ọmọbìnrin rẹ̀ bí ó bá ti di obìnrin, bí ó bá sì tọ́ bẹ́ẹ̀, jẹ́ kí ó ṣe bí ó ti fẹ́, òun kò dẹ́ṣẹ̀, jẹ́ kí wọ́n gbéyàwó. Ṣùgbọ́n ẹni tí ó dúró ṣinṣin ní ọkàn rẹ̀, tí kò ní àìgbọdọ̀ má ṣe, ṣùgbọ́n tí ó ní agbára lórí ìfẹ́ ara rẹ̀, tí ó sì ti pinnu ní ọkàn rẹ̀ pé òun ó pa wúndíá ọmọbìnrin òun mọ́, yóò ṣe rere. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi wúndíá ọmọbìnrin fúnni ní ìgbéyàwó, ó ṣe rere. Ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó, ó ṣe rere jù. A fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè. Ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù gbéyàwó kìkì nínú Olúwa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi, alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀. Èmi pẹ̀lú sì rò pé mo ní ẹ̀mí Ọlọ́run.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Isteli kini ti Paul Apostle si awon ara Corinthi ori ikejo sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa amo pe gbogbo wa ni o ni imo imo a ma fe sugbon ife ni igbe ni ro bi enikan ba si ro pe ohun mo nkan ko ti imo bi o ti ye ti ba mo sugbon bi enikeni ba fe Olorun Oluwa re ni o di mimo fun nitori na ni ti jije awon nkan ti a fi rubo si orisa amo pe won asan ni orisa ni aye ati pe ko si Olorun miran bi ko se okan soso nitori pe bi awon ti a n pe ni Olorun ti le wa iba se ni orun tabi ni aye gege bi opo Olorun ti wa ati opo Oluwa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti on gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Jesu Christi nipase eni ti on gbogbo wa ati awa nipase re sugbon imo yi ko si ninu gbogbo eniyan sugbon awon elomiran ti o tin bo risa pe titi fi di isisin yi je bi ohun ti a fi rubo si orisa ati eri okan won ti o se ailera si di alaimo sugbon onje ki yo mu wa sumo Olorun nitori pe ki se bi awa ba je ni awa sanju tabi bi awa ko si je ni awa buruju sugbon e ma kiye sara ki ominira yin yi ki o ma se di ohun ikose fun awon ti o se ailera nitori pe bi enikan ba ri ti iwo ti o ni imo ba joko ti onje ni ile orisa bi ohun ba se alailera okan re ki yo aduro lati ma je nkan won ni ti a fi rubo si orisa ati nipa imo re ni alailera arakunrin nitori eni ti Kristi seku yo fi segbe sugbon nigba ti eyin ba nse si awon arakunrin be ti e si npa okan won ti se ailera lara eyin nse si Kristi nitori na bi onje ba mu arakunrin mi kose emi ki yo si je eran mo titi lai ki emi ma ba mu arakunrin mi kose
2: Olorun baba wa a dupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje a nbebe bi a ti wa loni wi pe gbogbo ohun to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju wonyi kuro ni oruko Jesu e je ki a ri Jesu ki a si ri yin e je ki a le tele ona iye yi titi de opin e fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Oluwa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu onroro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe Olorun lo awon ti won ni afarawe iwa bi Olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon ti nra ko wo inu ile ti won si n di awon obirin alai logbon ti a di eseru ni igbesin ti a si n fi oniruru ife kofe fakiri won fi igba gbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon ese Olorun ti a ka wonyi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese Olorun ti a ti ka yo yi odaju wipe ewu popo nipa ti emi ni o yi awa onigbagboka ninu aye ese ti a wa yi ọkan ninu awọn aimi ewu ti o yi waka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ojina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba ase omode tabi agba omo ileewe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi ojukokoro onlokun aye lode oni nitori eyi ni paulo ti a topasere lati emi olorun ni o se nkan wo si timothy ti o nso fun wi pe ni igba ekehin ojo e je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je pe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasi riru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa delogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraim oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le yo wi pe eni ti a soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun won li ofin àwọn ọmọ isẹ́ ìtì àti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ isẹ́ ìtì àti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí ó bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ikeji nso fun wipe won ko gbodo fori bale fun kon yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wipe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wipe won lati ya ojo oluwa simimo lati ranti re lati sin ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon se ni laanu wipe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin ari okunrin yi okan ninu omo israeli ninu eya ti ephraimon ti o ko ile orisha ti o si wo aso ti o le fesin orisha yi ti o tun pe omo re oun nikan ko si orisha yi sugbon o tun pe omo re lati je alufa fun rirobo si orisha awa ton wa nso fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o ji alaigbon won ko gbo ti awon ologbon

Àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí ẹ bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì, orí kẹtàdínlógún, tí a sì wo láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́, èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì. Ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run, ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà. Wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọn máa lọ sílé ìsìn. A máa ń ka ìwé Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ sí, kíyèsí wọn di titun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí, kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní, bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní, bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀ síbẹ̀ títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láya ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédè òrónkọ́, kí a máa jẹ ẹbọ káàkiri, tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìí, ṣíṣe lọ́hùn-ún, aláti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí, wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ò gbọ́ nípa wọn. Tó jẹ́ pé ọ̀sán wọn a gbé Bíbélì, ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà. Èyí ni à ń sọ wípé títí di òní yìí, wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́, ìwà àtijọ́, ìrìn àtijọ́, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́, ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. Bí mo ti ń ka èyí, ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ, tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́, ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ, wípé àmì ìyípadà, àmì ìgbàlà, àmì wípé o ti bá Jésù pàdé, àmì wípé o jẹ́ ti Ọlọ́run, àmì wípé o wà nínú ìjọ ti Bíbélì tí ó gba gbogbo Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù Olúwa. Ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù Olúwa, wọ́n máa ń gbàdúrà. Ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe Olúwa. Wọ́n tilẹ̀ ní Bíbélì, ṣùgbọ́n ó ń sọ fún wa. Wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn nítòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbààwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì, ṣùgbọ́n

Ogun, Iborisa, Egun, Emu, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní, orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní, orí karùn-ún, láti ẹsẹ̀ kíní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kúfẹ́, àgbèrè, panṣágà, àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristì, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Lọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sáà ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitical tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà, ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fi di wọ́n létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù.
láàrin wọn ní àkókò náà síbẹ̀síbẹ̀ aróhin rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ kí ni wọ́n ṣe nípa rẹ̀ ǹjẹ́ wọ́n sọkún ǹjẹ́ wọ́n ronú pẹ̀wàdà ǹjẹ́ wọ́n bẹ ọlọ́run ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí adáríjì wọn wọ́sẹ̀ ìkejì ẹ̀yìn sì ń fẹ̀ sókè ẹ̀yìn kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin ọlọ́run ìwà àìlọ́lọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà àìbìkítà fún òfin ọlọ́run kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo orin dáfídì orí keje láti ẹsẹ̀ kọkànlá ọlọ́run ni onídàájọ́ òdodo ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́ ó jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ìbínú ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìjì rẹ ti máa ń tẹ̀lé ọ níbikíbi tí o bá wà bá lọ̀wẹ̀ ni nínú ilé ni níbi iṣẹ́ ni lóko nílé lọ́nà níbikíbi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ ìgbà tí ọlọ́run bínú ni ó lé ádámù àti ífà jáde ìbínú ọlọ́run nìyẹn ìgbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé ọlọ́run bínú ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́ ọkàn àìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí bí a bá sọ wípé ọlọ́run bínú bí o bá ka májẹ̀mú láéláé dáradára nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan bí a bá sọ wípé ọlọ́run bínú èyí ni wípé gbogbo ọmọ ìsírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ ọlọ́run ó lé wọn lọ sí bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún bí a bá sọ wípé ọlọ́run bínú rántí sàfírà àti rántí ananiah bí a bá sọ wípé ọlọ́run bínú kí o rántí ìdájọ́ tí ọlọ́run mú wá sí orí ahabu àti jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀ èyí ni à ń pè ní ìbínú ọlọ́run bí o bá jẹ́ apẹ̀yìndà ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run bí ẹni wípé kò sí ìlànà bí ẹni wípé kò sí òfin bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ o ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ pé ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀ ṣé panṣágà wà ń bẹ́ẹ̀ ojú kòkòrò ń kọ́ ìwà ayé ń kọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí kọkànlá ẹsẹ̀ ìkọkànlélógún bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmògọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeéṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà
bí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá ọ lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà àwọn àṣẹ àwọn òfin ọlọ́run ẹnikẹ́ni tí ìbàjẹ́ wòlíì létí òkun ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn wẹ́ pé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì í yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe rántí dáfídì ó rí báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí báṣẹ́bà ó dàbí ẹni wípé bóyá ọlọ́run ń sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí o bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú olúwa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Farao tàbí Nebuchadnezzar tàbí Herod ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú titun ní kọ́rìntì kíní
orí kẹwàá. Kọ́ríntì kínní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa. Kí àwa kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. Kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew orí kẹwàá. Hebrew orí kẹwàá ẹsẹ̀ 21. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin. Dánielì orí kẹrin láti ẹsẹ 17. Dánielì orí kẹrin láti ẹsẹ 24. Ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ 24. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ. Já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀wàdà ni wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wọ̀ ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo,
ki o wa siwaju Olorun ki o so fun wi pe o je elese ma janankato wi pe o je olosin olofarasin tabi olofokansin eni tin lo silesin eni tin kabibeli eni tin fun alagbe lowo eni ton se tibi tabi ton oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so wi pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri olorun so wi pe wa pelu otito ko ese re sile so fun olorun wi pe o mo wi pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je wi pe anu olorun ati idariji latodo re yo je tire o jakobo jakobo ori kerin lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko se wo ko se se ko se asedede tabi asododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko se ese ni owo ohun o je agberaga oni Olorun koju ija si awon agberaga sugbon o fi ore ofe fun awon onirele okan nitori na eteriba fun Olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo Olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese bi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju Olorun ewe owo yin mo eyin elese bi o ba je eni ton seyun owo re kun fun eje o si je ile iri ni waju Olorun o nso wi pe ewe owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ke eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je we pe ki a kaanu ba ti o so pe ki a gba awe ohun ti o so ni we pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buru iwaju olowa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si n so nipa ese erin la ma ri lenu won sugbon n so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu ẹ̀rọ yín sílẹ̀ níwájú olówa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú orí ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a tún bá níwájú olówa tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wá yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o jẹ́ apẹ̀yìndà
abi oro wepe agbere ati panshaga ti o je ware oro wepe olorun wa foju wepe olorun ori o ori o o mo igbese aye re ohun ti o se so fun oni osan yin ni wepe ki o le ronu po ada ki o le so fun olorun wepe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kanu fun awon ese ti o wa ni igbese aye re dede duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesoju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo e se ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati beere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofin ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wepe idariji yoo je ti re o si ni lati ni ipinnu wipe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wepe ki o duro lori eje ati ipinnu re si oluwa wepe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yoo ri anu gba gbadura so fun olorun
nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Isteli kini ti Paul Apostoli si awon ara Korinti ori ikesan Apostoli ko emi se bi emi ko wa ni ominira emi ko ti di Jesu Kristi Oluwa wa ise emi ko eyin se ninu Oluwa bi emi ki se Apostoli fun awon elomiran sugbon daju Apostoli ni emi se fun yin nitori edidi ise Apostoli mi ni eyin se ninu Oluwa esi mi fun awon tin wa di mi ni eyi awako wa ni agbara lati ma je ati lati ma mu awako wa ni agbara lati ma mu aya ti se arabirin kiri gege bi awon apostoli miran ati bi awon arakunrin oluwa ati kefa tabi emi nikan ati banaba awako wa ni agbara lati joko ni aisise tani lo si ogun nigba kan ri ni inawo ara re tani gbe ogba ajara ti ki si je ninu eso re tabi tani bo owo eran ti ki si je ninu wara owo eran na emi a nsoro nkan won yi bi eniyan tabi ofin ko wi bakan na pelu bi nitori ti a ti ko ninu ofin mose pe iwo ko gbodo pa malu ti npa kale enu mo e a se malu ni olorun se itoju bi tabi o so eyi patapata nitori wa nitooto nitori wa ni a se ko we yi ki eni ti ntule ki o le ma tule ni ireti ati eni ti npa ka ki o le ni ireti ati se olubapin ninu re bi awa ba ti furugun ohun ti emi fun yin ohun la ha ni bi awa ba ka ohun ti yin ti se ti ara bi awon elomiran ba se alabapin ninu agbara yi lori yin awa ko eni ti o to fun ju sugbon awa ko lo agbara yi sugbon awa farada ohun gbogbo ki awa ki o ma ba se idina fun eyin rere Kristi eyin ko mo pe awon tin sise nipa ohun mimo won a ma je ninu ohun ti tempili ati awon tin duro ti pepe won a ma se ajopin pelu pepe gege be ni oluwa si se ilana pe awon tin wa su eyin rere ki won si ma je nipa eyin rere sugbon emi ko lo okan ninu nkan won yi bẹ́ẹ̀ ni èmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí nítorí kí a lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi nítorí pé ó sàn fún mi kí èmi kúkúkú ju kí ẹnikẹ́ni kí ó sọ ògo mi di asán nítorí pé bí mo ti ń wàásù yìí rere èmi kò ní ohun tí èmi ò fi ṣògo nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi àní mo gbé bí èmi kò bá wàásù yìí rere nítorí pé bí mo bá ń ṣe nǹkan yìí tinútinú mi mo ní èrè kan ṣùgbọ́n bí èmi kò bá ṣe tinútinú mi àti fi iṣẹ́ ẹ̀rí júlé mi lọ́wọ́ ǹjẹ́ kí ni a ní èrè mi pé nígbà tí mo bá ń wàásù yìí rere Kristi fún ni láì ní ìnáwó kí èmi kí ó má ṣe lo agbára mi nínú ìrere ní kíkún nítorí bí mo ti jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn mo sọ ara mi di ẹrú gbogbo wọn kí èmi kí ó lè jèrè pípọ̀ sí i àti fún àwọn Júù mo dàbí Júù kí èmi kí ó lè jèrè àwọn Júù fún àwọn tí ń bẹ lábẹ́ òfin bí ẹni tí ń bẹ lábẹ́ òfin kí èmi kí ó lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin fún àwọn aláìlófin bí aláìlófin èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi kí èmi kí ó lè jèrè àwọn aláìlófin fún àwọn aláìlera mo di aláìlera kí èmi kí ó lè jèrè àwọn aláìlera mo di ohun gbogbo fún gbogbo ènìyàn kí èmi kí ó lè gba díẹ̀ là bí ó ti wù kí ó rí èmi sì ń ṣe ohun gbogbo nítorí ti ìrere kí èmi kí ó lè jẹ alábàápín nínú rẹ pẹ̀lú yín ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré èje gbogbo wọn ní sáré nítòótọ́ ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè rí gbà àti olúkúlùkù ẹni tí ń jìjà àdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo ǹjẹ́ wọ́n ń ṣe é láti gba dé ìdíbàjẹ́ ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́ nítorí náà bẹ́ẹ̀ ni èmi ń sáré kì í ṣe bí ẹni tí kò dá lójú bẹ́ẹ̀ ni èmi ń jà kì í ṣe bí ẹnìkan ti ń lo afẹ́fẹ́ ṣùgbọ́n èmi ń pọn ara mi lójú mo sì ń mú wá sábẹ́ ìtẹríba pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù.
2: Jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìrere tí ó máa ń yí ayé padà tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi iyì ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìn rere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ki o je ti wa ni oruko Jesu.
2: Amen.
3: Gbogbo ire kiri okan ba wa ba won we.
2: Amen.
3: Ki o je ki a le gbekele oro re.
2: Amen.
3: Ki a si duro sesin lodo re.
2: Amen.
3: Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
2: Amen.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa. Munka Efihan Ori Karun Ese Ikesan Won sin korin tuntun kan we pe iwo le o ye lati gba ewe na ati lati se didi re nitori ti a te pa o iwo si ti fi eje re se irapada eniyan si olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wipe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon wonyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo be le orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan ti nbe le arin ite na ni yi o ma se oluso agutan won ti yi o si ma se amona won si ibi orisun omi iye olorun yi o si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je kin ka itoka si ninu awon oro wonyi ni we pe ede gbogbo ti a ko si awon ese wonyi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewe numo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwaasu tabi ajere okan tabi awon ti won ti ba ihin rere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihin rere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olala ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihin rere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mi.